0: 2004 ni mo ti jade ti mi rise.
1: 2004.
2: Mo gbadura.
1: I pray.
2: Ẹyin tẹ ti pẹ lójú kan.
1: You that are still long in the sport.
2: Ẹ bọ́ lónìí.
1: Men you are fit today.
2: Irú àwọn èèyàn báyìí.
1: This kind of people.
2: Ẹ ń bá ní kí náà wá bí àdúrà.
1: If you ask them what they are looking for in the place of prayer.
2: Ìkàlẹ́ ni ẹ o.
1: You are weak.
2: Kẹ̀yàn ti marry kò mọ bímọ.
1: Someone that has married and no child.
2: Kò ní certificate.
1: They have certificate.
2: Kò mọ níṣẹ́.
1: No job.
2: Kò tó wá ní kí ló wá bí àdúrà.
1: I am asking them what they are doing in the place of prayer.
2: Àǹtí mò ń gbọ́ yín, mò ń gbọ́ yín.
0: Ní last year, December 24, wo ni mo ṣiṣẹ́ tì mí? Ni mo rí mẹ́sẹ̀jì pé kí n lọ gba gospel letter mi. Bàbá mo dúpẹ́ èmi náà mo yọ olú alógo. Èmi ti kúrò lójú kan o. Èmi àlọ́ tó ti rò pé tán ni mi lè ríṣẹ́ mọ́. Mo dúpẹ́ mo ti ríṣẹ́ o. Ní mo dẹ̀ ti dámáyẹ pé èmi náà bàbá máa san owó cement every month. Owó tí inú oṣù kẹwàá sà. Mo ti sọ o. Mo dúpẹ́ o. Ẹ ní fọ mo ṣiṣẹ́ ìránṣẹ́ bàbá authority o. Ẹ ṣe o. Ẹ kò wá jẹ pẹ́ o. Lórí òkè ògo yìí náà èmi náà máa rí tèmi ṣe o. Mo dúpẹ́ ẹ̀kọ́ mẹ́ta mo tọrọ lọ́dọ̀ ọlọ́run. Mo ní kọ́ lọ́ fún mi ní iṣẹ́, kọ́ lọ́ fún ní ọkàn, kọ́ lọ́ fún ní ọmọ. Bàbá ìyìn méjì yẹn ló kò mo lè mọ̀ pé láìpẹ́ láì jìnà ọlọ́run á ṣe. Mo lẹ́ẹ̀rí o. Mo dúpẹ́ bàbá authority orókè ògo o. Ẹ ṣe o. Ẹ kò wá jẹ.
2: Ìwọ náà máa pariwo láìpẹ́ yìí.
1: That is who you do with shout.
2: Pé mo lẹ́rìí o.
1: I have testimony.
2: Ayé mẹ́nà gàbà náà.
1: Oh, thank you, Father.
2: Ẹdùn bí alẹ́ parú sí àdálẹ́ gàdá bí.
1: Thank you, Jesus.
2: Ibo lẹ wà.
1: Where are you?
2: Ẹ̀yin ọmọ ológo yìí.
1: All you glorious ones.
2: Ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n lórí.
1: You that are so wise.
2: Ẹ̀yin tẹ́ ẹ nímọ̀.
1: You that are so
2: gifted. Ẹ̀yin tẹ́ ẹ lóye.
1: You that are so talented.
2: Ṣùgbọ́n tí nǹkan le fún.
1: But things are still hard for you.
2: Ẹgbọ́n olúwa. Ọ̀nà là
1: lónìí.
2: Lóre ni.
1: That's the voice of the watch.
2: Àgbẹ̀ ìdìde lọ.
1: You are limitless today.
2: Mo ń gbàdúrà fún ọ.
1: I'm praying for you.
2: Ọlọ́run àwọn wòlíì.
1: God of the prophets.
2: Yóò dìde torí ẹ.
1: Amen. You are right for yourself.
2: Yóò jà fún ọ.
1: Yóò
2: jà fún ọ.
1: Yóò
2: jà fún ọ.
1: Yóò
2: jà fún ọ. Ẹ mú àdúrà méje
1: yìí. Take this 7 prayer points.
2: Ẹ̀dẹ̀gbà tẹ̀mí.
1: Pray them all at
2: once. Pàápàá jùlọ.
1: Especially.
2: Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé.
1: You that know.
2: Nǹkan le díẹ̀ díẹ̀.
1: Things are getting tougher.
2: Prayer number one.
1: Àdúrà alákọ̀ọ́kọ́ rè.
2: Má jẹ̀mú àìmọ̀.
1: Unknown covenant.
2: Tó ń dá òrèrè dúró láyé mi.
1: Stabbing good things in my life.
2: Má bàjẹ́.
1: To destroy.
2: Oyè àwọn ọkọ̀jọ́.
1: Ẹ̀mí. Má jẹ̀mú àìmọ̀. Tó ń dá
2: òrèrè dúró láyé mi. Má jẹ̀mú àìmọ̀. Tó ń dá òrèrè dúró. Bàjẹ́. Bàjẹ́ lónìí. Bàjẹ́ lókọ̀jọ́.
1: Bàjẹ́.
2: Bàjẹ́. Lókọ̀jọ́. Bàjẹ́ o.
1: Bàjẹ́.
2: Olúwa wa wà ní iná àti agbára Ọlọ́run. Bẹ́ ìpìlẹ̀ mi wo. Gbogbo ohun tó mú mi sílẹ̀. Ẹ máa gbiná. Oyo oyo oyo. O kò jẹ́. Iná àti agbára. Bẹ́ ìpìlẹ̀ mi wo. Gbogbo ohun tó mú mi sílẹ̀. Gbogbo ohun tó ń dá mi dúró. Máa gbiná o. Máa gbiná o. Ohun tó dá. Yeah,

0: Adaba 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kú ojúmọ́. Ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlara Mọ̀kínlá Àwàtà tí ń gbọ́ ọ̀hún Ṣátẹ́gùn Fọlájìn Oyetayo lóníròyìn yìí ṣáájú náà. Ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ilé ẹjọ́ sún ẹjọ́ kan síwájú eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn olùdíje tí yóò ṣojú ẹkùn ìdìbò àkọ́kọ́. Àjọ NECO ṣe àkọsílẹ̀ àdínkù tó ṣe kókó lórí ọ̀rọ̀ mọ̀gànmọ́gàn nínú ìdánwò. Lórí ìròyìn ilẹ̀ òkèrè wa fún ti òwúrọ̀ tòní, ààrẹ orílẹ̀-èdè China rọ Trump láti wọ ojútùú sí ìjà eléyìí tó wáyé láàrin orílẹ̀-èdè Iran àtàwọn orílẹ̀-èdè mìíràn. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Olùfèròǹgbà hàn tẹ́lẹ̀ rí fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ondo Ẹ̀dà Bọ̀sún Arẹ́bùwà ló ti kéde àtìlẹ́yìn rẹ̀ tó ń ti ẹgbẹ́ rẹ̀ Ìmọ́lẹ̀ Political Movement fún àtúnyẹ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lọ́wọ́ ta wáyé, Arẹ́bùwà ló kojú ojú ọ̀rọ̀ léde lásìkò ìgbà tó ń digbádagbọ̀n rẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress lásìkò ìgbà tí wọ́n sísọ lójú ètò iṣẹ́ ìrètí ọ̀tún ti ìpínlẹ̀ yìí tó jẹ́ ti ọdún 2027. Iṣẹ́ àkànṣe tó jẹ́ ti ìrètí ọ̀tún tọdún 2027 ọ̀hún. Òun ló jẹ́ ara ọ̀nà láti ṣàgbékalẹ̀ ètò kan lẹ́ka òṣèlú eléyìí tí ó mú àdínkù bá àlàfo eléyìí tó wà láàrin ìjọba àti àwọn èèyàn nípa ọ̀nà láti máa bá wọn sọ̀rọ̀ lónìsánsán, gbígbọ́ àwọn èsì àti láti lè jẹ́ kí wọ́n ṣe ohun tó tọ́. Àrẹ́bùwà ẹni tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú rẹ̀ wá sí lálàyé pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party òun ni ò ní ìyí kankan mọ́ báyìí, àti wípé wọ́n ṣe ni kò lè jẹ́ kí èrè ìjọba àwarawa kó di jíjẹ fún ọmọ ilẹ̀ Nàìjíríà. Ó fi kún pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe dáadáa báyìí, tó sì nílò láti tẹ̀síwájú lórí àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ti ń ṣe lásìkò tá a wà yìí. Alága níbi ètò náà Olóyè Olúṣọlá Òkè, ẹni tó gba Arẹ́bùwà sí lórúkọ alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ìsinú ẹgbẹ́ náà, wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ara gbẹ̀ǹdégbà fún ẹgbẹ́ òṣèlú APC ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ yìí. Olóyè Òkè wá rọ àwọn ọmọ ẹgbẹ́ tuntun ọ̀hún láti lè jẹ́ kí wọ́n lo ìmọ̀ tó ń ti ìrírí wọn fún àgbẹ̀ǹde tó ń ti ètò ìdìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tó ń bọ̀ lọ́nà. Wáyé o, ilé ẹjọ́ gíga ilẹ̀ yìí tó wà nílùú Àkúrẹ́ ti sún ẹjọ́ kan síwájú eléyìí tó ń tako ìjáwé olúborí Gboyega Adéfarati gẹ́gẹ́ bí ọmọoyè nínú ẹgbẹ́ òṣèlú APC tí yóò lọ díje fún ìjókòó ilé asòfin tí yóò ṣojú ẹkùn ìlà oòrùn gúúsù àti ìwọ oòrùn gúúsù àkókò lọ́dún 2027. Adájọ́ Tóyìn Adégòkè sún ẹjọ́ náà síwájú lẹ́yìn àtúntúnú lẹ́yìn àwọn agbẹjọ́rò tọ́rọ̀ kan dókítà Victor Àtẹ̀gbọ́lẹ̀ Adéfarati, àjọ elétò ìdìbò àti ẹgbẹ́ òṣèlú APC nínú ẹjọ́ ọ̀hún. Àtẹ̀gbọ́lẹ̀ ni òun fẹ́ kí ilé ẹjọ́ sọ bóyá ẹgbẹ́ òṣèlú APC ní agbára lábẹ́ òfin tó de ìlànà ètò ìdìbò àti òfin rẹ̀ láti yí èsì ìbò tó ń ti ẹni tó ṣàkóso ètò ìbò ọ̀hún, ìyẹn ètò ìdìbò abẹ́nú ọ̀hún Akin Àìbínúọmọ, ẹni tó kéde ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú náà tó wáyé ní 16 léde. Àtẹ̀gbọ́lẹ̀ ni òun ṣe àyẹ̀wò, ó ní wọ́n ṣe àyẹ̀wò fún òun àti pé òun wẹ̀yẹ kínkìn láti díje nínú ètò ìdìbò abẹ́lé náà, àti pé orúkọ òun ló jẹyọ nínú ìwé tí àjọ elétò ìdìbò fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò fún bí òun ti kópa. Ó wá rọ ilé ẹjọ́ láti kéde òun gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú náà, ó sì pàṣẹ fún ẹgbẹ́ òṣèlú APC láti fún òun ní ìwé ẹ̀rí òun yege kí wọ́n sì fi orúkọ òun ṣọwọ́ sí àjọ elétò ìdìbò. Àgbẹjọ́rò fún Àtẹ̀gbọ́lẹ̀ Rẹ̀mí Ọlátúnbọ̀rà ni àwọn ti parí ọ̀rọ̀ àwọn o. Ó wá ké sí ilé ẹjọ́ láti sọ bóyá ẹgbẹ́ òṣèlú APC lè fagilé pé òun ò jáwé olúborí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ètò ìdìbò ọ̀hún tó ti wáyé. Ní ìhà tirẹ̀, àgbẹjọ́rò fún ẹgbẹ́ òṣèlú APC AG Yavoms rọ ilé ẹjọ́ láti taari ẹjọ́ náà dànù lori o lori oro pe eni ti ko duro dede kopa ninu eto idibo abenu ko le tako abajade eto idibo na awon toro agbejoro fun Adefora Tinite Abiola Olawoye je ko di mimo pe won ti fagile oruko atepole lati ma se kopa ninu eto idibo abenu na saju ati pe gbogbo ikede ijawe olubori re loruko re ko fese mole ni bayi adajo adegoke lo ti wa fi ojo eleyi ti o gbo idajo won to ti sun siwaju lasiko ta wa ye gomina ipinle ikiti bi odun ye banji lo ti se lola ipe nigba kugba lo mo bo ola fun awon eyan ipinle ikiti to si sapeju won gege bi agbani sise alaanu eleyi to je wipe ohun ni won gbodo ma gbo ninu isijoba gomina lo fojo ro nide nibi ipade kan eleyi to waye pelu awon ikan to ran kan ni ekun idibo agusu ti ipinle ohun eleyi to waye ni igbara odo latari imurasile fun abe eto isuna ipinle ọdọọdun 2027 oye banji lo wa dupe lo awon araalu fun atileyin to si jeje lati le je ki nkan tu duro re bayi fun awon eyan ipinle naa o wa se lalaye pe isejọba re ni oni tete lati je ki agbende ba oro ina oba nipinle naa oro eto ilera oro eto eko to n ti atileyin owo fun awon olokoowo ati awon onise owo ni ipinle ọhún o wa fi dahun loju wipe n se ni awon ileise leka eto awon ileise aladani yoo tun bo wa si apa ilarun ijọba ibile Ekiti loju naa ti le je ki idagbasoke alailegbe ko waye ni apa agbegbe naa wáyé o àjọ neco ló ti fi léde wípé àdínkù ló ba bí àwọn akẹ́kọ̀ọ́ tí se máa ń se màgòmágó nínú ètò ìdáhùn rẹ̀ ọlọ́dọọdún tó sì ṣe láláì pé nǹkan ló tún yàtọ̀ báyìí lọ́dún tá a wà nínú ẹ̀ ju ti ọdún 2025 lọ ó ṣe láláì pé àdínkù òun ló ba bí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n se màgòmágó nínú ìdáhùn náà eléyìí tí àjọ ń ṣe àgbékalẹ̀ rẹ̀ ó wá ṣe láláì pé ìgbésẹ̀ ọ̀hún kò sẹ́yìn bí àjọ ti ṣe gbé àwọn ètò kan eléyìí tó dúró re kalẹ̀ báyìí lójú náà ti lè jẹ́ kó máa ṣe gbogbo òfin tuntun bí nǹkan ti ń lọ káàkiri àwọn ibùdó eléyìí tí ètò ìdáhùn náà ló ti wáyé bákan náà ló ń jẹ́ kó yé ni pé àjọ ló ti fi léde báyìí wípé òun ò ní tẹ̀tì láti lè má jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ máa ṣe màgòmágó nínú ìdánwò àti wípé àwọn tọrọ kàn ní òṣìṣẹ́ papọ̀ lójú náà ti lè jẹ́ kí wọ́n dáàbò bo ètò ìdánwò náà nínú ìròyìn ilẹ̀ òkèrè wa fún ti òwúrọ̀ tòní ààrẹ orílẹ̀-èdè china Xi Jinping ló ti rọ ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump láti lè jẹ́ kó wá ọ̀nà àbáyọ láti lè jẹ́ kó parí gbogbo gbogbo eléyìí tó wáyé láàrin orílẹ̀-èdè iran àtàwọn orílẹ̀-èdè mìíràn lásìkò tá a wà yìí ó fi ojú ọ̀rọ̀ nílẹ̀-èdè tó yìí ṣe láláì pé orílẹ̀-èdè amẹ́ríkà ló gbọ́dọ̀ paná gbogbo ogun mi ò tẹ̀mí àti láti lè jẹ́ kó jókòó sọ̀rọ̀ papọ̀ lójú náà ti lè jẹ́ kí ogun mi ó fojú ọ̀rọ̀ nílẹ̀-èdè lásìkò gbà tó ń ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ trump ní white house ní washington lánàá ọjọ́ àlàmísì ìpàdé ọ̀hún ló wáyé lẹ́yìn ìgbà tí aládàá lórílẹ̀-èdè china ti ṣe àbẹ̀wò sí ilẹ̀ amẹ́ríkà lójú náà àti lè jẹ́ kí ó bá ààrẹ amẹ́ríkà sọ̀rọ̀ ìròyìn jẹ́ kúrò ní pé ìròyìn ọ̀hún ìpàdé ọ̀hún ọ̀hún ló wáyé tí wọ́n sì bẹnu lu gbogbo bí nǹkan ti ṣe lọ láàrin orílẹ̀-èdè méjèèjì tọrọ kan pápá jùlọ lójú náà àti lè jẹ́ kí ọrọ̀ ajé wọn kó túnbọ̀ lé dandan dáadáa sí i ibi láwùrímọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní láti lè ṣe rẹ́díò àdàbà ẹ̀fẹ̀ 88.9 àkùrẹ́ tá à ń gbọ̀n sátẹ́gùn láti lù láràmọ̀kín ayọ̀ọ́lá fátòkùn olólùtú ròyìn fọlájìn oyè táyì ló mú wá sí ti gbọ̀yìn iṣẹ́ wa ò ní dìṣẹ́ láti dùmàrè àkọọ́lá jimoni.
2: iléeṣẹ́ tó ṣe ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
3: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu okan lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kan sun lo ni
4: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon ko ri bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo tin nu rara o kawo eyin didun ara riro afogede gede doti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodo lulufe re iwe atebo la fi pelu re ajo nafdak fun tedugba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062 6253 0916062 6253 oruko money janu omo 24/7 aba make sure gbugba ija wa ija o si always guide me
5: Oh, no.

0: ìjọba aṣíwájú fi sípò àmbásẹ́dọ̀ àtàwọn tọkọ wọn ti kú àtàwọn tí aya wọn wà láàyè àtàwọn tí nǹkan kan ò ti ẹ̀ ṣe àwọn táwọn náà wà bẹ́ẹ̀ òun nìkan ò lè dáyé ṣe bẹ́ẹ̀ ni kò sì rú tẹnìkan níbi kí ló wá dé ọlọ́gbọ́n ayé ẹ mà kú dààmú lásán òmùgọ́ ayé ẹ mà kú bàjẹ́ lásán o ẹ gbọ́ tó bàbá lókè o olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá ọmọ aráyé ti gbàgbé pé pẹ̀kí ni mo kó bàrá ni mo yá wọ́n gbàgbé ọba aláwùrà bíi pé ká tàrá òní yẹ̀ lórí ẹ̀dá ẹ̀yin ẹ máa ṣe tìyín káṣíwájú náà ó máa ṣe tiẹ̀ èmi mọ̀ dájú pé gbogbo ẹlẹ́ṣẹ̀ ọ̀tá ìlú ajé dùbúlẹ̀ yóò jìyà bẹ́ẹ̀ òrùlé bàjà mọ́lẹ̀ àgò ló máa dá díẹ̀ mọ́lẹ̀ níkẹyìn mo fẹ́ kí gbogbo wa ká lọ mọ̀ bẹ́ẹ̀ o bó pẹ bóyá ẹ fi wọn sílẹ kẹ jẹ kẹlẹgàn wọn máa pẹ gan èmi kúkú ti mọ pé àlọ òrùn ṣìkà bẹẹ sì bẹ wọn wọn ò ní gbọ ẹ jẹ kí wọn máa ṣe èso ó dá mi lójú pé ìṣọwọ àwọn alábùkù wọn á sunkún wọn ò ní rómi kankan lójú nígbẹyìn ọrọ gbájá yín bá bojú wẹyìn tó fojú rí ìkoko aṣíwájú wọn á sáré àsádijú o àsákọlu kòtò àsákọlu mọtò ní nígbẹyìn kẹyà mọ ẹgbẹ yín lẹgbẹ gìdá kìí ṣe gbé ajá torí ọ̀tọ̀ ni tèjò lálòkó mo bẹ̀yìn ni ẹ dákun ọwọ́ tẹ bá fi ń mẹ́kò ló tẹ fi ń ṣe sáwọn èèyàn mo bẹ̀yìn ni o ẹ má fi mú òjò ńlá ti aṣíwájú tó ní tọ̀hún bá fi dánrú rẹ̀ wò yóò ká ọwọ́ ọ̀hún lórí ni o ògìdá kìí ṣe gbé ajá o díẹ̀ tájá fi jù lọ yẹn kò ṣe é gé kúrò torí ibi tẹ ní kí gbégbé ó má gbé ibẹ̀ náà ni gbégbé máa gbé ibi tẹ ní kí gbégbé má gbé ibẹ̀ ni wọ́n ti mú lọ́la ẹ gbádìtú àfiwé ọ̀rọ̀ mi yẹn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alátìlẹyìn.
1: ọ̀nàrẹ́bù olúbọ̀mi tó jí òjò tí gbogbo ènìyàn mọ̀ sí bíi ti òòrùn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí nígbà gbogbo.
0: ẹ̀yin lè jìká tẹ́ẹ̀jì ká ṣe ó ya ojú òní tì yín ẹ̀ ní jẹ́ bàjẹ́ lágbá.

0: put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: So yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ẹ tọ̀gbẹ́yàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ní tòótọ́.
4: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Adó-Èkìtì. Ẹ lè pe 0707-484-3351.
7: Wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀ wa sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
9: Ẹyọ ìyanra òyìnkùn Èkìtì kẹtẹ ẹ̀mí ọmọ ni gọ́rọ́sọ Èkìtì olúmọlẹ̀ kẹjì bá wẹrẹ ni wẹ lé Èkìtì wọ́ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́rùn abọ̀lú sí díkì ẹ̀ wọ́ fẹ́ ra tẹlifíṣàn ni o, wọ́ fẹ́ ra fàánù ni o, wọ́ fẹ́ ra deep freezer, wọ́ fẹ́ ra washing machine, wọ́ fẹ́ ra microwave, wọ́ fẹ́ ra ro kitchen, gas cooker and co. Ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ ẹyọ wọ́ yóò asan díẹ̀ díẹ̀ kọ́ ṣó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ ní Danco Plaza, Lajilosun, Lado-Èkìtì. Ẹ ọwọ́ ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351. Yẹmi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351. Ṣó ti yọ. Yáre rúlé o.
10: No

0: ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: ní gbogbo ìgbà tó bá ra dátà.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
4: Ó pé o.
3: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ni, kí ẹ wá máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
4: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
3: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
5: Ìyá mi, ó máa dùn gan ni.
6: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà á fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, tọ gbogbo èèyàn di wúrà.
7: Your Nescafe is not just a drink, it's your

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o.
6: Nílé ìwé ẹ̀tẹ̀tẹ̀ tó máa ń mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ.
5: Rural Group of Schools.
6: Lórí Pàrágà Ward lọ́bàdàn orí òdìgbò.
5: Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni.
6: Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé.
5: Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù.
6: Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yíkátà àwọn ọmọ ti ń bá wọn mọ rere kó wọ́n rìn papọ̀ láti ṣorí eré tùgẹ́dà.
5: Àti nursery and primary pẹ̀lú secondary session.
6: Gbogbo sọ́jà tó wà theoretical contextual psychological la ń ṣe ń bẹ̀.
5: Kódà àtàwọn tó gbé ẹ̀kọ́ṣọ̀ pọ̀ sẹ́yìn for substantial experimentation láti àkóyà qualitative education.
6: Gbogbo àwọn nǹkan rere tí mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtòní dé.
5: Ilé kì í lọ nítorí àràbàjẹ́ gé òtítì bírè sólà ẹnẹ́jì tí wọ́n gbé wá látòkè òkú tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀.
6: Ẹ wá wo àwọn olùkọ́ tó neat, tó clean, dànùdànù.
5: Tó tún wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn.
6: Moral Group of Schools.
5: Ẹ wù ẹ má jẹ́ sọ̀rọ̀ pípọ̀ jù.
6: Ó yá sí Moral Group of Schools.
5: Lórí Pàrágà Ward lọ́ba dóore níjọba ìbílẹ̀ òdìgbò.
6: Ètò ìgbaniwọlé ti bẹ̀rẹ̀.
7: Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
8: Káàárín ọmọ dáadáa.
7: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
8: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
7: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi.
9: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 02094613333.
9: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
11: Ẹni ọ̀run wá.
12: Ayé ọ̀nà ni à ń rìn lónìí, a ò mọ ibi tí a ó dé lọ́la. Ṣùgbọ́n nígbà tí ohun gbogbo bá parí, kí ni Ọlọ́run yóò sọ nípa ìrìnàjò tiẹ̀ náà? Ẹ̀yin ará ìlú Àkúrẹ́, ẹ mọ̀ kú oríire. Adániwáyé fúnra rẹ̀ ló bá yín lálejò pẹ̀lú ìsọjí àràmérí ìrí alágbára kan tí Olódùmarè fi rán àwọn ikọ̀ rẹ̀ láti mú omi jẹ́nu kúrò lójú oníkòjíkò ènìyàn. Jehovah Vision Ministry ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọ Celestial Church of Christ, City of Joy Parish, Àkúrẹ́ Olódùmarè kọ sí òun láti gbé ìsọjí alágbára irú èyí tí ò tí ì ṣẹlẹ̀ rí ọ̀hún kalẹ̀. Ìsọjí alágbára ọlọ́jọ́ kan dòdò, ìsọjí inú omi jẹ́nu ọjọ́ kan. Báwo ló ti fẹ́ lo ìgbésí ayé rẹ̀? Ìwé Kọ́rìntì kìíní, orí ìkẹta, ẹsẹ̀ ìkẹta, lásìkò 15, mú làkórí ìsọjí náà. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 ló máa wáyé o. Láago 12 ọ̀sán dáago 5 ìrọ̀lẹ́ gbáko nínú ìjọ wa Celestial Church of Christ, City of Joy Parish, Òkè Oge, Àkúrẹ́. Jésù Kristì olórí àlùfáà lolùgbàlejò àgbà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run jàǹkànjàǹkàn máa wà níkàlẹ̀ láti máa rawọ́ ẹ̀bẹ̀ àdúrà wa sọba Adániwáyé. Superior Evangelist Ayomiku Adeyemi lolùgbàlejò. Pastor Tunji Badejo máa wà ńbẹ̀. Evangelist Seun Duyile máa wà ńbẹ̀. Tosin Lyrics ló máa fi torin tìlù gbé wa débẹ̀ lọ síwájú ìtẹ́mímọ́. Ìgbàlà, ìwòsàn, ìdáǹdè àti ìmúkúrò omijé lójú oníkòjíkò yìí. Máṣe gbọ́ ìpè yìí lágbọ̀ọ́dí tí Jésù lolúwa.
13: Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣẹ̀yẹ ọdún 84 ti òmìnira rẹ̀. Èyí ni Gómìnà ìpínlẹ̀ Ondo Honorable Dr. Lucky Orímísàn Ayédàtiwa FCA fi ń pe gbogbo aráàlú láti wá darapọ̀ mọ́ ìjọba ìpínlẹ̀ Ondo nínú àwọn ètò tá a ti là kalẹ̀ láti ṣe ayẹyẹ ọdún òmìnira Nàìjíríà tọdún yìí. Ayẹyẹ náà ni yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà Jumat ní Àkúrẹ́ Central Mosque ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún yìí. Láago kan ọ̀sán ní ọjọ́ Àìkú ọjọ́ 27 oṣù kẹsàn-án yìí náà, àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn aráàlú nípínlẹ̀ Ondo yóò kórajọ sí Agape Christian Assembly Lesha Road Àkúrẹ́ fún ìsìn ìdúpẹ́ tó bá wá di ọjọ́bọ̀. Ọjọ́ kìíní oṣù kẹwàá ni yíyan fanda àti rírìn ìyípo ni yóò wáyé ní Gani Fawéyinmi Freedom Arcade Ìgbàtòrò Road Àkúrẹ́. Ẹ wá ẹ jẹ́ ká jọ rántí ohun tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ká gbé ohun tí ó ń ṣẹlẹ̀ lónìí yẹ̀wò, ká sì jọ fi ojú inú wo ọjọ́ ọ̀la. Dr. Taiwo Fashoranti, akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ondo, lolùkéde.
10: baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni o da se kon sun lo ni
14: aba joko ti igbo ni nipa 24/7 aba mission koro jogogun bile tawon okun n bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okun aba duro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo na da ki fun te gba o da lagu ara 24/7 aba mission lati je alagba taja ke jado le nigeria e ma pe 091-60-62-62-53 091-60-62-52-53 Urukomone Januamo 24/7 Aba Make Sure Rubiga Ijawa Ijawsi

0: Sociale.
1: Ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yé ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa. Láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí máa ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Aba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Aba Mixture kò lọ́tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Aba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Aba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide.
1: Bẹ́ẹ̀ ni ìjà wà ìjà ò sí always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé.

0: ọjọ́ Sunday orílẹ̀-èdè North Korea ó máa kojú orílẹ̀-èdè Spain gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn òun lèmi náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ bí ó ṣe gbọ́ mi dáadáa ọ̀túnba aláre fọ́lànà gbogbo òlú ọ̀wọ̀ agbára gọ́nàṣì gbogbo ọ̀wọ̀ káàfàtà àmọ́ làbá mímí ò ní wá ètì ó bàjẹ́ tì nọmba wà ń fa káọ́spọ̀tù nìyẹn ẹ bá ń kí adéwálé màṣá gbogbo òlú àjọ ẹ ẹ̀yin ẹsẹ̀ àmọ́ fẹyin mẹmu lájọ ẹ agbára tó di gbogbo arsenal mú gbogbo òlú àjọ ẹ káàfàtà mi ò ní wá yín tì bó ṣe wà sí nìyẹn àbádọ́gba òótọ́ ni pé kai alfat wọ́n gbé jáde dìgbàdìgbà lálẹ́ àná tàbí kí n sọ pé fò yẹ́ńkẹ́yẹ́ńkẹ́ kò lórí pápá o ṣùgbọ́n wọ́n ti ní ẹ lọ fọkàn balẹ̀ n tó wà lára rẹ̀ kódà bí ò bá síkọ́ tí ò sámodi tí ó bá di ọjọ́ kẹwàá oṣù kẹwàá ṣe mọ̀ pé ọjọ́ kẹwàá oṣù kẹwàá ni líìgì ìdíje english premier league òun ni ó tún máa fẹná sójú padà wọn ló ṣeé ṣe kí ọmọkùnrin yìí ó ti dé padà ẹ̀yin gunners ẹ má fọ́ 44-4 ni bó ṣe jẹ́ nìyẹn òní gangan ni ìgbà mo parí ètò mi lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ mi ló ń pè mí wọ́n ní fàkà sport a mọ̀ pé àṣìwí ò tó àṣìṣọ mo ní bẹ́ẹ̀ ni a mọ̀ wá bẹ́ẹ̀ òní gangan ni ìdíje nàìjíríà tí mo ní ó wáyé lánàá o òní gangan ni orílẹ̀-èdè nàìjíríà ọmọ kojú orílẹ̀-èdè madagascar àwọn tèmi láwa náà ti mọ̀ pàṣìwí ò táṣìṣọ a mọ̀ wá bẹ́ẹ̀ aago márùn rọ̀lẹ́ òní òun gangan ni gbẹgẹdẹ ògbìnà aláre ojú àgbà níbi tí nǹkan ó ti gbé nǹkan àná gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ nìyẹn eric chair ó ti wá jẹ́ ká yé oyè àwọn ọmọ rẹ ó ní ẹ má fojú ré ní orílẹ̀-èdè madagascar bó ti wulẹ̀ kó mọ̀ torí pé igi tá a bá fojú ré náà yóò fọ́ni lójú pátápátá ni o bí nǹkan ṣe ń lọ yìí ẹ má fojú ré náà wọn mo sì simon bó bá ẹsẹ̀ kan bọ́ọ̀lù lálẹ́ òní òun náà darapọ̀ máwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ṣe pé ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ti pé 100 níye 100 caps bó ṣe wà sí nìyẹn àtúgbéwàdé bẹ́ẹ̀ bí ó ṣe ẹja dójú ọjà kálọ̀ polówó gbọ́mí dáadáa michael dasọfọ̀ tó gbogbo lára mọ̀ kí up chelsea àwọn èèyàn sabi alonso bó o bá rí o báńkì olúbáyọ̀ michael gbogbo ìjà pẹ̀ extension agbára chelsea gbogbo ìjà pẹ̀ extension káàfàtà ó bàjẹ́ tì ẹja dójú ọjà náà kálọ̀ polówó bí a bá dé àwọn àmọ́ gbéra wa tùràbàyé tán fáínálì ọ̀nàrẹ́bù olúwatọ́yìn victor jaffet ni ò ní wá yín tí up manchester united mò ń lọ wá mọ̀ ń bọ̀ wá gbogbo ara mòfin padà bọ̀ mo kí yín o ẹ kú kalẹ̀.
1: Who gets the spotlight when work speaks louder than words?
2: Who do we celebrate when excellence becomes a standard?
1: The innovators.
2: The professionals.
1: The bold thinkers.
2: The game changers.
3: This is not just another evening on the calendar. This is the evening Nigeria's marketing communications ecosystem takes a moment to say, we see you, we celebrate you, we honor you. Welcome to the Arcon Special Recognition Award, ASRA, an evening dedicated to recognizing excellence, innovation, professionalism, ethical practice, and outstanding contribution to our industry. And the theme says it all, an evening of many honors. On the 23rd of October, 2026, the red carpet rolls out at Balmoral Event Center, Ikeja. Come witness the stories, the surprises, the applause, the unforgettable moments. For more details about the awards, nomination, and voting process, visit our website, www.asrawards.com. ASRA 2026, because some contributions deserve more than recognition, they deserve honor.
4: Wow, mommy, today's golden one is milky.
5: Mine too.
6: Mother of the year, well done. But please, he's been managing the milk small now.
5: It's not me, oh. This is golden one 3-in-1. It comes with milk already inside.
6: Milk already inside? Since when?
7: Get golden one 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden one. Make every day golden.
8: Your Nescafe is not just a drink, it's your

0: Up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Nigeria ti ẹni ìpèsè IPO ti Dangote Petroleum Refinery ti ṣí báyìí. Ó ṣí fún ọ láti di onípín nínú ilé-iṣẹ́ náà. Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ láti ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250. Kíkópa nínú ìpín ilé-iṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé-iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé-ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí.

0: Tech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ, wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.domcotech.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣiyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.
1: Ẹ̀ka ọ̀pọ̀pọ̀ pàápàá ẹ̀jẹ̀ ń sọ fún wa ẹ̀ń tó jẹ́ sporting director nù kò gbé agbábọ́ọ̀lù Barcelona ìyẹn dákò nìyẹn ó ní ẹ máa ń kọ ẹkọ́là kú ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀ka ọ̀kọ́là gbogbo ròyìn tá ń gbé kiri pa pé gbé ọmọ lẹ́njẹ lẹ́njẹ nù kọ Manchester United ìyẹn jẹ́jẹ́ Gabriel ó ní kò sí ń tó jọ o àti ẹ̀ nílò ọmọdékùnrin nínú kọ Manchester United àṣẹ tá àti gbé wá sínú kò gbé agbábọ́ọ̀lù ti Barcelona gẹ́gẹ́ bí ta ni gẹ́gẹ́ bí Deco ẹni tó jẹ́ sporting director kò gbé agbábọ́ọ̀lù ti Barcelona gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ ẹ̀yin Manchester United ṣe ti gbọ́ àgbọ́yé lórí ọmọkùnrin yìí wọ́n ní ẹ lọ́ fọkànbalẹ̀ àwọn ò nílò rẹ o àtúnba immigration ó láti gbọ́ àgbọ́yé àfa yọrin ìdẹ́ ọ̀bárù gbogbo lára mọ̀kẹ́ up Manchester United olùmídí alẹ́ gbogbo lára ó bàjẹ́ ti ẹja kú ọmọ ẹ̀ pàápàá ibo ni ń balẹ̀ sí ẹjẹ́ ń balẹ̀ sínú kò gbé agbábọ́ọ̀lù wo ni ẹ̀ orílẹ̀-èdè ti ìyẹn faransé ni o Kylian Mbappe ó ní orílẹ̀-èdè France ó ní lọ́wọ́ tá a wà yìí pẹ̀lú ìmúrasílẹ̀ tó ń ti ìgbáradì eléyìí tó wà ńlẹ̀ ó ní ìdíje ìfẹ̀yà gbanla ayé tọdún tí wọ́n gbà á ìyẹn tọdún 2030 ó ní kò sí ní tó dí orílẹ̀-èdè France lọ́wọ́ láti má dé gba ìdíje ìfẹ̀yà gbanla ayé náà o orí pé tá a bá ń sọ nípa orílẹ̀-èdè tó dúró kakaraka lọ́wọ́ tá a wà yìí orílẹ̀-èdè France wọn ò kéré nú ayé gẹ́gẹ́ bí Kylian Mbappé lutin gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ Jurgen Klopp ó lóòótọ́ nípa àwọn ta ọ̀mì ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ rẹ̀ tí ó kó orílẹ̀-èdè Germany jẹ gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbà wọn ó ní tí mò ń wò yìí àwọn skọ́ọ̀dì tí mò ń wò yìí àwọn skọ́ọ̀dì alágbára ni wọn ó sì túnbọ̀ máa ṣe dáadáa síwájú àti síwájú sí i góò kọ̀ọ̀kan ni wọ́n ta pẹ̀lú orílẹ̀-èdè ti Netherlands àwọn tèmi gbé gogo wọn gbọ pé ìdíje ti UEFA Nations League náà ń lọ lọ́wọ́ o orílẹ̀-èdè Portugal àwọn Cristiano dos Santos Silvio Ronaldo wọ́n ní góò kan dẹun tó pé àwọn jàjọlọ wọ́n jẹjú orílẹ̀-èdè Wales João Félix ó gangan lọ́lọ́run lò fún orílẹ̀-èdè Portugal lánàá ó sọ yìí bó dúró fọlájì Oyetayo abala bóyá lẹ mọ̀ ń kọ́ yóò tún wá gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ mo sọ fún wa lánàá mo fi wá sí suspense níjẹta pé agbábọ́ọ̀lù kan ọmọ orílẹ̀-èdè Sunderland ni ọmọ ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sunderland ni o orílẹ̀-èdè Netherland ló sì ń gbá bọ́ọ̀lù fún kódà ọmọ nǹkan ti ní ìfarasì sí lálẹ́ àná mo ń sọ nípa Brian Brobby òun gangan ni agbábọ́ọ̀lù ẹlẹ́kẹfà tí ó mi àwọn oníbẹ̀ta nínú ìdíje ti English Premier League tí wọ́n tún wá fi àjẹ ẹkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn láàlẹ́ ẹni àkọ́kọ́ ni Matt Letizia ọmọ ọkọ̀ Southampton ni Odiam Athletic kojú ọkọ̀ Southampton ní ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 1993 sẹ́rí Matt Letizia yìí ó gbá góò mẹ́ta wọlé fún ikọ̀ Southampton ṣùgbọ́n Odiam Athletic wọ́n padà wá fìyà jẹ wọ́n látẹ̀yìn pẹ̀lú 4-3 a jẹ́ pé hat-trick ó padà sùngbà jẹ nìyẹn Matt Letizia yìí náà òun náà ló tún sẹ́bẹ̀ fún ikọ̀ Southampton ní ọjọ́ kẹkàndínlógún ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 1995 ikọ̀ Southampton wọ́n tún kojú kọ Nottingham Forest ọmọ yìí tún gba hat-trick wọlé hat-trick ẹ̀ náà padà sùngbà jẹ ni torí pé Nottingham Forest tún padà wá látẹ̀yìn láti wá fìyà jẹ wọn John Dublin agbábọ́ọ̀lù Coventry City ni ó gbá góò mẹ́ta wọlé fún ikọ̀ Coventry City ní ọjọ́ kẹrin oṣù kejì lọ́dún 1995 Sheffield United ó padà wá nà wọ́n látẹ̀yìn àwọn tó ṣe pé yóò mi hat-trick fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ṣùgbọ́n tó ṣe pé hat-trick yẹn kò ní nǹkankan ṣe o wọ́n tún wá padà gbèrú wọn látẹ̀yìn Dwight York Aston Villa lọ́dún ọjọ́ ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 1996 ó gbá góò mẹ́ta wọlé fún ikọ̀ Aston Villa wọn kojú kọ Newcastle United ni ṣùgbọ́n pẹ̀lú hat-trick ẹ̀ ikọ̀ ti Newcastle wá padà nà wọ́n látẹ̀yìn o pẹ̀lú 4-3 Roku Santa Cruz agbábọ́ọ̀lù Blackburn Rovers ni wọ́n kojú kọ Wigan Athletic ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2007 ọmọkùnrin yìí gbá góò mẹ́ta wọlé fún ikọ̀ Blackburn Rovers ṣùgbọ́n Wigan Athletic padà wá látẹ̀yìn láti wá fìyà jẹ wọn Brian Brobby agbábọ́ọ̀lù tó mi hat-trick nígbà tí wọ́n kojú kọ Man City ní ogójì oṣù kẹsàn-án tá a wà nínú ẹ̀ kó tó di pé Man City wá padà wá dẹ̀ wọ́n lámì ayò 5-3 òun ni agbábọ́ọ̀lù ẹlẹ́kẹfà nínú ìdíje ti English Premier League tí ó gba hat-trick wọlé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ tán sì wá padà wá nà wọ́n ẹjẹ́ máa fi ẹsẹ̀ lọ láàárọ̀ tòní o 09021077719 Number mi gangan niyan fun ikede ati ipolowo oja yin. Titi ojo segun ojo Tuesday. E ja ma gbianju ka ma sere daraya Folaji Oye Tayo loruko mi. Aku Ola Ojimoni ope la se loke pe. Eku kale.
2: Mo tun bere. Mo le se alai ma pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi. O ti eda, o ti gbogbo won ni fesi ni mo nse. O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo ekan lasan, ari kan ko si leyin e.
3: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
2: Onje ale ti dele, e ma bo jeje tabi ki e ma wa rara.
3: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko mo ni gbagbe.
4: Awọn mate ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi agbo ni ise lo si je lobe ti wo gbo ni pa babo oke ogun ni olugbo ade tun fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro to yo mo idalenu igbo na gbianju ko si babo oke ogun loni e ma pe 0706460649 0706460619 babo oke ogun agbalagba ode tun fi wi atego sewosan
5: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo ngin ni babo oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akura boyo fe bere nkaka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 kini le ese babo oke ogun ti en gba awon eyan ni momore lo lori ati pe kini le ese babo oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati eyi to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun debi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu e ti ohun lo bere si ma ho ye bele elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati irorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba n lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si asekara elomi n se si agbe elomi n se si ode be sinu wọn tún máa ta kébé kébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà lò nítorí àmọ́ fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébé kébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na wa na lo iwa na wa janfa ni ewe atebo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen, opposite Yonye Mekun Grammar School, ni ilu Akure, ero bani soro mire, oh, samu, oh, 64, 60, 64, 19, oh, samu, oh, 64, 60, 64, 19, alafi ara wo, ni gifi apia.
6: A fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
7: Easy, yes, easy. Ekude de asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kun si nbe tori pe n to ti kale to ti ka koni e ti ma gbo nipa CDCare ini le se ko ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de ran fun gbogbo to lori telemu ta ba so nipa ka ni nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia I se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki aye o derun fun ni ṣugbọn ta won wo pe bile aye se ri lode oni je ona ti ri awon kan won ni rorun wa be ni yi ni dahun ṣugbọn won ni enu ni kan lati gbọpọn lojo ni alejo kan be pelu mi ti won di asoju ile ise CDCare ma fe ki won na nbe fun eyin ara ile mo kale
8: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunwola Abdulrakeem gẹgẹ bi e se so ni ekan CDCare CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan ilu nu le patapata ti o n wuwa ti a fe ra lati ori inu yara mattress la fe ra ni o a fe ra fan ni o AC ni a bo si le dana a fe ra gas ni o pot ni o microwave fridge ni a fe ra freezer ni o ati bebe lo leyin a tun wa bo sori pe ah ina se se mo na mo na bayi ta fe ma ra bi solar inverter kankan a tun ta ni CDCare a tun wa ko lori e irinse loku ta a fe ra o ma mi tin kose tailor mo fe ra sewing machine fun ile fe ra keke moru mo fe ma fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDCare app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin elekata ni pe e tun wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti san o tan te fi ma gbe lo anfani ti a fun awon eni ni pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu mejila to ba je pe ose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose mejidinlaadota 48 weeks ni tan ba ti n de ilaji osu tabi ose ti won ba mu CDCare o ma pale gbogbo nkan ta ba ti lawon fe ra yi won ma gbo wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti won ya mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo te de mo sanwo die die lai ni ele kankan ninu nkan ti CDCare wa fun ni nkan to se pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan la fa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo duri ani e to ba ra moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDCare o pe a eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bikan to tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki mo le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe a mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDCare o de pa le washing machine wo gbo wa fun ma tun mo san wo se be ti ma san fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi lohun lati ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDCare mo pe a eni oni bi ti o tin jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti sidike wa fun ni ko wa so yi pe a ngbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
7: office nigba to je pe ni epe kan kaakiri
9: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707 454 2995
7: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro bi pe bo le se se bawo ni kina won se bo si ona na re e tele won CDK ori gba kan na e seun
9: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707 454 2995
10: CDK there for you.
11: You, yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say.

0: ọjọ́ ilé sí
1: ẹ̀la jọ́ṣẹ́
0: ọdún ilé ìfúta
1: festival 2026
0: mo dìtì yí ọdẹ wẹ́rẹ́
1: ẹ̀la yọ ara
0: ilé mi kẹ́hìndé
1: owó labí
0: ṣe mọ̀ sí kò ikí
1: kábíyèsí ọba dọ́gba ládẹ́dọ̀ yìí bọ́ ògúnládé
0: aládẹ́lù sí
1: ẹ̀fà
0: ọ̀dúndún kejì
1: ìdẹ́jì
0: àpáyàmọ́ kùnà
1: ọ̀fà pure kingdom
0: fọ ọmọ òkú ọdún ilé ìfúta
1: o ti ṣe lọ́dún
0: wà ní ṣe lẹ́ẹ̀mẹ́rin
1: wíkẹ́mi akí ọlálẹ́dẹ́ àkùrẹ́ pátákó gídíro
0: ẹ̀rọ ni a máa dún ṣe
1: ẹ̀la jùgbónà
0: iṣẹ́
1: àjàpadà ọkọ èyẹ ṣọrọ
0: kẹtàrà lọ mú fi wú
1: lórí àpèrè
0: bàbá rẹ
1: ẹjẹ
0: ọlọmọkùnrin kẹhìndé
1: ogbólábí
0: ìlú bátímọ
1: ìbẹrìlà lamẹríkà
0: lẹbọ kẹmí akéde
1: kí kábíyèsí
0: ọba ládẹtọ òyìnbó
1: wọn ti ṣọdún èyí
0: ẹmẹ alájàdù palẹ ẹ mọ.
1: kábíyèsí ọba ládẹtọ òyìnbó wo mọ kú ọdún òní o.
2: a ṣe iṣẹ ọmọdún ògbé.
1: Ọ̀nàrẹ́bù
0: Abíọ́dún
1: Akínwùmí
0: àmọ̀ sí Balarabe
1: ẹ̀mí lóṣẹ́ lọ sọ̀dọ̀
0: olómìnì
1: kábíyèsí ògbàkejì ọ̀rẹ́ṣà
0: òdi o
1: ènìyàn bá dọ́gbọ́n
0: aládẹ́tọ̀ yìí bọ́ ògúnládé aládẹ́lù sí
1: cfr
0: ọ̀dúndún kejì
1: méjì tilẹ̀ àkúrẹ́
0: àtùlùkẹ́ lóògbé
1: fọ ókú ọdún
0: ókú ìyẹ̀dún
1: kété tòlí ti tò
0: fọdún ilé ìfúta
1: ọlọ́sẹ̀pọ̀ gbáko
0: ká bẹ̀rẹ̀ lẹ́jọ́ ìṣẹ́gun
1: ká parí lẹ́jọ́ ọ̀sẹ̀
0: lọ́lẹ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n
2: ọba aládẹ́tọ̀ yìí bọ́ ókú ọdún òní o
0: ọmọ agbáṣọ ní lásọdún
2: ó ṣòfì jì àjìyà
0: ọmọ aláyé kan máa yé
2: wọn ọmọ aláyé gbẹdẹ bí ọdẹ ńlá yìí
1: kábíyèsí
0: àpá lórí òye
1: fún ara tètè kú bọ̀rọ̀
0: o gbẹ́ òwúrẹ́ rẹ arójú
1: àwọn òwúrẹ́ rẹ
0: aráyè
1: wọ́n ti ṣọdún ilé ìfúta
0: lọ́dún yìí
1: wàṣẹ́ ló máa dún
0: ẹlò adàgbàdàgbà
1: àmọ́ pọ́n ti kan gẹrẹ
0: lásìkò tẹ̀rẹ́
1: ọmọ àkúrẹ́ ṣe gómìnà lúlú àkúrẹ́
0: àkúrẹ́
1: látòrò wá sí
0: bómi kò ọmọ òwúrọ̀ pọ́n
1: iṣẹ́
0: ẹ̀jẹ̀
1: ọ̀nàrẹ́bù
0: Abíọ́dún
1: Akínwùmí
0: àmọ̀ sí Balarabe
1: lẹ́bọ̀ kẹ́mi akéde
0: kí kábíyèsí
1: ọba aládẹ́tọ̀ yìí bọ́
0: wọ́n ti ṣọd

0: 2026 yí ọlọ́dẹ́ àkúrọ̀ ọ̀rọ̀ yẹ máa kọ̀ kẹ́tẹ́ ètò ní títò
1: lẹ́sẹsẹ
0: ìjáde ilé ìfúta
1: àpamọ́
0: àyẹ̀wò
1: ètò ìlera ọ̀fẹ́
0: ayé náà fi dẹ́jì
1: níjọ́ ìṣẹ́gun
0: níjọ́ kejìlélógún oṣù yìí
1: níjọ́rú wednesday lè pẹ̀
0: ètò ìdánilẹ́kọ̀ọ́
1: ayé
0: ìfúta auditorium
1: lọ́gbà fúta
0: lọ́gbà ọmọkànlá òwúrọ̀
1: ayẹyẹ ẹjọ́ ìbílẹ̀
0: ènìdíjọ́bọ̀ thursday
1: náà fi dẹ́jì
0: àtẹrẹ bọ́ọ̀lù ní sport complex lakunrẹ́
1: èlì lago mẹ́rin
0: ìrọ̀lẹ́
1: ẹjọ́ ìjímọ̀ rẹ̀
0: lago mẹ́wàá
1: òwúrọ̀
0: ètò júmọ̀
1: fọ́sù ilé ìfúta
0: lago kọ̀ọ̀sán
1: lakunrẹ́
0: central mosque
1: ọ̀yá
0: fọ́sù ilé ìfúta
1: 2026
0: lẹ́jọ́ saturday
1: ẹjọ́ kẹrìndínlọ́gbọ̀n
0: níbi kẹrẹ gbẹjẹgbẹ́
1: àti àyàn fanda aluwájú kábíyèsí
0: ọba dọkítà
1: aládé tó yìnbọn ògúradé aládé lùsì
0: cfa
1: méjì tí lakunrẹ́
0: àti lùkè lẹ́gbẹ̀
1: gbogbo ọdún òní o
0: àwọn iye bí ọmọ ẹgbẹ́ bí
1: ọmọ èyí gbàmí ọmọ àbá gbàmí
0: àmì gbàmí àbójú mi àmì
1: àìjẹ́

Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tokùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa t-shirt, jeans and chinos, pants and joggers, wristwatches, awoka, senator dresses, resource control ní yíṣu. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn military and paramilitary accessory. Àwọn officers boot ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kó tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Bẹ́ẹ̀ ṣe léyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀la kúrẹ́. Telephone 0803452 0455. Ní Yéṣù, àbí bàtà kó kúkà.

0: àwọn àpapọ̀ àbáláyé ọdẹ ọ̀n ta association of nigeria worldwide ẹ̀ka tìlú láṣìá lápá kíngdọ̀
1: lábẹ́ olúwadẹ sifọláwù yìí
0: oyèdèpọ̀
1: ọmọ bíbí ìsanlù yeye
0: àṣìpa ọdẹ oyèdèrè samuel
1: lábẹ́ tìmí ọdẹ
0: olùsọjí akínlọ otu
1: ọpẹyẹmí adẹrẹmí yálàtẹ ọdẹ
0: oróyè fatọkí
1: akọwé ọdẹ
0: gbogbo ọlọpẹnu pọṣọ nǹkan
1: fẹ gbogbo ẹyìn àbáláyé ọdẹ worldwide pẹkẹjìjọ pàdé
0: ní láṣìá lápá
1: fún ìpàdé pàtàkì pẹ̀lú àpérò
0: bí ẹgbẹ́ àbáláyé ọdẹ yóò ṣe máa tẹ̀ wájú
1: bá ṣe pọ̀ pọ̀ forí kokò sọ̀ ọdúnrún
0: láti kápá gbogbo àwọn agbẹnipa agbẹnisọ́la
1: agbẹnigbowó wọ̀nyí
0: gbogbo lẹ́kalẹ́ka
1: àti sàgọ́dọ̀ abúlé wẹsẹ̀ kùkú péré
0: tó fẹ́ darapọ̀ mọ́ àbáláyé ọdẹ
1: pẹkẹjìjọ pàdé ní lápá láṣìá
0: 26 oṣù kẹsàn-án ní ọjọ́ sátọ̀dẹ̀ tí ń bọ̀ yìí
1: lábẹ́ ààrẹ ọláwálé àbóyè jí ìsanlù yeye ọmọ ajókòó
0: pẹ̀lú gbogbo board of trustees
1: akọ̀wé àgbà fún gbogbo àbáláyé ọdẹ
0: alhaji muminu
1: atolúwadẹ kájọlẹ̀ ojúre
0: olúwadẹ ajuẹ
1: akọ̀wé owójọ
0: ẹlẹ́mẹ̀ṣọ́ òdìgbò alọ́bẹ̀ nínú
1: ògbọ́n olúwadẹ òdìgbò olúwadẹ nọ̀rọ̀ owó
0: pẹ̀lú bíọ́dún káyọ̀dé
1: àwọn èèyàn ti máa pọ̀ jùlọ ọjọ́ sátọ̀dẹ̀ tí ń bọ̀ ní lápá
0: níbi tí kò fóṣọ ọmọ babọ́ olúwadẹ yóò ti máa fìjà lọ́dẹ kí gbogbo àwọn àbáláyé ọdẹ káàbọ̀ sí ìlú lápá láṣìá
1: òdìgbò local government
0: olùgbàlejò àgbà lọ́jọ́ náà
1: kábíyèsí ìlú fẹmi lóye lápá
0: bàbá dr solomon adéjàyàn
1: òwòrò fún ti lápá
0: olùkéde
1: àpapọ̀ gbogbo àbáláyé ọdẹ ti lápá
0: oṣogun àrò
1: ẹranko mi yẹn yé
2: orúkọ olúwa tó gbé arọ dìde lẹnu ọ̀nà tẹ́ḿpìlì ìyìnrere ayọ̀ tí kò lè kú lọ́kẹ́jẹ́ afọ́jú gbọ́ròyìn ayọ̀ ó sì gba ìríran ẹsẹ̀kẹsẹ̀ nínú ayé yẹtọ́ nílùú wàhálà àti ìdààmú dojúkọ onírúurú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kristi ní ọ̀nà àbáyọ kúrò gbogbo àwọn ìṣòro wọ̀nyí ìdí nìyí tí ìjọ christ apostolic church city of light 26 opposite 7th road 626 great pastor joshua adegbite ni yóò gba gbogbo ọmọ ọlọ́run lálejò ọgọrùn àwọn olórin ẹ̀mí jàǹkàjàǹkà ni yóò sì fọwọ́ ọlọ́run sọkalẹ̀ wá pàdé ọlọ́run àpọ́sílẹ̀ àjọ babalọ nínú sọ́jí alágbára ọlọ́jọ́ méjì yìí ó sì rí ìfọ́kàn ọlọ́run.
3: Àìná Àwá International College ilé-ìwé aládàáni ìgbàlódé olójoojúmọ́ àtòlélẹ́gbẹ̀ẹ́ jẹ́lí End Boarding School níbẹ̀ ni wọ́n ti ń ṣe àwọn ọmọ jiná fọ́jọ́ ọ̀la tó dára nípasẹ̀ ẹ̀kọ́ tó yè kooro àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ wọn bùháyà àwọn olùkọ́ wọn tún múnádóko ẹ̀rọ ayára bí àṣá wà fáwọn ọmọ wọn tó fi mọ́ yàrá ìmọ̀ sáyẹ́ǹsì ìyẹn science laboratory àyè ìdániwọlé ti wá ń lọ lọ́wọ́ nílé-ìwé yìí o sí kíláàsì girama kékeré kínní àti kejì tó fi mọ́ girama àgbà kínní kejì JSS 1-2 and SS 1-2 ẹ̀yin òbí àtàlágbàtọ̀ ẹ mú àwọn ọmọ yín wá sí àìná Àwá International College tó wà ní kìlómítà 10 Àkúrẹ́ Ọ̀wọ̀ Express Road àdojúkọ Possibility Church ìlú Àbò Àkúrẹ́ North nípínlẹ̀ Ondo 10,000 naira péré lowó fọ́ọ̀mù ìgbaniwọlé fàlàyé sí ẹ̀pẹ̀ tẹlifon 09051123372 àbíkẹ̀ 09121767532 àìná Àwá International College wọ́n ṣe ọmọ jìnnà ó pegedé ní Nàìjíríà ó tún dolúborí kárí ayé.
4: Ṣiṣẹ́ ká jẹun tó dáa ká fara nísinmi ní ìṣàtọ́kùn ẹ̀mí gígùn ọ̀rẹ́ wa mélòó wá láyé ọ̀hún tó ní gbádùn ẹ̀mí ẹ̀ wá gbádùn ẹ̀mí ẹ̀ ní the date apartment bẹ́ẹ̀ni àlejò bí òkété là ń fèkùrọ́ lọ erin lakata búdé ẹyọ ṣẹ̀ṣẹ̀ the date apartment níbi tí lè tura ti pàdé ìgbádùn àti fọkànbalẹ̀ pẹ́mú bóyá short àbí extended stay lẹ́yìn fẹ́ ni ìgbéyàwó ọjọ́ bí àríyá lóríṣiríṣi

0: Fẹ́ ṣe fàájì létí swimming pool. The date apartment ní ẹ máa bọ̀. Àwọn yàrá wá ṣe gẹrẹmẹjẹ bí àfihàn ba. Iná kì í ṣẹ́jú. Ààbò tó péye wà fẹ́mi àti dúkìá. Free wifi. Ẹ̀rọ amóhùnmáwòrán láti máa ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Gbogbo ohun tẹ́ nílò pátá fún ìgbádùn yín. Lókun The date apartment ní 2-bedroom apartment àti 1-bedroom apartment. Àwọn ohun tẹ́ fi lè ṣeré ìdárayá bíi snookerboard, table tennis, table football, badminton, treadmill, yoga mat àti apps equipment lóríṣiríṣi. A tún ní gazebo bar àti barbecue machine tó jẹ́ ti ìgbàlódé. The date apartment wà ní plot L28, Sunshine Estate, Ilẹkun, Ọjà Road, Àkúrẹ́. Ẹ máa pe 0903-322-5006 tàbí 0903-367-4031. The date apartment. Comfort, elegance, excellence.
1: Káàbọ̀ máa jẹ́ a. Ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kún ṣàánú.
2: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdè wá ń ṣe wípé ó bá a fún òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tó ń gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gúnyan dé lẹ́vù yẹn ìṣú ọmọ agùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Tí kì í jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ̀ tí ṣan tẹ́ran. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní six months mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858. Vigoka
3: Abiasi.
4: Ṣé wa ni àṣà wa ni láti máa parapọ̀ sọ́dún ìbílẹ̀ wa lọ́dọọdún? Èyí la fi ń pe gbogbo ọmọ olùgbé àtolùfẹ́ ìlú Àkúrẹ́ láti wá darapọ̀ sọ́dún ìbílẹ̀ wa. Ilé ìfúnta 2026 ọdọọdún ni sáko rúwé tọdún yìí òye. Ẹgbọ́ látẹnu kábíyèsí His Imperial Majesty Ọba Aládétọ́ Yìnbọn Ògúnladé Aládélúsì ọdúndún kejì asòde dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ Deji and Paramount Ruler of Àkúrẹ́ Kingdom.
5: Mo kí dédé ọmọ Àkúrẹ́ yàrá kàálù dalẹ̀ ilé ìfúnta dẹ̀ bọ̀bá yìí o kété ní mẹ́wálẹ̀ o àti ẹ̀ráàkẹ́ lúlo òyìnbó pátápátá kẹ́ ẹ á lé wọ̀tìwọ̀tì ẹ̀ ní tàyò gbésàjò ìyá lè yá bá mi ṣe ọdún ilé ìfúnta o ìṣeré o Àkúrẹ́ àgbẹ̀ kékeré o.
4: Kìlọ̀ wa ń dúró dé. Má ṣọ mú bàtà ẹ̀kọ́ já darapọ̀ nínú ọ̀jọ̀dún ilé ìfúnta 2026 yìí bẹ̀rẹ̀ látọjọ́ kejìlélógún sọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tá a wà yìí. Ó máa lágbára láàdù gan níbi tí gbogbo àwọn ẹkún àtijọ́ ti mọ ríra kí àwọn káàbọ̀ ipò tọ́jọ́ mẹ́ta ojú ẹ̀rẹ́. Àwọn èèyàn jàǹkàn tó làmìlaka lórílẹ̀-èdè àgbáyé ni ó mọ darapọ̀ nínú ilé ìfúnta tọdún yìí. Ọ̀pọ̀ àwọn àlàkalẹ̀ àtètò ló ti wọlé mọ́ jẹun fi pàtàn fún ọ. Ilé ìfúnta 2026 Oya let's go there.
6: Pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ìgbìmọ̀ àgbààgbà májẹ̀ ó bàjẹ́ nínú ẹgbẹ́ òṣèlú nínú ẹgbẹ́ ọlọ́kadà tí wọ́n ti sọ pé nǹkan báyìí ni ààbọ̀ tí wọ́n mú wá fún ìjọba ìpínlẹ̀ Èkìtì o. Èyí ló wá jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sọ pé gbogbo àwọn olóyè ẹgbẹ́ ọlọ́kadà ní ìpínlẹ̀ Èkìtì pátápátá ni kí wọ́n ó túká o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ni wọ́n sì ti kọ orúkọ àwọn tí yóò jẹ́ ìgbìmọ̀ amúlérò nínú ẹgbẹ́ àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ti kọ orúkọ wọn sílẹ̀ tí wọ́n sì ti fi léde. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ni Ọ̀gbẹ́ni Kúnlé Aṣáoló ni yóò jẹ́ alága ìgbìmọ̀ amúlérò náà nígbà tí Adélẹ́kan Olúwúrọ̀ Sunday tí òun yóò ṣe igbákejì rẹ̀. Aládégbèǹga ni yóò jẹ́ akọ̀wé o nígbà tí Saka Salami yóò jẹ́ ọmọ ìgbìmọ̀. Ajíbádé Òjó Adémọlá Ọmọ́túyì òun náà yóò wà lára àwọn ọmọ ìgbìmọ̀. Bákan náà ni Ayọ̀dèjì Jẹ́gẹ́dẹ́ yóò wà lára àwọn ọmọ ìgbìmọ̀. Lukman Saka, Joseph Emmanuel, Ọlọ́runtọ́lá Ìdòwú àti Agboola Emmanuel gbogbo wọn ni yóò wà lára àwọn ọmọ ìgbìmọ̀ o. Nígbà tí wọ́n sọ pé àwọn tí wọ́n ṣẹ̀yàn láti pé kó máa bójútó ọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́kadà ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sọ pé lónìí pé kó máa bójútó ọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́kadà ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sọ pé lónìí òde yìí gan ni wọn yóò búra wọṣẹ́ fún o ìyẹn ni

0: Betin Debo fun mato legbe PDP na le ma te fun atunyan Are Bola Tinubu
1: PDP power to the people.
2: Eku dede wo yo eyin temi nilo akure emi Femi Alagbo lo nba yin soro ti office mi wa ni Solo Junction ni egbe Democracy Park number mi re 07065326843 ton ba ri obirin to ti wa ni de oko latojo pipe ti wo re ni pe ro nise won ma bo ni de ise Femi Alagbo tabi iwo okunrin tabi obirin to nse le meta le merin le marun ti kile to mo won ma bo ni de ise Femi Alagbo tabi iwo obirin ti ko osure leni tabi odin ma bo ni de ise Femi Alagbo tabi iwo okunrin to je pe o le gbabo darada lori papa pelu aya re nile ma bo lodo mi asiri ti aya mi fi wa lodo mi disin ma bo kin fi fun tabi iwo tara njaje ni ara yun o ni inu re n gbona lati nu wa ni tabi ara re gbono be ni pe on data so lara won ma bo ni le se Femi Alagbo nipa ase ledumare iwo yo ri iwosan number mi re lekan si 07065326843 lekan si 07065326843 ile se wa o wa ni Solo Junction ni egbe Democracy Park bele ti maruwa e se
3: Hado ma jo odo bi la ira ko magba kokoko magba kokoko lele adu jo odo bi la ira lono ye
4: adu le futa festival 2026 yi olode akuna ro ye mako
5: kete eto ni tito
4: lesese
5: ejade ro futa
4: apomo
5: aye o
4: eto ilera ofe
5: aye na fi deji
4: ijo isegun
5: ijo kejire logun osu yi
4: ijo ru wednesday de pe
5: eto idanileko
4: aye
5: ni futa auditorium
4: magba futa
5: lagu omo kan na oro
4: Aye jo ibile
5: eni bi jobo Thursday
4: na fi deji
5: atere ball ni sports complex la kore
4: eni lagu merin
5: irole
4: ejo jimo re
5: lagu mewa
4: oro
5: eto juma
4: fun ile futa
5: lagu kosan
4: akure
5: central mosque
4: aye
5: odi le fa
4: 2026
5: lejo saturday
4: ejo kerin de
5: logbo
4: bibi ke regbe jegbe
5: ase anyo fanda ru eju kabiyesi
4: baba doctor
5: alade do yibo ogurade alade lusi
4: cfa
5: deji ti la kore
4: ati luke legbe
5: gbogbo odu oni o
4: awon ye bi omo ibadi
5: awon ye gba mi ma ba gba mi
4: ami gba mi
5: aboju
4: Minister for Youth Development,
5: Honorable
4: Olawande Ayodele,
5: Olúwatẹ́bẹ́
4: Adédè Bàbá Ládọ́dọ́ Ìbò Owó Ọmọ Gbadun.
6: Ikú tó yẹ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé
7: ọdún karùn-ún oṣù kẹjọ
6: ọdún 2026
7: tó mú ọ̀nàgbò Prince Patrick Damola lọ
6: lẹ́ni 69 years
7: péré láyé
6: ikú ọ̀hún
7: ló ti kọ́tọ̀ ọmọ taya
6: tẹ̀bí tara
7: tó fi mẹ́gbà ní fowó ṣe
6: àti ní pàtàkì
7: àdúgbò òkèlà
6: tí ọ̀ka odò ìwárọ̀ ọ̀fẹ́
7: àhín
6: bẹ́ẹ̀ni arí lánàá
7: ní ìlera pípẹ́
6: níwádìí ẹni ọlọ́jọ́ ti mú lọ
7: láàárọ̀ ọjọ́ kejì
6: ikú dọ́rọ̀
7: àmọ́ orin tá à ń kọ́ ni pé
6: So, aago méjì ọ̀sán Friday, September 25,
7: a máa gbé ara olóògbé gẹ̀
6: láti General Hospital Ìwárọ̀
7: wá sílé
6: ìwé. Ìyá Nọ́ẹ́bù
7: Amolas Compound,
6: Kela Quarters,
7: Àwọn Ìwárọ̀
6: kan, níbi tí Christian Way,
7: wọ́n ti wáyé
6: láti aago mẹ́rin ìrọ̀lẹ́
7: ìsìn ìkẹyìn
6: fún bàbá wa
7: ọmọ ọ̀bàdàn Amúláyé.
6: Aago mẹ́wàá àárọ̀ Saturday,
7: September 26,
6: ní àwàlédí of Good Counsel Catholic Church,
7: ká tó wá fa àwọn lélẹ̀
6: fún sinmi ayérayé
7: nílé wọn
6: ní kété lẹ́yìn ìsìn.
7: Àwọn ọmọ yóò máa wá jọjọ.
6: Ó gba ẹyin bàbá
7: mi. Ibi tí wọ́n ti máa gbà lẹ́yìn
6: òkèlà tán hàn.
7: Lẹ́yìn ìsìnkú
6: ọmọ ọba tó lọ sí mi yọ.
8: Ọmọ àti ojú.
9: Ọmọ àgbẹ̀dẹ́.
8: Ọmọ lẹ́kọ̀ọ́ etí kan bí ojì.
9: Ọmọ àtàrẹ̀kùn.
8: Ọmọ dáadáa ètò ẹ̀bọ̀ rẹ̀.
9: Ọmọ rògbòn.
8: Àgbòjú gbàrà ń gàdá.
9: Ó ń pa mí
6: o. Òkèlà community
7: tí ọ̀ka odò ìwárọ̀
6: ọ̀kẹ́. Lábẹ́ ìdárí Chief Clement Omaru.
7: Wípé
6: akọ̀wé wa àná
7: ò dàárọ̀.
10: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sun mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
11: Abba, aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọ nílọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà.

0: pàdé lánàá òde yìí ni ẹgbẹ́ òṣèlú Africa Democratic Congress ADC ni wọ́n mà ṣe bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wọ́n ti gbé ìgbìmọ̀ ikọ̀ ìpolongo ìbò wọn ni wọ́n ti gbé kalẹ̀ o létí Atiku Abubakar tó sì jẹ́ ọmọ òye sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà tí ó ti fọwọ́ sí i gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ikọ̀ ìpolongo ìbò sí ipò ààrẹ fún Atiku Abubakar náà ni Kasim Ibrahim Iman yóò máa ṣe alága rẹ̀ o tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n yan Nasir El-Rufai gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ eléyìí ni wọ́n fi léde ní àná òde yìí nígbà tí wọ́n yan Prank Saibu lẹ́ni tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí Atiku Abubakar lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìbára ìlú sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ìgbìmọ̀ yìí ni wọ́n gbé kalẹ̀ ní oríṣiríṣi àwọn ẹ̀ka kọ̀ọ̀kan o léyìí tí yóò jẹ́ kí gbogbo ètò ìpolongo náà kí ó ba lè lọ bí wọ́n ṣe ń fẹ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní gbogbo nǹkan èyí tó jẹ́ pé ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí tó ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára bí owó oúnjẹ tó wọ́n gógó bí owó ọkọ̀ tó wọ́n àti ọrọ̀ ajé wa èyí tó jẹ́ pé ó ti ń tẹ̀rẹ̀ tó fi mọ́ owó epo èyí tí ò jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè rìn fàlàlà fàlàlà bí wọ́n bá ṣe fẹ́ gbogbo eléyìí pátápátá ni wọ́n sọ pé ẹgbẹ́ òṣèlú ADC yóò rí sí o tí wọn yóò sì rí pé wọ́n lé ẹgbẹ́ òṣèlú ADC kúrò lórí àlééfà tó bá ti di ọdún 2027. Ẹ wo fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ ẹ lọ kà á lẹ́kúnrẹ́rẹ́. Ẹnìkan tó ti fi ìgbàkiri jẹ́ igbákejì gómìnà fún ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè yìí ìyẹn Kingsley Moghalu ni wọ́n mọ̀ fi orúkọ rẹ̀ sára àwọn tí ó jẹ́ ikọ̀ ètò ìpolongo fún Atiku Abubakar àti ẹgbẹ́ òṣèlú ADC o ṣùgbọ́n ṣá ngbà tí Moghalu tó rí orúkọ rẹ̀ ńbẹ̀ ló wá sọ̀rọ̀ ni kílódé ṣé wọ́n fa orílẹ̀-èdè olórí ni bọ́ọ̀ lorúkọ òun ṣe débẹ̀ ṣé wọ́n sọ fóun tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wá fi orúkọ òun sí ó ní fún ìdí èyí ó lóun ò fẹ́ o òun ò sì fẹ́ láti pé kóun jẹ́ ìkan lára àwọn ọmọ ìgbìmọ̀ èyí tó jẹ́ pé yóò mọ̀ ṣe ìpolongo ìbò fún Atiku Abubakar nítorí pé ó ti ẹ̀yẹ kí wọ́n kọ́ sọ fóun náà kó tó di pé wọn yóò fi orúkọ òun sí ó ní níwọ̀nba ìgbà tó sì jẹ́ pé wọ́n fi orúkọ òun sí kò sí nǹkan tó kàn òun bẹ́ẹ̀ òun ò ṣe náà lòún sọ ni nítorí pé a kì í fa orí lẹ́yìn olórí o ẹ wo fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch.
1: The great halls of Oyemekun Grammar School, Akure, to every proud member of the 1970 to 1974 set. Wherever you are, we say welcome home. You are cordially invited to our annual general meeting. It's not just a meeting, it's a reunion, it's a homecoming. On Saturday, September 26, 2026, 11 a.m. at the Alumni Building, Oyemekun Grammar School, Akure, let's come together to take a stock, to plan for the future of our school, and to strengthen the bond that has kept us together for over 50 years. Let's make OGM SA74 proud again. Ojo Saturday, Ojo Kerin Dilogbon Oshuta Wai, Agumoko Laro, Ni Alumni Building, Ilekowa, Oyemekun Grammar School, Akure. Announcer, Dr. Eson Ajayi, Chairman Planning Committee.
2: Up School! Odunko odunjo odunto la rorogbo odunto la robi lori ate eyi ni baba wa Aishi Olufunmilayo Sunday Agbejiga the only son for Kureno igba keje oba Abusoro ipe wa si bi ayeye odun kefa won ti won ti joye loke epe ẹ bá mi kí bàbá wa onísà kí n gbọ́ o.
3: ọmọ lábùsọ̀rọ̀ amúnṣọmọdé. òṣèrò olúlé oṣù kọ́mọ mẹ́rin àkọ́kọ́ yóò bẹ̀. orí kù súnmọ́ bàbá kàkà rún lulẹ̀ àbámúni. ọmọ olúlé méjì kéèló kékeré lódò. ìpìlẹ̀ ọmọ olé mẹ́kàn. kéwọ́ sọ̀kọ̀ sí. gbòrògùn ìdígbò bí ajá. orúkọ mi lọ́nà
2: àbùsọ̀rọ̀ àti gbogbo àwọn tó wà nílé lẹ́yìn òde
4: asiki general chairman wa comrade victor alága àbùsọ̀rọ̀ lápapọ̀ títí dé olúfo gbogbo àwọn olùsà tí wọ́n jẹ́ igbákejì ọba ní apẹ̀ síbi ọdún wa lọ́jọ́ náà láti local government mẹ́tẹ̀ẹ̀ta Akure north Akure south títí dé ìfẹ́dọ̀ rẹ̀ bọ́bọ̀ ṣiṣẹ́ àríyá náà yóò wáyé lọ́jọ́ sunday 27/9/2026 ní olùsà palace roadmaker adúrò Akure north ní tẹ́jú aago kan ọ̀sán aṣífún olùsà Akure north ẹ̀gbọ́n ẹ̀tọ́ ẹ̀jọ̀ jàrá wájú lọ ọdún tó bọ̀ ó ṣojú ẹ̀mí wa
5: admission.
6: 2026-2027 academic session. Edward Olajeni Polytechnic Adowa Akoko Ondo State Edola Poly. Applications are invited from suitably qualified candidates for admission into the following program leading to award of national diploma in
7: electrical and electronic engineering, science, laboratory technology, business administration and management,
6: computer science and statistics. Also available 6-month certificate courses and 12-month diploma in
7: fashion designing technology, graphic designing and printing technology, events and social management,
6: food and baking technology,
7: networking, leather technology.
6: Part-time programs are also available in all the 5 courses above for civil servants and other professionals. A candidate with 100 and above will have an automatic admission.
7: Interested candidates are to apply through JAMB. Also, admission form can be obtained directly from the main campus at Edola Poly Admission Office.
6: Beside Adowa Town Hall, Adowa Koko Ondo State, telephone
7: 0707-921-8886 or 080-3253-4548.
6: Email address Edward Olaseni Polytechnic Adowa @gmail.com. Admission in
7: progress.
6: Announcer management.

0: time to decide who takes on the self out of the woods to the world. No other man is best suited for the job than Matthew Oyerimade Mato. He is the best candidate that can bring the dividends of democracy to the people in Ondo South under the PDP Rainbow Coalition and a staunch supporter of President Bola Tinubu's re-election come 2027.
1: PDP! Ẹyin ẹ̀mí nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló wà náà bí sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì rabata tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ìntà àwọn alọ́sọ́kótó rèé o, lápòṣòkòtò alákùnrin olóye mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá túta, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bí bọ́ọ̀sì lórí ràn-án, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó, tàbí àwọn tó fẹ́ rárá túta tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin Building, opposite Weber Bank, Adeshida Road, Àkúrẹ́, tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank, After Texaco. Bí ẹ bá lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ báàgì, aṣọ ọkùnrin bàtà ọkùnrin, tó fi máṣọ ọmọdé bàtà ọmọdé báàgì, ọmọdé báàgì gbére ìlú òyìnbó, tàbí báàgì gbé lọ sóde. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Family Arena, iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí, tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
2: Reunion event for all students of Agboriki Comprehensive High School. Ikari Akoko is around the corner. Let's do it together. On the 24th of September, ileto yi ma bere. Awọn all students of Agboriki Akosa yóò lọ pe course visit. Láfi kábíyèsí ọba Kadri Mọ́mọ́. Jolúkàrẹ́ ọ̀fikàrẹ́. On 25th, sini Juma service. At Ayokola Mosque, Ilepa Ikàrẹ́. Ọjọ́ Saturday 26th, sini reunion and Akosa day. Pẹ̀lú oríṣiríṣi àwọn ètò yugbanyugba bọ̀gẹ̀bọ̀gẹ̀ meringede tó kù. Láti máa fi kíra wa kú àtijọ́ tijọ́ kú àtijọ́ jọjọ́ tijọ́. Nílé ìwé Agboriki, our special guest of honor Who noticed Yama? Mr. Kunle Salami, CEO of KSA Oil and Gas. Yes. On the 27th of September, Sini Thanksgiving. CSU Okia Lafia Ilepa. 28th, Nintas. Nile Wiagboriki Gogogo. For any inquiry or contribution, call Planning Committee on 080-6217-5755. The reunion event. For one keko jade Agboriki Nikare. Uma so gongo, uma

0: bi adun kayode gege ba se so pe won fi oruko nasir erufai len to si je pe o si lejo je lodo ijoba ti won fi oruko re si iko ipolongo ibo fun egbe osilu adc ni bayi o en to ti fi igba tori je gomina ni ipile kaduna ohun yen nasir erufai o mo ti soro onise ri o ni gbogbo nkan to nsele so npatapata o loye olohun oba o ni opolopo lara awon ti won je ojugba ohun ati awon ore ohun to fi ma awon mo lebi ohun pata le to je pe won ati e daso ohun ti won ri toro latare gbogbo nkan ti ohun koju lowo bayi o ni ohun obinu si enikeni ninu won o ohun o si so be ko mu enikeni lota o ni tori pe o ye olohun bo se se gbogbo nkan o ni tori awon to ro pe bo yo ye ki won do ti ohun lasiko isoro o lohun ori won o ni sugbon sa o lohun obinu si won nitori pe olohun oba fura ra e lo mo bi o se nso la o ni tori pe opolopo awon to ro pe o ye ki won do ti ohun yi ah o ni nigba isoro Olorun ti duro ti gbogbo won daada o ni sugbon latari esin Islam le to ngbagbo to si je pe won to n dagba nipasa ilana arewa o ni kilo wa de to yo fi wa so pe o n fe binu si enikeni olorun o binu si enikeni o ni sugbon olorun mo pe leyin okuku biribiri imole yo tan nitori na ki enikeni ko ma se ro pe boya o n binu sohun o nitori pe gbogbo epo kipo te eyan ba wa ko ma fi ope fun olorun oba ni e wo e koja lo sinu iwe iroyin punch ke lo ka lẹkùnrẹrẹ Kayode olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òsèlú ndc ìyẹn ọ̀gbẹ́ni peter obi ló ti sọ pé òun ò faramọ́ pẹ̀lú bí wọ́n ṣe lọ gbé ikọ̀ ìpolongo ìbò sí ipò ààrẹ kalẹ̀ láti ọwọ́ àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní òbí kwankwaso gẹ́gẹ́ bó ṣe wí ó ní kò yẹ kó jẹ́ pé àwọn kan yóò kóra wọn jọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kí wọ́n sì sọ pé wọ́n fẹ́ gba ipò àti ojúṣe yìí tó yẹ kí ẹgbẹ́ òṣèlú kó máa ṣe lọ́wọ́ wọn tẹ bá sìnà títẹ̀ bá gbàgbé ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó ti fa làásìgbò láàrin alága ẹgbẹ́ òṣèlú adc ọ̀hún àti àwọn òbí kwankwaso movement o nígbà tí àwọn òbí kwankwaso movement tí wọ́n lọ fi orúkọ gbogbo àwọn tí yóò jẹ́ ikọ̀ ìpolongo ìbò fún ààrẹ àti igbákejì rẹ̀ tí wọ́n lọ fi léde tó sọ pé wọ́n jẹ́ kí ẹgbẹ́ òṣèlú òun mọ̀ nítorí ẹnìkan kì í fárí lẹ́yìn olórí tí wọ́n bá máa gbé irú ìgbìmọ̀ bẹ́ẹ̀ kalẹ̀ ó yẹ kó jẹ́ pé látọ̀wọ́ ẹgbẹ́ òṣèlú ni nítorí pé ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ ò lè dédé lọ gbé ikọ̀ ìpolongo ìbò kalẹ̀ láìsí pé bóyá ẹgbẹ́ òṣèlú lọ́wọ́ sí i nítorí ìdí èyí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni peter obi lórí ẹ̀rọ móhùnmáwòrán kan lánàá òde yìí lòun náà ló mọ̀ wá sọ̀rọ̀ ó ní ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ó ní kò yẹ kó jẹ́ ti bàbá àti ọmọ kó mọ̀ làálà ó ní nítorí pé gbogbo àwọn èèyàn mọ́kàndínní ọgọ́ta èyí tí wọ́n sọ pé yóò wà nínú ikọ̀ ìpolongo ìbò sí ipò ààrẹ ni ó lóun ò faramọ́ rárá o nítorí pé ẹgbẹ́ òṣèlú ni òfin gbà láàyè láti pé kó gbé irú ìgbìmọ̀ náà kalẹ̀ ó ní níwọ̀nba ìgbà tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ndc kò mọ nǹkan kan pa ẹ̀ nítorí náà òun ò faramọ́ nítorí pé abẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lòun ti fẹ́ díje ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́
1: ó mà ti dé o ó ti kó wọ̀lú part and part oríṣiríṣi sọ́là ló kó dé part and part.
2: bẹẹni part and part tún ti dé pẹ̀lú sọ́là
1: bí náà eléctric wá tàbí ò wá
2: bí generator àti epo wọn tàbí ò wọn
1: ìyẹn ò kàn yín mọ́
2: no shaking
1: wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier
2: pẹ̀lú 201,999 naira
1: ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín
2: àti tv àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ ni o ní 310,999
2: tún bẹ́ẹ̀
1: tó máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀
2: bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira and above
1: bákan náà ni part and part tún dé pẹ̀lú cctv
2: lẹ́yìn tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò
1: lórí fóònù yín for security purpose
2: èwo
1: promo ń lọ lọ́wọ́ báyìí o
2: just 53,999
1: fún tòní 2 camera
2: ṣùgbọ́n just 32,999
1: fún tòní camera kan
2: ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part
1: tó kalẹ̀ sáàrin yellow house rekabi
2: àti weber bank ló ba adéṣídà road àkúrẹ́
1: telephone 0700 6642 3064
3: oríṣiríṣi sọ́là ló kó dé part and part.

0: lágbára ọlọ́run ọba ọjọ́ ajé ilẹ̀ tó máa pàdé àwa ọ̀rẹ́ yín bí ọdún àti káòdé ṣùgbọ́n tó bá di lọ́la ẹ má gbàgbé o àwọn ikọ̀ míì lẹ́ máa gbọ́ lórí ètò yìí bákan náà lọ́jọ́ ìsinmi àwọn ikọ̀ míì lẹ́ tó máa gbọ́ ẹ gbádùn wọn bí ìgbà tán bá sọ pé èèbó ó gbádùn tí gbígbóná ó dára títí di ọjọ́ ajé yìí tí ẹ tó máa gbọ́ wá gbádùn ló kọ́ ẹnì kejì mi ọ̀túnba olúkàyọ̀dé Fálẹ́gàn bí ọdún ìlọrin lèmi jẹ́ aládé alẹ́lẹ́ ló kọ́ tó fi ń gbémi lárugẹ amúlùdùn fún gbogbo ìlú ìgiri àti gbogbo àgbáyé káàfàtà káyọ̀dé ó yá kárílé ilé là ń lọ àgbẹ̀ kan ò roko kó gbàgbé ilé kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà ó dára mọ́kọ́ Èkìtì.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tó wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tọ̀gbọ́ ìyàwó lálẹ́.
3: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ka ṣo níbi tí CDK wà.
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹlẹ́ pé 0707-484-3351.
6: Bẹ́ẹ̀ni, ìwọ́n tó ń gbọ́ mi lọ́wọ́, o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá tún nàka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé o wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún wọ́n sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
7: O ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dáta tẹnu lásánkọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látọ̀dọ̀ Airtel.
8: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
9: Màámi.
8: Ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
9: yẹn. Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
11: Hypo.
12: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
14: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tó máa ń yín ọ lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara léwu o.
15: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
14: Gbogbo, okun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmíì bó

0: sí. BNC capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, ilẹ̀ olújì, ọ̀rẹ́, òkìtìpupa, ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ̀, Ìkàrẹ́ àkókò, Ìṣọ̀ àkókò, Ọ̀kà àkókò, Ifọ̀n àti nílùú Kàbà. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
1: Your Nescafe is not just a drink, it's your

0: ni iwo tun gbo mi lowo o ya no ika kosile ti o ba ti fi oja to fe ra sile ninu ase oja tabi ajogba pelu ireti wi pe eduwo yo ba tun lo ka kosile to ba ti tile itaja kan bo si omiran nitori wi pe ohun wa ibi ti oja ti diwo kiri ti o ba na o kere to ika kosile ninu ere yi o tun wa si wi pe ibi to ba pi olu ma ya si ki lo wa de titi le fo pamọ re fi gbadan da yato
1: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun bese ni ko si ijiya to ro mu yiyo owo re nigba to ba wu o o tun ni so owo kankan lori fifo owo ranse tabi gbigba owo wole o si tun le je anfani edinwo to to ida mewa
2: 10% ni gbogbo igba to ba ra data
1: tenu la soko
2: ofin ati ilana an tele wa o
1: smart cash latodo Airtel.
3: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Ó yẹ sọ fún mi, kí ló mú wá?
7: Fún mi nílùú yẹn.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 mL, 318 mL àti 1 litre ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Nigeria ti ẹni ìpèsè IPO ti Dangote Petroleum Refinery ti ṣí báyìí. Ó ṣí fún ọ láti di onípín nínú ilé-iṣẹ́ náà. Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ láti ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250. Kíkópa nínú ìpín ilé-iṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé-iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ̀, wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣe iyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.

0: kí ló bí ẹ jọ.
1: Mo wà ní kílódún àkọ́kọ́ lọ́dún 2023 sọ pé okòwò yìí kò lè dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o. Fẹ́mìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
2: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
3: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
4: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
5: Síbẹ̀, ó dára.
6: Obey at 8, real people, real stories. Obey is okay.
7: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun.

sí lára. Ó lẹ́tọ́ ká wòye sí ìgbésí ayé wa. Bóò làwa ṣe ń lu àsìkò wa lónìí. Kọ́lọ́n kún fún alẹ́mi gbóngbó o. Opportunity ńlá ni wípé à ń mí sókè, à ń mí lọlẹ̀. Tọ́lọ́n ò tí ì kádàra pé àwa ni kí wọ́n máa kírun sí lára lásìkò tá a wà yìí. Ẹ jẹ́ ká lọ mà pé Ọlọ́run ọba wa bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an. Yọ́mà lá yánfà umálùn wàlàbánùn ìlàmán àtàlọ́à bíkọ́lbìn sàlẹ̀. Ọlọ́run ni ká máa gbáradì, ká máa prepare fún ọjọ́ kan. Ọjọ́ tó ṣe wípé owó kò ní lè ṣe ọ́ láǹfààní o. Ipò kò ní lè ṣe ọ́ láǹfààní o. Dúkìá kò ní lè ṣe ọ́ láǹfààní. Àwọn ọmọ tó bí wọn ò ní lè ràn án lọ́wọ́ lọ́jọ́ tá à ń sọ yìí o. Táwa lẹni tí ó máa bẹ nínú ìkẹ́ lọ́jọ́ tá à ń sọ yìí. Ìlàmán àtàlọ́ Abikolvin Sẹ̀lẹ̀. Ẹni tó dé bá Ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú ẹ̀mí tó mọ́. Ẹ̀mí tó mọ́ náà lẹ̀mí tó ṣe wípé máa ṣe Ọlọ́run ń ṣe é, má ṣe Ọlọ́run ó jìnà sí o. Ìjẹ́gbà láàyè ń bẹ̀ fáwọn obìnrin káwọn náà ó tó sáfù tí wọ́n sẹ́yìn kí wọ́n kópa níbi ká kírun sí òkú lára. Ìyàjú Zulé Nisa ìgbàláàyè ń bẹ fún àwọn obìnrin tó bá jẹ́ wípé àwọn náà kanlẹ̀ ti wà ní venue ibi tá a ti fẹ́ kírun sí òkú lára yìí. Àwọn náà ó kópa. Ẹnu ibi tí ṣẹ̀ríà ẹ̀sìn wa sọ ni wípé kò nídìí kó jẹ́ wípé àwọn obìnrin ó máa tẹ̀lé òkú náà bóyá procession lásìkò tí wọ́n fi aṣọ sókú lára. Gbogbo distance tí wọ́n rìn láti gbé lọ mọ́ṣáájú lọ kò nídìí kóbìnrin ó máa tẹ̀lé òkú. Ṣùgbọ́n òun kanlẹ̀ obìnrin kanlẹ̀ ti wà ní venue ibi tí wọ́n ti fẹ́ kírun sí lára yẹn. Tọ́ eléyìí kò sí láìfi níbi wípé kóbìnrin ó kópa níbi ká kírun sí òkú lára. Ẹ̀rí eléyìí ń bẹ látara hadith tí àáfàá wa Abdullahi ibn Zubair tí wọ́n gbà wá wípé ìyá wa Aisha radhiyallahu anha àwọn náà kópa nígbà tí àáfàá wa Sa'ad ibn Abi Waqqas tí wọ́n filé ayé lẹ̀ tí wọ́n gbà tí wọ́n fẹ́ kírun sí àáfàá wa ìlara wọn ìyá wa Aisha radhiyallahu anha àwọn náà kópa níbi ká kírun sí lára. Tọ́ gbẹ̀yìn tẹ́tí gbọ́ wa ẹ wá jẹ́ ká ṣàlàyé bóò gan ni à ń ṣe ń kírun sí òkú lára. Eléyìí ń bẹ nínú àlàyé rẹ̀ ń bẹ nínú hadith Anabi Amama ibn Sa'l annahu akhbarahu rajulun min ashabi an-nabi sallallahu alayhi wa sallam anna sunna fi as-salah 'ala al-janaza an yukabbira al-imam thumma yaqra'u bi fatiha al-kitab ba'da takbirati al-ula sirran fi nafsi. Títí dé parí hadith yìí wọ́n gbà wá wípé bá a ṣe ń kírun sí òkú lára. Ìmáàmù ti wà níwájú àwọn jamaa sì ti tó sáfù bá a ṣe ṣàlàyé. Nà ìmáàmù ó ṣe aláwọ̀ akbaru àkọ́kọ́ aláwọ̀ akbaru mẹ́rin ló gbajúmọ̀ jùlọ. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀rí wà pé arígbàtà nàbì sọ́lọ́lá àlùwà sáláà ń ṣe mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́sàn-án ẹ̀rí rẹ̀ wà. Ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jùlọ òun náà ni mẹ́rin. Tọ́ tí ìmáàmù bá sì ti ṣe kábàrà alákọ̀ọ́kọ́ àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n ṣàlàyé wípé kò nídìí dùáwò ìsìftà ṣùgbọ́n yóò ṣe àwùjọ ìlà ìmìnà ṣẹ̀tọ́ nù jim yóò kè é fatia. Àwọn màmúù náà àwọn náà ó kè é fatia ìyẹn ni àwọn mùsùlùmí tí àwọn náà tò wọ́n kè é fatia o wọ́n ó sì kè jẹ́jẹ́ ni. Ìmáàmù ó ṣe aláwọ̀ akbára ẹlẹ́ẹ̀kejì tó wọ́n mùsùlùmí tó tò náà àwọn náà ó ṣe ẹlẹ́ẹ̀kejì wọ́n wà á ka wọ́n wà á ṣe àsálàtù fànàbì sallallahu alayhi wa sallam sálàtù ibrahimiya ó ṣe fànàbì sallallahu alayhi wa sallam. Bákan náà ìmáàmù ó ṣe aláwọ̀ akbára ẹlẹ́ẹ̀kẹta àwọn jamaa náà ó ṣe aláwọ̀ akbára ẹlẹ́ẹ̀kẹta wọ́n wà á ṣe àdúrà fún òkú tó filé ayé lẹ̀ nínú àdúrà tánà bí sọlọ́lá àlùwà sọlọ́lá máa ń ṣe allahumma ighfir lahu warhamhu wa afihi wa afu anhu wa akrim nuzlahu wa wasi'i madkhalahu wa ksilhu bil ma'i wa thalj wal barad títí dé ìparí.

0: àdúrà yìí. Ẹni tí ò mọ àdúrà yìí ní Lárúbáwá, òun náà lè ṣe àdúrà léde Yorùbá. Ọlọ́run dákun bá wa ṣàforíjì fún ẹni tó kù yìí, Ọlọ́run bá wa kẹ. Èèyàn lè ṣe àdúrà ní èdè tí èèyàn gbọ́ fún ẹni tó fi ilé ayé lẹ̀ yìí. Ìmọ̀mù ó ṣe Aláwọ̀ Akbar ẹlẹ́ẹ̀kẹrin yóò sàlámà ẹyọ̀kan sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún. Eléyìí ló gbajúmọ̀ jùlọ. A rí inú àwọn àáfà tí wọ́n sọ wípé ó lè sálámà lẹ́ẹ̀mejì, kó sálámà sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, kó tún sálámà sí ẹgbẹ́ òsì. Ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jùlọ náà ni sálámà ẹyọ̀kan sí ẹgbẹ́ ọ̀tún. Eléyìí ni ó gbajúmọ̀ jùlọ. Bí mo bá sì ṣe sálámà náà, àwọn jàmá náà wọ́n ó sálámà. Tọ́ gbogbo ẹ̀yin tẹ́ tẹ́tí gbọ́ wa o. Ẹ̀mí gbogbo àlàáfíà kọ́lọ́n dákun kó jogún rẹ̀ fẹ́nìkankan wa. Ó lẹ́tọ̀ọ́ lẹ́ẹ̀kan sí bó o là á ṣe ń lo ìṣẹ̀mí wa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní aksiru zikro ha demilazat. Ẹ máa rántí lọ́pọ̀lọpọ̀ ọgbà nkankan tó ṣe wípé ìmọ̀ ń sọ ilé ọlá dahoro. Ilé ìgbádùn a sì palẹ̀ mọ gbogbo ìgbádùn náà. It will put a stop into that particular worldly pleasure. It will ruin it. Kí ni nǹkan náà? Òun náà ni ikú o. Òun náà ni ikú. Ẹ jẹ́ ká rántí. Ẹnìkan ń wọ aṣọ ẹyọ kan fóṣù kan, fóṣù méjì, fóṣù mẹ́ta láláì fọ́. Ẹ rí wípé inú ìdọ̀tí náà láṣọ tí aṣọ ìdọ̀tí ní ń wọ̀ káàkiri yìí. Mo fi eléyìí ṣe àpèjúwe ni. Ẹ̀mí yìí náà báṣọ ṣe ń dọ̀tí ni ẹ̀mí ni máa ń dọ̀tí. Ọṣẹ àtomi la máa fi ń fọ aṣọ. Kí ni ta fi ń fọ ẹ̀mí? Òun náà ni ká lọ ààyè ibi tí wọ́n ti ń ṣe wáàsí, ààyè ibi tí wọ́n ti ń ṣe tàálìm. Àwọn àáfà olùbẹ̀rù Ọlọ́run, ibi tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run, káwa náà lọ máa tẹ́tí sí. Eléyìí ní máa ń fọ ẹ̀mí mọ́. Ọlọ́run ọba wa ní kọ́dà àfùlàhà máa ń zẹ̀kàhà wà kọ́dà ọba máa ń dàsàhà. Ọlọ́run ni ẹni tó bá fọ ẹ̀mí rẹ̀ mọ́, òun tóun ló ti jèrè lọ́dọ̀ Ọlọ́run, òun ló ti là lọ́dọ̀ Ọlọ́run o. Ṣùgbọ́n ẹni tó kọ̀ tí ò fọ ẹ̀mí rẹ̀ mọ́, òun tóun ti ṣòfò. Ìwọ náà béèrè lọ́wọ́ ara rẹ̀ láti oṣù kan sẹ́yìn, oṣù méjì sẹ́yìn, oṣù mẹ́ta sẹ́yìn. Njẹ́ o ni àtiwọ, àtìyàwó, àtàwọn ọmọ ló kó wọn lọ síbi tí àáfàá ti ń ṣe wáàsí tí ti ń sọ̀rọ̀ Ọlọ́run? Ẹ dákun, ẹ jẹ́ ká yí padà o. Ẹni tó oníkálukú bá ṣe, oníkálukú yóò bá o. Naam. Tí màámù tó bá ń ṣe Allah akbar nígbà tá à ń kírun sókù lára, ṣé gbogbo kábàrà mẹ́rin tó ṣe yìí náà ni kó ti gbọ́wọ́ sókè débi etí rẹ ni tàbí débi èjìká rẹ ni? Àlàámùrù fi ìwà àṣẹ. Wọ́n ní eléyìí méjèèjì náà ló wọlé. Ìyí máa kó jẹ́ wípé gbogbo kábàrà tó ṣe yẹn náà kó ṣe ṣe Aláà Akbar náà ní ń gbé ọwọ́ rẹ̀ sókè débi èjìká tàbí débi etí, tàbí kó jẹ́ kábàrà àtàkọ́kọ́ nìkan ló ti gbọ́wọ́ sókè, mẹ́ta tó kù kó mọ̀ gbọ́wọ́ sókè. Wọ́n ní èyíkéyìí tá a bá ṣe ń bẹ̀ náà ló wọlé tẹ́rì wà fún látọ̀dọ̀ àwọn sahaba. Tọ́ gbogbo ìtẹ́ǹtẹ́ ti gbọ́ wa. Ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ bí Ọlọ́run kọ́lọ́run kó máa fi ṣọ rẹ̀ ṣọ́ wa. Ẹnìkan ní problem pẹ̀lú ẹsẹ̀ rẹ̀, wọ́n bá gé ẹsẹ̀ náà. Òun ṣì ń ṣẹ̀mí, ẹsẹ̀ ni wọ́n gé. Ẹsẹ̀ rẹ̀ yẹ ṣé kí wọ́n kírun sí lára kí wọ́n tó bẹ́rì rẹ̀ ni? Rárá o, kò nídìí kí wọ́n kírun sí ẹsẹ̀ yìí lára. Ọmọ kékeré tó filé ayé lẹ̀, ìgbàláyè ń bẹ nínú ṣẹ̀ríà Islam, ń bẹ nínú ṣẹ̀ríà wa wípé a kírun sí lára o. A ní sọ pé torí pé ó jọmọ kékeré. Bákan náà, ẹnìkan jó nígbàgbọ́ òdodo, ṣùgbọ́n ìlú tí wọn kì í ṣe, tí kì í ṣe ìlú ìpáyà Ọlọ́run, kì í ṣe ìlú ẹ̀sìn ló filé ayé lẹ̀ sí. Ó dẹ̀ clear wípé kò sẹ́ni tí ó kírun sí lára. Tó gbogbo ibi táwọn mùsùlùmí bá wà náà, wọ́n lè máa kírun sí lára nílùú ibi tí wọ́n wà. Eléyìí ni wọ́n ń pè ní àsọ̀látú alẹ́lẹ́gbọ́ ìb. So eléyìí wọlé nínú ẹ̀sìn. wọ́n yìí tẹ́ǹtẹ́ tí mo wá à ń bẹ ọlọ́run kọ́lọ́run fún alẹ́ mi gúngun o kárí dáadáa ṣe pé láyé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní bal tukhsiruna alhayata dunya wala akhirata khairun wa habiqo ọlọ́run ní bal tukhsiruna alhayata dunya wala akhirata khairun wa habiqo mundumundu ilé ayé yìí àádá ilé ayé yìí òun lẹ máa ń lé káàkiri kò jẹ rújú ráàyè láti kírun fọlọ́run kò jẹ rújú ráàyè láti ṣe tí ọlọ́run ọba fẹ́ wàlá àkìrọ́tò káìrònú àbẹ̀kọ́ bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣetán ọlọ́run kẹ́ wá àlìjánà ilé ìlú lóore jùlọ fún yín àlìjánà tọlọ́run ọba yìí ẹ máa bẹ nínú rẹ̀ gbére ní tó bá jẹ bẹ́ẹ̀ ìrún wákàtí márùn rẹ tí kìí pé o kìí rí tàárọ̀ kí o kìí rí ti zúrì kí o kìí rí ti àṣírí kí yá tètè yípadà owó náà rántí àwọn nǹkan tá à ń ṣàlàyé yá tètè yípadà o má jẹ́ mùsùlùmí tí ó ṣẹ̀ máa ṣo oògùn torí pé òun ń wá ipò má jẹ́ mùsùlùmí tí ó lọ́ máa wọṣẹ́ torí wípé oníbùkátà ayé kan tó fẹ́ gbọ́ gbogbo àwọn ọkùnrin ẹ jẹ́ ká jẹ́ baálé rere nínú ilé o gbogbo ẹ̀yin obìnrin ẹ jẹ́ ìyàwó rẹ lẹ́ẹ̀dẹ̀ ọkọ yín o this is the message of Islam remember death ẹ jẹ́ ká rántí wípé ọlọ́run ọba fi ikú fi hànbù gbogbo ọmọ ènìyàn pátá kò sí bó ṣe lè wù kó ga tó kó lọ́lá tó inú wo lẹ̀ náà ni wọ́n gbé ọ sí o ẹ jẹ́ ká lo ìgbésí ayé pé ká submit ara wa fún ọlọ́run ọba tán yányá gbogbo bó o bá ṣe wá submit ara rẹ fọlọ́run tán yányá ìwà dáadáa sáwọn èèyàn òdòwò rẹ o tó o bá ń ṣe dáadáa sáwọn èèyàn ó rí dáadáa tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run this is the message of Islam Islam is not a religion of killing kìí ṣe ẹ̀sìn tí wọ́n ti ń pààyàn tí wọ́n bá bí ọ léèrè pé kí ni ń jẹ́ Islam òun náà ló ti gbọ́ yìí ìta gbọ́ kọlọ̀ náà ń gbọ́jọ́ kò ṣe wá láǹfààní ami.
1: jesus lọ òkèrò abẹ́rẹ́ ọkọlọ́run bá wà sanwó ṣe kí wà ní ìsọ dáadáa bàbá wa tí wọ́n jẹ́ ṣífì máa fúru fọ́ọ̀tù kí wà polytechnic nílùú ọwọ́ náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ abẹ́rẹ́ ọkọlọ́run kó dà kó má ṣe lé ní àsọmọ fún yín má jẹ́ ṣe ní àgbọ̀mọ̀ fún àwa náà. ibi náà ni a ti máa dáhùn dúró lórí ètò àtìwéyàn fún ọjọ́ tòní. ká pe àwọn ṣèkè wá sí orí nọ́mbà yìí lẹ́yìn ètò 0803050104 dẹ́kan sí 0030501094. adúpẹ́ fún gbogbo àwọn tí àjọ ṣètò yìí nílé agbára ń bí abdulwasaï yusuf ní orúkọ tèmi. nọ́mbà tí ẹ sì máa pè mí sí náà ní 0033365009 lẹ́ẹ̀kan sí 0033365009 títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa parí lórí ètò yìí ìṣá ọ̀gbọ́n à ń kíra wa pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.

0: ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
1: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
0: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
1: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
0: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
1: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
2: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti bí tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
3: Yes, you will dey hear me like this. Make you bring one finger down if you don't leave something where you won't buy before, but come dey wait. They hope say

0: ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o yà nà ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó o fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá, pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa tún nà ka àkọsílẹ̀. Tó o bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn, nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O ò tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látòdo Airtel.

0: yọ̀kun èkìtì kẹtì ẹ̀mí ọmọ ni gọ́rọ́sọ èkìtì olúmọlẹ̀kẹ́ jẹ bá wẹrẹ ni wẹlé èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí dikẹ̀ ọ̀fẹ́ra tẹlifíṣàn ni o ọ̀fẹ́rẹ̀ fàánù ni o ọ̀fẹ́ra deep freezer ọ̀fẹ́ra washing machine ọ̀fẹ́ra microwave ọ̀fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí dikẹ̀ ẹyọ wọ yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ne èlé èlé lórí wọ yóò san lóṣooṣù wọ yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ so ti yé ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ lidanko plaza lajilosun lado èkìtì ẹ ò wọ ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 so ti yọ jáde rúlé o.
1: Ṣé ìgbẹ́dọ̀ ìbáwò ń gbádùn àdàbà?
2: Ó ń gbádùn àdàbà.
1: Gbogbo wa là ń gbádùn àdàbà.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn ìkọ̀tán wà lórí ìjòkòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
5: Jọwọ ẹ dúró lọjà rẹ.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: CDK.

0: ètò ìdílé mi ìdílé ẹ̀ náà ni ètò tí ẹ ṣe ń tẹ́tí sí láti lè ṣe rédíò àdàbà 88.9 FM tó tàpọ́nlẹ̀ sí ìlaramọ́kì ní ìpínlẹ̀ Ondo. Ṣé mọ̀ pé ní ìgbà míì wà àwọn conversations kan wà tó yẹ pé kì í ṣe pé ẹ lé ní o but wá sí kọ́kọ́ wo ẹni tó fẹ́ bá ní conversation yẹn wípé ok how báwo ló ṣe máa turn out ó máa wá jẹ́ kí ẹlòmíì kó hold back kó má lè sọ pé ok nǹkan tí mo fẹ́ ká ṣe ni because ó ti wò ó pé ẹni tó fẹ́ bá wọ́n ní jọ́ àdáwò sí mi
1: tó mọ àwọn òwe
0: tó máa mi tí bá ti fún ní lead ó máa máa mi sọ ọkọ tó ṣe àwọn lásán
2: ẹni tá a ń bá lọ́jà là ń wò
0: má lọ bá wá dá fún ẹni gbàjú so nígbà míì wà kì í ṣe pé àwọn kọ́pì yẹn ò ṣeé ṣe ẹlòmíì wà tó ní wẹ́ẹ̀bù dà tó yẹ pé kọ́tẹ́ni ẹ sọ nípa lè ṣe kì í ṣe pé kò lè ṣe o ó ti wò nínú ọkàn ẹ wípé this is me and this is what I want to do and this is the path I want to follow.
2: mo ṣe máa tẹnu mọ́ pé I study ara wa dáadáa tó ni and àti pé I wo condition wa mo fẹ́ ṣe àpẹẹrẹ mo fẹ́ fi ara mi ṣe àpẹẹrẹ ìgbà míì máa wà tó pé ìyàwó mi á wò pé ó yẹ ká jẹun ká ṣe irú nǹkan kan báyìí ká ṣe nǹkan báyìí but ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó lè mọ̀ ń tò tọkọ bí owó díẹ̀ wà lọ́wọ́ o but owó díẹ̀ bá wà lọ́wọ́ yẹn èmi ti máa ń ro kọjá àkókò yẹn
0: ok
2: mo lè ti ro
0: kọjá pé pé
2: ok ó da in the next 2 months àwọn owó school mi àtún come into play máa wò pé ó bẹ́tà kára temporize lórí níta abẹ́ṣe yẹn náà o ká lè
0: mo like english yẹn
2: ìyàwó mi ló máa ń sábà torí káàmù ọ́fíìsì wọn ni
0: ok
2: so irú yẹn nìsín àkókò yẹn ó yẹn wà but èmi ti gbé nǹkan míì lé pé nǹkan míì tún wà lọ́jọ́ iwájú nítòótọ́ owó míì tún lè wà but èmi á kọ́kọ́ wò pé n tó wà lọ́wọ́ yẹn ná kí ló tá àkọ́kọ́ ra save ẹ̀ fi kákára tọ́jú ẹ̀ díẹ̀ pé ó kí ó àmọ́ owó míì lè máa wà ká máa fi ṣe nǹkan yẹn but ṣe mọ̀ ń gbà míì gẹ́gẹ́ bí obìnrin àwọn obìnrin tó bá ti wàràwàrà ní nǹkan táwọn máa ń fẹ́ pé nǹkan tó fẹ́ báyìí kíákíákíá wọ́n fẹ́ kó ṣiṣẹ́ bẹ́ẹ̀ but ọkùnrin á dẹ̀ ro jù bẹ́ẹ̀ lọ pé oṣù méjì sọ nísìnyí owó skul mi à wọlé nítòótọ́ náà ó wà ní owó díẹ̀ wà lọ́wọ́ nísìnyí but ṣó wáyẹ ká nà bẹ́ẹ̀ lórí nǹkan tí ò kàn wà tí ó wà all that useful so èmi rò pé intact kì í sábà wò fúnra wa nìyẹn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ó yẹ kájọ máa wò á jọ máa wo trend of things bó ṣe ń lọ nínú ilé irú nísìnyí
0: ó wà adamant to change.
2: Mo tún fẹ́ fi nǹkan kan ṣàpẹrẹ tí n bá ti wọnú kíṣìn tèmi máa sábà fojú scan àwọn kankan níbo ni wọ́n jẹ ráìsì dé níbo ni ẹ̀wà tí mo rẹ̀ ti rí tí level yẹn wà máa ti máa wò pé ó yẹ ká ti máa plan fún mi ò bí in the next 1 month but obìnrin lè máa ròǹgbà ẹ pé ó lè wò pé ṣe bá ṣì ní bí agolo mélòó bí kúmùwò kan ṣe wà but èmi tí mo wọ́n pé tẹ́ bá ti tó bá ti kanlẹ̀ báyìí lẹ́yìn sí request àti dé pé ráìsì ti tán lé o so àwọn nǹkan bẹ́ẹ̀ ni màá ti máa fojú wò so whatever little change tó bá wà èèyàn ti fọgbọ́n sí èèyàn ti fọpọlọ sí bó ṣe máa ná o ò ní jẹ́ kéèyàn kan gbé egori
0: ẹṣẹ ayán
2: torí gbà míì wà tẹ́pọ̀kan lè wò pé kì ní báyìí dẹ̀ ń mi jẹ́ o bóyá kéèyàn kan rà rí kí náà ti ń pè àsun àbí kí ọkàn ara rí
0: ẹ sẹmọ pé bàbá kan ṣe skit kọkà tó lọ ṣí ojú òpó ó sọ pé ṣé ní owó kọkàn bá wọ ọwọ ọba ẹ ó dà pé mo rí lórí ó ní the only suya àti yoga ti lò wà wà lọrẹ po 5000 ní ìgbà míì gan máa ro wàhálà tó fẹ́ parẹ́ kú wọ́n sì lè wà ẹ̀ lọ ná owó
2: yìí kan tí ẹ̀ tún rẹ̀ ṣe àbí
0: ẹ wo we only have one life to live o.
2: ìgbà tí a bá jẹ gbádùn bóyá wákàtí kan yẹn tán tó wọn máa dijọ kejì bóyá ọmọ ńlá ọkọ
0: jẹ pẹpẹ. You continue from where you paused 0816 251 9991. 081 6251 9991. Any fani lati pe wa wole bi e grand commander so pe wa ti wa kokko scan one scan what is available and what is to tin lo si edge elu e ka so
3: Ẹ ká san o.
0: Orúkọ yín àti ẹtí pé.
3: Láti ìlú ọ̀rẹ́ mo ti ń pè.
0: Orúkọ
3: yín. Mrs. Ogun fún mi níwà.
0: Agbọ̀yin.
3: Adara fún yín.
0: Àmì ìwọ̀n yín
3: náà. Ọ̀rọ̀ tó ṣe pàtàkì lẹ̀ ń sọ yìí. Àjọrò náà ń pè ní ìjẹrò.
1: Bẹ́ẹ̀ni.
0: Orúkọ lúkọ
3: ó yẹ kí ọkọ àti ìyàwó ó yẹ ká mọ̀ bí àpò wọn ṣe rí. Kò dáa kéèyàn máa tojú bọ ìrìn àjò ẹlòmíràn. So bí àpò ìdílé bá ṣe rí bẹ́ẹ̀ ló ṣe yẹ ká gbé ètò ìnáwó kalẹ̀. Ṣùgbọ́n pé ìdílé òjò ó ra ṣíà àwa náà ká ra tébù nígbà tágbára yín ò gbé àtojúbọ̀ ni o. Ó dáa ká ẹ ru ọjọ́ ọ̀la gbowó kan bá tiẹ̀ wá gan ní àìròtẹ́lẹ̀ ó yẹ ká ẹ mọ nǹkan tó ẹ fi ṣe tí ẹ̀tún ní mọ regret nígbà tó bá yá. So ó wà necessary kí ọkọ àti ìyàwó kan mọra wọn dáradára kí ìdílé yẹn kó lè máa dùn kó lè máa dára adára fún yín o.
0: ẹ lọ ẹ kásán
4: máa ẹ kú ètò Ọláyẹmí láti Àkúrẹ́ ni. Ètò tó kọ̀yàn lọ́gbọ́n lè tó kẹ́ ṣe Ọlọ́run a máa fún yín ṣe. Ayé ò ní gbóhùn lẹ́nu yín lágbára Ọlọ́run. Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tó yẹ kán fi máa ní àjọ rẹ̀? Ṣé ọkùnrin ọkọ àti ìyàwó bá wà sọ̀nba ti ní àjọ rẹ̀? Ó máa ń lágbára. Ó wà fẹ́ tèmi gan fúnra mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Torí pé ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ ìdílé jẹ́ kí èèyàn bá mọ ìdí tó fi máa ń ná owó. Torí pé tọkọ bá ṣiṣẹ́ kí ìyàwó bá ṣiṣẹ́ kán máa náwó ṣàṣàṣà àbí kí ìyàwó ó rí kankan ta ọkọ̀ mi gbúdọ̀ rà ó máa ń pa ìdílé lára. Wọ́n gbúdọ̀ jókòó kán jọ ṣe àjọrò
0: kán jọ ṣe
4: pípa ọ̀nà tó fẹ́ ná owó yìí.
0: Hello. Ẹjọ́ tí ẹ bá ti pè wá ẹ máa sún kúrò níbi ẹ̀rọ rédíò yín etí ò kí ń gbọ́ bóyá méjì àbí wọn ní ẹ̀lú ẹ ká sọ orúkọ yàtí ẹ ti pè wá.
5: Ẹ kú ètò orúkọ tèmi ni ẹ̀sán ẹlẹ́rọ láti ìrìn àkókò nípa ọkọ àti ìyàwó níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ètò àfarawé pé kán máa wo nǹkan tí ilé kejì ṣàbí kìíní ṣe ó máa ba gbogbo ilé jẹ́ lọ́pọ̀lọpọ̀. Tí ọkọ àti ìyàwó tí mọ wọn tó bá ti ṣe ọ̀kan tán jìjọ ń so wọ́pọ̀ ẹ rí i pé wọ́n á máa nítẹ̀síwájú wọ́n á máa nílọsíwájú bọ̀ tán bá lè lọ ṣàfarawé àwọn ilé kejì nǹkan báyìí ni lágbájá ṣe nǹkan báyìí ni tẹ̀mẹ̀dú ṣe ó máa ba ilé jẹ́ ni Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ẹ kú ètò.
0: Ẹ ṣe àdúpẹ́.
2: Gbogbo èèyàn tẹ ló máa ń fẹ́ nǹkan tó dáa ṣùgbọ́n nǹkan tó dáa yẹn ṣé àwa gan-an ṣáà ti tó tán láti lè ṣe irú ẹ̀ ṣáà lágbára láti lè ṣe n tí ọ̀pọ̀lọpọ̀ ò kì í sábà wò nìyẹn and mo dẹ̀ fẹ́ fara mọ kó obìnrin ló máa ń sábà
0: láìkí rárá ibi tá ti lè bẹ ẹnu ẹ ká sọ
2: obìnrin ló máa ń sábà láìkí fara wé
0: rárá ibi tẹ ẹnu ẹ ká sọ.
4: Ẹ kú ètò.
0: Ẹ ṣe àdúpẹ́.
4: Orúkọ mi ni onítìrí ọmọ náyìn tí gbogbo ayé mọ̀ sí ayé kò tó akéwì láti lúdọ̀rì.
0: Àgbọ̀ yín o.
4: Ẹ̀sẹ̀rí ohun ọ̀rẹ́ mi ṣe máa bá wọn ṣe ó máa mú àbùkù àti ẹ̀tẹ́ wà o. Ọ̀rẹ́ mi ṣó máa bá wọn ṣó bí tìgbó ń tán wò báyìí àgbẹ̀ ṣòkòtò ìdí àṣẹjì. Ibi ọwọ́ ikú bá dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ló fi yín ojú mọ̀. Ibi tí tọkọtìyà bá ti mọ̀ pé agbára wọn ká mọ̀ nìkan ṣe mọ̀. Ṣùgbọ́n ètò ọ̀gá ẹsẹ̀ mo láìkí ẹ̀ ó dáa kọkùnrin máa fọgbọ́n ọ̀run wò ń gbà mí tó bá wo oúnjẹ tí wọ́n ní nínú ilé tó bá mọ̀ pé ó kù díẹ̀ káàtó oúnjẹ yẹn ti ń lọ díẹ̀díẹ̀ tó ó díẹ̀ dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó wó fún ìyàwó ẹ̀ lówó kan ló ń jẹ sílé kò ṣe é wọ inú ẹ̀ lọ́jọ́ tó wó máa ta fẹ́rẹ́ wọ lọ́wọ́. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi ṣe nǹkan màá bá wọn ṣe ọ̀rẹ́ mi ṣe màá bá wọn ṣe ẹ̀tẹ́ ló máa mú wà o olódùmarè orí kò máa ṣọ́ wà o ká ṣe níbi tí agbára wa bá mọ onítìrí ayé kò tọ́ láti dẹ̀rìn.
0: Ẹ ṣe àdúpẹ́ ṣe mọ̀ pé nígbà míì wà. this afarawe tan so yi positive afarawe wa to re ye pe eni ti o fe ba te do se afarawe nkan to da yin o de mo pe ni yi o wa adamant to change o pe tori iyalagbaja se is not safe eni o le se o bo won pe tori ko so pe iyalagbaja kan ti se yen a wa tag e lori o copy
2: in fact so pe se ri gbogbo nkan lo gbogbo afarawe to da wa n to to for instance boya o kan ri pe boya olore kan ti ohun ati oko e won sise won de wo pe o ye ka wa na nile lori won de bere si boya won bere si fowo pamo die die lati ni afarawe to da ni e a le mu e wa sinu idile wa ka de won baye wa ba boya ba le wa na bi yawo wa ni so pe mo ri kini kan o ja kan na o bere o ko ti ko yaju fa na lati di onile lori o irun to da ni sugbon ju to be ju be lo na an lati jo joko ka jo wo pe oke o awon yen se n to to but ba o ni ka wa se se ko wa se ko boya awon eni a odun won fe ko won fe make sure pe won ko lo le won by all means ki won na wa de ko ni odun yi o ka ko lo le wa by all means lai ti wo apo ti wa ta ba compare n to da ka compare apo na wo sira won pe sapo wa gbe kini sagbara wa gbe iyen la fi le mo boya that thing ta copy n to to boya positive ni abi ko positive tagbara o ba gbe te copy e tele ya ba gbo be e ile te o ti to ko te fe fagbara ko iya je oluwe o awon momo na de so fa so o better ka in to da ni to to but ka wo dada ka domesticate ah olo ibo man so
0: as budget ka
2: domesticate you can't copy something and you want to make use of it ko kan lo be pa e domesticate ke fi com ke wo condition ti yin pe okay okay 1000 la won ni en da lo sese asagbara ti wa gbo 1000 sha we je wo pe 500 la wa ma da o ti da ti wo pe e ti le eni agbara yin lati se bo e ma kan fa agbara pe awon en da 1000 bo awon fe da 5000 abili church wa nisin an se kina wa saba se na ikore awon odile lagbaja kini na gbe wa si church won gbe odidi agbo kan wa ni kini kan kini won donate fun church ma lo baba le temi baba na wo do gbe nto e wo apo yin afarawe lewu e ja jo in ta ba ma copy ka cop ka wo apo ka to mulo do mi ro boyo daju ni
0: o elo e ka so 08162519991 elo e ka so
6: e ba ni wale
0: ami o e ka so
6: Ekuse la taro duke loko la suta gula be gano.
0: Angbo yi.
6: Oki yo ga yu kulo ruto sonye. Uto taba ni ka wo, afara wo, to bini lo komo si ju. To ba wu tu to liye ni kulele, agwa ju ta li, an le gobo kuni ku ah. O ri gili ni wile ni, to don gili ni muhera. Oke, ewe to shele la jome ta, ngege bero te muwa bae. Ni ba ti ni kofe muwa mo lo si sku, pa witi. So ni pe, o ti mu lobe, wa ruye ni pe, e doli kono agbe, o lo fe mo lobe. Oko wa so pe, ma mu lobe o. Agbara wa ja ka mu si ijugu ti joba tagbara kai afarawo to wa se lo but to wa de be to wa ka mo to wa ka sile fun o so wa sa pada wa boko pe ba le mi e ka fo mo si bi ilu wa bo pe ko le gbe kini so o se no pe olorun ke o se kiye sira e ge bo se mu wa de kini mi du pe afarawo e je ka ma se die die te ba ni to ti fi ta di be ti e e wo lu tomato si to re ni kon to lo la ni ani si je lo ko jesu e ni obirin era ma ti wa
0: eyin na ma tira ni ti kuti awon ton ba ti yan gba mi iwo na pe no I refuse to be tea so bo se wa ni
2: o lo ma fa gba mi te kokorun okunrin a gborun le ani rara
0: se mo pe mo ni scenario kan omo yen wa ni school kan so school to wa yen ma me wa discover pe ko kin lo school bo se ko lo si school o wa so fun ma be pe school to mo yi nlo ko ko lo school wa abzin ko pay attention si iwe je ka change the school baba yen wa ni no ni pe school yen lo ba ma lo iya yen wa momo yen kuro wa lo si school mi just to make sure that omo yi o pada boju are je se o so pe afarawe ti o dani abi oko yen wo pe no ibe yen lo ma lo even when ko si positive thing to worry nbe
2: seri iru yen mo si lodi si yes
0: okay
2: kini disi mo fi lodi si ni pe ko jo si agboye o ye ka jo omo wa ni omo
0: ran se on ko ti mo so lekan ni pe elomi wa o wa adamant pe rara se
2: o adamant ko lele
0: wa ya ri mi bi to wa
2: ara adamant ko lele a ni bi ta ti le jo joko bara wa so ta de jo ma gba a fi awon nkankan before lati convince yan you have to bring out some points woru kini o ti wo owe omo yen o ti wo awon assignment to nse o ti wo owo yin ko se daada kankan o ti wa those are the points they are present mo ran ti gba ta ba nse debate ni secondary school now it is the point they ba to kale ni won fi lawon adajo afi judge ego to ni point boya point kan lo kan ranu mo lo ranu mo ageni to fe dajo wo pe the other side to dey give you like 4-5 points to dey explain o le na ko fun ni marke so be loro ina ri ta ba ti gbe imo ta ba ti gbe oro wa sodo boya ba le wa ni abi yawo wa ni ta fe jiro lori e o ye ka jo ka wo daada ka fi awon advantages disadvantages awon the pros and the cons la fi le ta wa ko se ko se nkan na ti o ti a ri nkan to da ti o ni fe mu na ko si mo mo ko si okun to ma wa ti ko ni fe ko mo e se daada lewe to de ri pe omo yi o se daada nibi to nlo ti iyawo re ti mu awon point wa to ti mu awon orisi o fi ona o fi orisisi kare pe wo on to se nbi wo awon ile wo to in fact atoko ati iyawo a meje lo e ka jo ma boju to awon omo yi to e ka jo ma wo the progress they are making mo ma se nde lati lewe oko le busy to but at least create time once in a while check your result of your words call if you bo se perform se bo se ko ri ni eko e ka fi si egbe kan ko je pe iyawo nikan la je ta ma se
0: labojuto
2: iro gbogbo alo e ka jo awa meji lo e ka jo awon won lo e ka jo fi so ka jo for us wopo ka le jo to awon omo e ka to won sibi to da so bo se ko ya pe ise eniyan kan ni lati ma wo progress omo iro o ibi ti mo fi ni mi o gba si yen niyen o ye ki iyawo yen si wa ona lati convince oko yen
0: e boyo won na
2: o to le gbegbe
0: se for instance boyo won na first one session ko si changes ko de pelu effort e na
2: o le to be
0: ha e ma so be o
2: loko ati iyawo e n jo mo ti n gbara yin soro rara be
0: e no ni e no ni mu mu but ti o wa ni mu mu ki o ko e lo e ka so ti o wa ni mu mu ki o to be ki button si fe ko
7: hello
0: e ka so o
7: kaso baba tun de lati o
0: agbo yi
7: o ye ki agbo yi wa laarin okunrin ati obirin ti agbo yi o ba ti si laarin okunrin ati obirin ikan mi ma n ti be jade ti omo ba lo si ile iwe ti iya funra ri pe omo yi nkan to n se fun won pe odo lo ma n gba to ba wo pe skul yen o da se lo ye ki baba funra e lo sibe lai ti e so fun iyawo e ku funra e lo ba àwọn tíṣà tó wà ń bẹ kó tiẹ̀ mọ kí ló ń ṣẹlẹ̀ tí ọmọdé fi ń gbòòfò kò ṣe ń ṣe kí skul kan wà kọmọdé máa kọ́ máa kọ́ wọn níwèé kó máa gbòdo á ní kankan tó ń ṣẹlẹ̀ káàgbọ́yé bá wà láàrin àwọn méjèèjì wọ́n á lọ sí skul wọ́n á mọ kí ló ń ṣẹlẹ̀ kì í ṣe pé kí bàbá sọ pé rárá kí èyí ìyàwó kó ṣà kó kàn dédé change mind yẹn pé kò ń gbé ọmọ kúrò ní skul yẹn ẹ ti rí pé àgbọ́yé ò sí láàrin ọkùnrin àti obìnrin yẹn àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ látàárọ̀ àwọn ọ̀rọ̀ tó mú ọgbọ́n wá ni tó yẹ kí ènìyàn máa wò ní àárín ìdílé so that ọkùnrin àti obìnrin tó ń bá lè gbọ́ra wọn yé ẹ rí i pé ìdílé yẹn á máa lọ sókè nígbà gbogbo ni tó ń bá ti gbọ́ra wọn yé ìdílé yẹn ó máa ń wálẹ̀ ni ẹ kú ètò.
0: ẹ ṣe àdúpẹ́ ẹlẹ́ káàsọ̀ o 08065199 ẹlẹ́ káàsọ̀ orúkọ yẹn àti ẹ ti ń pè wá.
8: Evangelist Yelo láti Lokola.
0: Angoy.
8: Ẹ mọ kan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Sórí ẹ̀yin obìnrin gangan lẹ máa ń ti wá gẹ́gẹ́ bí Mr. Jogesi sọ lẹ́kan. Obìnrin ló máa rí nǹkan
9: to ma so pe ah lagbaja ti se nkan yi jo oko mi je ka jo se kawa na ka se after then daba to ati wa to wo ro ba to wa deyin yo won ni so pa won lo o ti wa o
0: because of really like positive things.
9: Yeah.
0: Obirin like positive. Awon kan to wa positive.
9: Awon to wa positive
0: lo ma ri ta o pa le replicate e.
9: Awon lo ti wa, awon lo ti wa. Awon lo ma ri le to ye wa. Awon lo ma ri gele to ye wa. To ba to atu ade de de to. Won le so fun wa, won le so fun awon eyan pa awon lo ti wa o. But see, awon kan yan pa ati wa wa la wa. Because o ye je ka don ka ma ni kelo teni ka ba wa gbe nkan wa ba wa pe nkan ba ri de e o ye ka so fun pe bo iye lagbaja abi mama lagbaja o je ka si nkan wo ke ibe lo ni nkan ise ti won ti se ninu nkan to ni ka se o ye ka ma de but awon ko mi o tun ni ko tun de o sa ma to de
0: e se adupe. Hello, e ka san.
2: Obirin o ni fe gba pe awon
0: na. No, because one nkan to da, won ma ri ta so pe hello, e ka san.
10: Hello, e ka san.
0: E ka san ruko ya ti ti wa.
10: To tin lati karam.
0: Ah, o da ko jun laye ti. Se mo pe ni be bi te ma so pa kun yen le de ko ti wa. Won na.
10: Hello.
0: Hello, e ka san.
10: E ka san.
0: Ruko ya ti ti pe wa.
10: To tin lati karam.
0: Agbo yin.
10: E ku se na.
0: Eje ba wa soro soke die.
10: Mo ni gbogbo kan te soro daada ni.
0: Okay.
10: Suru ni oko ati awa ni. Mo fe so fun yin to sele si mi gan to ba yin soro lejo meta yi. Omo mi fe wo school. Gbogbo je process school ya mo o. Ya ri ko fe wo school se wa lo ran fun mi ko so pe ko step down fun egun e na. Ke woru kan beyen te yan ba ni suru se wa la nu sele. Be lo mi lo bi yen fun o. O se ri ni yen gbe suru ni. Olorun fun wa ni suru da fi.
2: Ami o. Ami o. Nta so na se ri obirin lo ma nti okunrin nti kuti. Nto to.
0: Lopo.
2: Lopo gba. Lopo gba. Obirin o lo ma nti okunrin ni
0: rara e ma so be
2: tori o ma ri ile
0: to ko mo ko o ma so pe
2: okunrin o saba toju bo ni
0: e ti se nipa ti mo soro le kan yen wi pe obirin e ri kan to se bayi e ni no nipa to kan yen de o ti wa one out o ki awu yen wo timing to wo yen
2: obirin lo ma saba toju bo le ni won ma ti toju bo le ni won a ri nkan ti won a gbe wa le pe o
0: mo disagree
2: mo agree mo agree
0: hello e ka so
11: hello
0: e ka so
11: e ka so
0: oruko ya se tin pe wa
11: lati ore oruko mi mo lo atobi
0: okay an gbo yin
11: tagi gbogbo eleyi e owo iya gegegegan lo wa iya o ye
0: bayi o
11: bẹẹni ṣe pé ìyàwó ó jẹun pé ọkùnrin ò kì í ráyè ọkùnrin bá ti lọ bí iṣẹ láti àárọ yóò di alẹ kó tó dé ìyàwó ẹ kó máa mọnítọ àwọn kìíní yẹn gbà tó ti ṣe àṣàmẹjẹ tó ti ṣe ẹrọpọ ọkùnrin kọlọ ṣàánú wa ni ìyàwó máa jẹ ó máa jẹ ṣé a ti wá ráyè tọmọ wípé kíní ni ìyàwó ẹ kó máa ṣe gbogbo ẹ o ẹ ṣe o.
0: Ṣé ẹ ti gbàgbé pé narrative yẹn ti change nísìn wípé ìyá mi okay someone like me right I left home around past 6 around 6:15 mo ti kúrò nílé as at that time everybody in my house were still sleeping now me ni délé until bóyá 5-6 o'clock nírọ̀lẹ́ èèyàn kan wá sọ pé ìyá yẹn o kò ṣe kankan no now let's be fair ẹ jẹ́ ká wà fair sáwọn obìnrin not because obìnrin but ẹ jẹ́ ká wà fair ẹ sọ pé okay bóyá okay ẹ ló náà ẹ crack commander take for instance gan bóyá pẹ̀lú mo ṣe hustle jáde yẹn mo wá lọlé níbi past 6 yẹn mo wá rí kinní kan lọ́nà bóyá mo kàn rí pé ah kinní yìí dáa fine o nínú ilé o. Ah, ṣe mọ̀ pé ìgbà yẹn náà ó rẹ̀ mí náà kò yẹ kí ronú kí rẹ́lìtì tó ṣe fáì lọ́dún ẹ̀ ṣá máa lọ lẹ́yìn.
2: Wọ́n yẹ́ rí obìnrin yàtọ̀ wọ́n yẹ́ rí obìnrin ni pé ìwù kó káyà á sì rí nǹkan yẹn.
0: Nǹkan tó wá rí yẹn ó wá délé wá sọ pé daddy wa o
2: mori
0: kini kan o kini yan mo da won
2: pe where daddy wa de shin wo
0: o si mo sa ko ojo waju
2: bo ra imara o de si
0: ni pa to so pe ori kini kan yen ko so pe daddy wa ra ni time yi o so pe daddy wa o we can walk towards can achieve kini o but ni pa te so ko ibi ta o yen so pe obirin lo ti okunrin ni o boya wa to tu wa so wa ri pe ah that was your probably arasi at that time o ti esin kankan ti daddy wa fe fi owo se o but ohun wa ni owo yen lati fi achieve nkan yen anytime yen se ti wa sad o wa pe ah okay let me so fun daddy wa pe daddy wa o
2: mo ti ra kini yen o
0: ko ti ti ra kini kon daddy wa o adele ra kini ni sin o ki ada wa ni nibo lo se ti kokon ri kon ni ah actually igba ta ma lo si kini mo kokon ri o ni wa a ko lo soko gbo mo ri ba ti wa de kure wa ri di same thing wa de ah ejo well boni boni obirin o ti ni fault because e ma so pe obirin ni obirin ni obirin ni obirin
2: mi o ni ah
0: e so ko obirin lo toju mole
2: ah so pe fault ni en to ton gba mi na ba se so pe there are positive borrowings from other family o wa nto to be do mo agree na pe awon okunrin mi wa ti o ti e kini won mo le so pe mo je lara won te pe eyan le mama ronu so many things to de je nkan to da ninu idile but to e ko bere yen na lo ma mu wa but in ta ma ro na ju be lo ni pe kini akoko yi se agbara wa gbe se agbara wa o gbe iyen gangan lokunrin ma n dole lori because okunrin lo n tokunrin ma ro ni pe ah kini te n to to kini ile da but ta po ba da nko ko sin ta ma se si
0: elomi aku e da ife kan se ni je ka ma lo le we have events to attend leni we have spoken culturally and we need to go and continue with our cultural diversity day. E se be se darapo mo o to ba tun de ose to nbo e ma pade wa
2: e se fun eto toni o ojo mejo lo tun ma da o
0: ki lo oruko yi
2: Moses ojo oruko temi o
0: okay o ye ka ma foruko yoruba yi si gan ehn Olajuwoke Motosho oruko temi e se adupe o

0: Books?
1: Check.
0: Uniform?
1: Check.
0: School bag?
1: Check.
0: And Bournvita?
1: Double check.
0: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
2: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
3: Nigeria ti eni ipese IPO ti Dangote Petroleum Refinery ti ṣi baye o ṣi fun lati di onipin ninu ile ise na ipin kan je 525 naira o si le bere lati ipin mewa iye je 5250 kiko pa ninu ipin ile ise na rorun o le ṣe iforuko sile nipa awon ile ise ti ajo SEC fowo si pelu awon ile ifowopamọ to n kopa ninu eto yi awon pẹpẹ isuna owo lori phone ati ayelujara fintech awon stock broker ati awon ona miran ti won fi owo si te BVN re sile lati jẹri pe idanimọ re jẹ otitọ yan iye ipin to fẹ ko si san owo re lẹyin na ami idaniloju pe won ti fi oruko re sile fun ipin re wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà tó bá ń ṣe iyèméjì bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀ àwọn stock broker àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.
4: Destiny Grand Resort Hotel and Suites agbára gbangba ilé ìtura níjọ.
5: Ilé ìgbafẹ́ àti gbọ̀ngàn ayẹyẹ tójú àdúgbò kan lọ.
4: Destiny Grand Resort Hotel and Suites ilé ìtura tó fọkànbalẹ̀ bí ẹni wà nílé ẹni. Mo débẹ̀ mo ṣàjẹ́ pẹ̀lẹ́ ibẹ̀ làwọn tó mọ bó ṣe ń lọ ti ń jayé orí wọn. Iná wọn kì í ṣẹ́jú. Àyíká tó dùn wò ni wọ́n wà. Àwọn yàrá tó yẹ ẹnu ẹ̀ ń kúrìrì. Executive and Presidential Suites standard rooms with free internet facilities wà ń bẹ̀ sẹpẹ́. City Executive Bar, swimming pool, onírúurú oúnjẹ ilẹ̀ yẹ́ àti tòkì òkun la fẹ́ sọ ni. Ààbò tó péye wà fún gbogbo dúkìá yín. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wọn jáfáfá. Bákan náà ni gbọ̀ngàn ayẹyẹ tó gbàyè dáadáa. Conference hall wà ní Destiny Grand Resort Hotel and Suites. Ṣebí Boko Òjìnà, Ìlákìkó. Number 1 Ebẹ̀ Bọ́dúndé Ọmọ́sá Crescent, Attorney Estate, Ìbúlẹ̀ Sọ̀rọ̀. Nípínlẹ̀ Ondo ni wọ́n fi kalẹ̀ sí. Fún àlàyé ẹ lè pe aláṣẹ àtolùdarí Destiny Grand Resort Hotel and Suites, Prince Ogunléyẹ̀ Bọ́dúndé Ọmọ́sá. Torí nọ́mbà yìí 0803-984-3608 tàbí 0906-586-8909.
6: Hello, ṣé ìgbẹ́dọ̀ rẹ̀
7: wà?
6: Ó ń gbádùn
7: àdàbà. Ó ń gbádùn àdàbà.

0: fún gọ́gọ́ nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
2: Oya ẹ má bọ̀ wá o.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní
3: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dèṣídà Road Àkúrẹ́.
0: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: Books?
5: Check.
4: Uniform?
5: Check.
4: School bag?
5: Check.
4: And Bornvita?
5: Double check.
4: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
6: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
7: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
8: Abba, ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
9: Ẹ yọ ìyanra òyìnkún Èkìtìkẹ́tì ẹ̀mí ọmọ orin Gorosu Èkìtì Olúmọlẹ̀kẹ́ Jìgbà wẹrẹ ni wẹlé Èkìtì wọ́n fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run àbọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o, wọ́n fẹ́ ra fàánù ni o, wọ́n fẹ́ ra deep freezer, wọ́n fẹ́ ra washing machine, wọ́n fẹ́ ra microwave, wọ́n fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co. Ẹ yọ àbọ̀lú sí díkì ẹ̀ yọ wọ́n yóò asan díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tí ó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeye láìsí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajilosun Lado Èkìtì ẹ̀ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351. Yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ
10: jáde rúlé o.
7: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
8: Abba, ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
11: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
12: Ẹ tọ́gbẹ́ ìyàwó
11: láyé.
10: jọwọ e duro na jare
12: ki lo sele
10: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nkan ero foso ise le wa ma fowo foso nle en 2026
13: eh ni tuto
10: ka ta so pe o ti ran won abi
13: kan lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
12: e mo lo tun je cdk bayi
13: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
10: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
13: ah lati osu to koja ni mo ti ra won
10: o lu se agun kan e so wa po
13: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
14: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707 484 3351.
15: CDK sọ́yẹ́ yẹ́ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: ẹlòmí ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmí tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmí ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfikọ́ jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmí eré orun sùn rárá bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó so orun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde nílẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ̀ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde nílẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká jẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà mẹ́ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo gbogbo ara ni won Bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi odeni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun eh ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won le ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu ise ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori e mo fi ni kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school nílù àkúrẹ ń bẹ la wa àní fara nira wa báyọ fẹ bèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ bèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
2: Àwọn ọmọ tí ẹ rí ẹni gbèrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
3: Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná ọ̀nà ni. Tó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà bá yóò jẹ ayé ọ̀hún ti wá sú mi.
4: Òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
5: On your track, set.
6: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì ń múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Yà ká fi bá àfẹ́ni tó ń lànà fún wa, tó ń la ojú ọjọ́ fún wa, tí ojú ọjọ́ ò ní fi mọ́ wa ní ti gidi. Ọba tó pààlọ́ àti àbọ̀ wa mọ́ láti ọ̀sẹ̀ tó kọjá, ta ti dágbére lórí ètò Golden Harbor Half Hour. Àtúnṣe ẹkú ilé sà lọ́sàn-án tòní. Ẹ káàárọ̀ o, ẹkú ilé o, ẹkú ìyálẹ̀ tá gbogbo tẹ̀ ti ń gbọ́ wa.
1: Gẹ̀rẹ́gẹ̀rẹ́ la ń rojú oṣù.
0: Lórí ètò yín, ètò wa Golden Harbor Half Hour náà rèé. Tá a máa mú wa ní aago 11 tẹ́lẹ̀, ṣùgbọ́n a ti wà ní aago 12:30 sí aago 1.

fún yín tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa tàbí tẹ́ ṣe ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ̀ má yí kúrò bẹ́ẹ̀ golden harbour half hour rèé níbi tá a ti ń mú ètò ìlera wá sí ti ìgbóyún tó máa ṣe tọmọdé tàgbà láǹfààní lọ́sọ̀ọ̀sẹ̀.

ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ tó sì jẹ́ pé ń dojú kọ àwọn ìlera kan lọ́wọ́lọ́wọ́ àwọn ìpèníjà kan kọjá nínú àgọ́ ara yín ti gba àwọn àlejò tí ò yẹ ó gbà ẹ kú oríire ẹ̀dẹ̀kú ogun àjàbọ́ golden herbal mission ò kéré nínú ayé o ó wà fún tọmọdé tàgbà ohun tí ó mú kó yàtọ̀ sí gbogbo àwọn akẹgbẹ́ ẹ̀ ni pé natural thing wọ́n fi ṣe gbogbo nǹkan tán fi ṣe golden herbal gbogbo èso ewé àti egbò àtàwọn spices tán fi ṣe natural ni nǹkan tán fi preserve ẹ natural ni kò sí chemical kankan lára ẹ kò sì sí ọtí nínú oògùn yín bákan náà ó ṣiṣẹ́ fún tèwé tàgbà ó dá yàtọ̀ láàrin akẹgbẹ́ bàbá tó ṣe golden herbal mixture yìí tẹ bá pe àwọn fúnra wọn tẹ bá tiẹ̀ sí nígboro àkúrẹ́ láti ṣe test tí ó ń lọ lọ́wọ́ tẹ bá pe àwọn fúnra wọn sórí aago wọn máa gbé wọn sì máa dayín lóhùn bákan náà tẹ bá ní ìbéèrè tẹ fẹ béèrè nípa oògùn yìí wọn ṣetán láti ṣàlàyé fún ẹlẹkùnrẹrẹ wọn ò fojú kéré ẹnikẹni. bẹ́ẹ̀ bá sì pè wọ́n sórí aago wọn tó ń bá gbé kì í ṣe tìgbélága o ìpè máa ń já ìpè ní o early text message wọn tàbí kẹ́ ẹ pé nọ́mbà kejì tó jẹ́ ti golden herbal manager.

Baba yìí tí wọ́n ṣe wonderful kan, wọ́n tún wá gbé free medical health check kalẹ̀ ní gbogbo àwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Tẹ bá dé ọ́fíìsì wọn lónìí, tẹ ní ẹ fẹ́ ṣe àyẹ̀wò ara yín, bóyá ìfúnpá yín ni o, ẹ fẹ́ bó bá gun ara yín ṣe rí ni o, wọ́n máa ṣe fún yín lọ́fẹ̀ẹ́ láì gba kọ́bọ̀. Tiyín ni pé tán bá ṣe fún yín ohun tán bá ti rí nípa yín, bóyá oúnjẹ kan náà ni kẹ má jẹ mọ, bóyá ìyọ̀nà ló pọ̀ jù ẹ reduce, ohun tán bá sọ pé kẹ correct nínú oúnjẹ yín, ẹ correct, èso kan náà ni kẹ máa jẹ ní ẹgbìyànjú láti máa jẹ, ẹ̀fọ́ náà ni kẹ máa jẹ ní ẹgbìyànjú láti máa jẹ. Láì sọ fún wa rárá, ó yẹ ká mọ̀ yín pé ẹ̀fọ́ àsìkò tá a ti ẹ̀ wà yìí tọ́jọ́ ti ń rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ̀fọ́ ti wà lọ́pọ̀lọpọ̀ lọ́jà, ó sì ti wà láwọn agbègbè àtàwọn ìkùlé wa, jẹ́ ká máa jẹ ẹ̀fọ́ déédéé, àtàwọn èso tó bá wà láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí máa ń ṣe àgọ́ ara wa láǹfààní.

inú tí ń kò gbogbo tàbí ẹ̀jẹ̀ tó dì tó wá rìn káàkiri nísàlẹ̀ ikùn tàbí nínú àgọ́ ara ẹlòmíà ní ìsàlẹ̀ inú lòun fi fìlì ẹ̀ lánàá ó tún ti múùfù sẹ́yìn ó tún ti kó sẹ́yìn ó tún ti kó síbi orókùn ìtàn ló tún wà lónìí ó ń rìn káàkiri àgọ́ ara wa ẹlọ́ra golden herbal mixture ẹ lò ó kẹrí ìyanu ọlọ́run tí owó àtẹsẹ̀ yìí bá ń gbọ̀n kọ́ àgọ́ ara yẹn ó ti gbàlejò nìyẹn ẹ tètè gbéra ẹ má jẹ́ kó jò bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ kó dìgbà tó máa da yín wólẹ̀ táwa máa gba ẹbọ kàǹkà nǹkan kéékèèké ló sì fẹ́ gbà báyìí ẹ tètè tọ́jú ara yín.

ọkùnrin tó jí láàárọ̀ kùtù tí transformer yóò jí pẹ̀lú ẹ̀ àlejò ti wà nínú àgọ́ ara irú ẹni bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tọmọkùnrin bá jí láàárọ̀ kùtù normally ó yẹ kí transformer yìí jí pẹ̀lú ẹ̀ kó tanná yanyanyan ni ó máa fi lọ́ṣọ́ ni o kò ní fi lọ́ṣọ́ ni o ó ṣáà gbọ́dọ̀ tanná lẹ̀ láfi mọ̀ pé ọmọkùnrin dápé dáadáa ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣàkíyèsí pé transformer yìí kò tanná lẹ̀ kò ti ẹ̀ kọ́rẹ́ǹtì ẹ̀ ò fún rárá kẹ̀yà mọ̀ pé àgọ́ ara yín ó ti gbàlejò ikọ́ ọlọ́jọ́ pípẹ́ ń kọ́ tí dójú ti ní láwùjọ ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ láwùjọ ikọ́ ò ní jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ lọ dójú ti ikọ́ ìlọ́dọ̀ golden harbour mission.

obìnrin tí ó lóyún tí ó tọmọ lọ́wọ́ ṣùgbọ́n tí ó ń jẹ ọmọ rẹ̀ ń ṣe omi ńkọ́ àgọ́ ara ẹtí gbà bọ̀dẹ̀ tètè lọ yára gẹ́ẹ̀tì golden abamishan kó lò ó kí gbogbo ohun tó wà ń bẹ̀ infection ni kó lè kúrò nínú àgọ́ ara ẹ̀ má gbàlejò àìsàn mọ́ra má fọwọ́ tí ń dùn ẹ̀ sábẹ́ aṣọ ẹni tí ń ṣègbọ̀nsẹ̀ tí ẹ̀jẹ̀ ń tẹ̀lé àgọ́ ara ẹ̀ ti gbàlejò dídùn àwọn nǹkan tá à ń jẹ bóyá omi ara ẹ̀ ò tó ni bóyá ẹ̀jẹ̀ ni ò tó ni bóyá egbò ti wà nínú ni ọ̀sà ni wọ́ni ni ohunkóhun tó ò ní rí nínú àgọ́ ara ẹ̀ má fi dọ́là má fi wòsàn ẹ̀ dọ́là lọ fún golden herbal mixture ewé àti egbò èso lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú spices ni wọ́n fi pèlò oògùn yìí dín ní ẹ̀ tọwọ́ ọjà ìfín gba gbogbo àwọn àìsàn yìí nínú àgọ́ ara

tí ọkọ ò lè gbé ẹdé bẹ tó wá ń wò pé tó bá ti ṣe òṣì tó fẹ ṣe kó ṣàkó lórí mi kó jẹ ń kọjá síta má kọjá síta sọ fọkọ ẹ kó lọ gẹẹti golden harbour mission gbogbo tó ti dòkú nínú àgọ ara yín máa jíǹde padà. Àbí kílẹ̀ ni mo wí gbogbo àwọn nǹkan wọ̀nyí kékèké tá a fojú di wọ̀nyí ló máa ń di fà kájá nínú ìdílé ẹjá tọ́jú ara wa ẹ̀yin obìnrin tí ẹ́ńjì tí náà ti short down tí dáàdì bá ti dé pé màìdí abáwo ni ẹ máa sọ pé orí ń fọ́ mi lé ní ẹ̀yìn dùn mí lọ́la ìbàdí ló wọ́ sí lé ní ẹ lọ gẹ́ẹ̀tì golden harbour mission ẹ́ńjì yín ló ti short down ẹ tọ́jú ara yín kẹ jẹ́ kí immune system yín kó boot padà bí àṣà àwọn ará bí ẹ bùtù immune system yín padà ẹ jẹ́ kó ṣiṣẹ́ bọ́lọ́run ṣe ní kó ṣiṣẹ́ tọ́lọ́run ràn ẹ má máa fi dun àwọn dádì wa ẹ̀yin dádì wa náà ẹ gbìyànjú láti máa gbé àwọn ọmọ mi wà débẹ̀.

0: Baba, eba wa gbe nu si Mike, e ka san.
1: E ka san o, gbogbo eyin olugbo wa, nibi ti kanyin de. Oruko mi ni Dr. Martin Sakinboyewa, oludasile Golden Martins Herbal Products, oluwa fun lori ofe lati se Golden Herbal Mixture. Egbogi ti a se research gẹ́gẹ́ bí àwọn ilé ìwé ṣe máa wé fún ọdún 12 lórí àwọn kan tó máa ń fà á tí ọjọ́ máa fi ń kúrú àwọn oríṣiríṣi àìsàn tá a gbọ́ tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn èèyàn láyé òde òní. So a ṣe research yẹn fún ọdún 12 lórí nǹkan tí ẹnu jẹ òun ní okùnfà gbogbo àìsàn tí àgọ́ ara wa tó mú wà. Then kí ni àwọn bàbá wa ń jẹ láyé àtijọ́? Gbogbo yẹn la ṣe research lórí tàbí gbé Golden Herbal Mixture jáde fún òdindi èròjà 45 45 ló wà nínú Golden Herbal. So kò síbi tí àìsàn wà láti orílẹ̀ èdè kan ó máa wà jáde.
0: Ẹ ṣe bàbá, jẹ́ àwọn àgbàlagbà nìkan ni Golden Herbal Mixture wà fún tàbí tọmọdé tàgbà ló lè lo? Ẹ bá mi ṣàlàyé ní ṣókí lórí ẹ̀.
1: Láti nǹkan bí ọmọ ọdún méjì sí sókè títí tabarẹ tó lè bọ 200 years. Àdẹ̀gẹ̀dẹ̀ ń ṣe ẹni tó bá nípèníjà àìlera ni Golden Herbal wà fún. Ṣé rí pé àìsàn tá à ń wò kì í ṣọjọ́ tí ẹ̀fọn bá jẹyàn lèèyàn ní ibà? Ó ti èmi ti máa ń lọ iye ọdún méjì mẹ́ta mẹ́rin lágọ̀ọ́ ara kó tó fara hàn. Bẹ̀tẹ́ bá ti tètè ń ṣe àyẹ̀wò ọ̀fẹ́ bá tó lè ta gbé jáde, tẹ́ ti máa ibi tí àìsàn yẹn wà, tẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí mu Golden Herbal. Ẹ rí pé kó tó di pé awọ́ òka ẹ ti kojú ẹ̀, a kì í ṣe ìgbà tí èèyàn bá sìkì tí èèyàn lè jẹun tó lọ sọ́sítù lórí pé èèyàn lo Golden Herbal. Golden Herbal natural supplement ni. Àwọn ilé ìbọn sọ pé prevention is better than cure. Tẹ́ bá jí láàárọ̀ tẹ́ mu Golden Herbal tó di lálẹ́ tẹ́ mú, ẹ rí pé
0: ìlera wọn túbọ̀ jí pẹ́pẹ́ sí.
1: Bẹ́ẹ̀ pé kókó báyìí ni ara yín máa rí.
0: Ara ọ̀tá ń le. Ẹ ṣe bàbá wa.

0: to lo menuba omo tutun kan ta se ko jade je le ba mi so se o se wa nle ba ise to yen sin lo lowo abi o ti pari nbe
1: ngba ti a soro nipa ni ose to koja yen golden aba eye drop papa ngba ta n se ayewo ari pe opolopo ipinija oju po glaucoma ni cataract lati bebe lo so a de ti se research o ti se die lori golden aba eye drop yen to eventually o ti jade a ma pe kinikan ni clinical trial ati bere ona de tin se ni ondo se be na ni awon ile yoruba to ku phase 1 do mo pari phase 2 ma bere laipe gbogbo enikeni to ba ni ore ofe lati je afani golden aba eye drop yen ni phase 1 e je kan pe number ti a o mu sile fun yin ki won ko oruko won ati number won sile igba ti awon eye drop yen ti o ba ti dele a wa pe yin a wa so fun yin pe oke o e ma bo ke wa je anfani clinical trial phase 2 kin le de ma se e ma ra golden aba merin a wa fun yin ni eye drop yen lofe ki n se tita o tita because clinical trial la se so kini die ni pe golden aba yen o ma fo oju e lati inu because opolopo aisan oju emi inu lo wa ati inu ni wahala ti sele e le ri ayo ti won ba fi computer read it so a fo lati ita then ile emi lati inu a fo lati inu ile to wa wa nita ni eye drop ma ko gbogbo sita agbara olohun alafia opopo tin pe wa lawon to tin je ore ofe tan le tin je ise agbara olohun
0: e se baba ki se gbogbo eyan lo le wa si head office wa ni Akure tabi ni Ibadan abi lawon ipile to ku ṣùgbọ́n tó wà ní àwọn ibi tó jìnà ó ṣeéṣe káwọn ejẹ́ǹtì yìí ti wà káàkiri ní àrọ́wọ́ tó wọn jẹ́ lè sálẹ́wàá mẹ́nuba pápápá ibi táwọn ejẹ́ǹtì yìí wà tàti lè ra golden aba mission láàrin ìṣẹ́jú kan.
1: A ní Ondo State olú iléeṣẹ́ wa wà ní Infinity Hotel and Suit tó wà ní Ondo Road ní Custom Bus Stop lẹ́gbẹ̀ẹ́ ọlẹ́yìn ilé epo Erano tába kúrò ní head office wa ẹ wá sí aratusi layout alágbàká fúta north gate ìmọ̀fọ̀n ọba fúnbí owó yẹn ní ìdánrẹ́ road valentino ní Ondo City ẹkí fm ní town hall ní Ondo City a wà ní òkìtìpá a wà ní ọ̀rẹ́ ní àkókò a wà ní ọ̀bà a wà ní kàrẹ́ a wà ní ìpè àti ìfira àkókò a wà ní ọ̀wọ̀ ìdánrẹ́ náà ní cac grammar school junction ní ìdánrẹ́ ní odòde àwà bẹ́ẹ̀ ní òkè àró a wà ní opposite mother and child hospital.
0: ó dá ẹ pé nọ́mbà yín fáwọn ọmọ nàìjíríà nọ́mbà tó wọ́n lè pè yín sí
1: adẹ̀ tó wà ní alágbàká then àwà tẹ́ bá fẹ́ pè mí ẹ pè mí sí 08086986998
0: lẹ́ẹ̀kan sí
1: 08086986998 tàbí 090 tẹ bá wá pè tí ẹ lè wọlé ẹ sẹ́ndí text message orúkọ yín àti nọ́mbà yín fún ẹ̀yin tẹ́ fẹ́ jàǹfààní ẹ̀ ní phase 2 àjíǹde ara máa jẹ́.
0: ẹ ṣeun bàbá wa. ó náà lẹ ti gbọ́ ohun ẹ má yí kúrò ń bẹ́ o golden aba half hour ò tí ì parí ẹ farabalẹ̀ pàápàá fún ẹ̀yin tẹ́ ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ farabalẹ̀ láti jàǹfààní yòókù lórí ètò yìí golden aba half hour.

0: ìyanu.
1: Tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sírí.
0: Òkè àrò.
1: Ayọ̀ ní bọ́stọ̀.
0: Àkúrẹ́.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀.
0: Ẹ máa bọ̀ lórí òkè ìyanu
1: láti wá bá Jésù Olúwa pàdé o.
0: Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀m̀bẹ̀ lóru.
1: Máa bọ̀.
0: Tọ́lọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀.
1: Bàbá wa Apostle Prophet Samuel
0: Olúwa níyì.
1: Bàbá orí òkè ìyanu
0: máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun.
1: Ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ̀.
0: Ẹ lè pe bàbá sí 0056176771 tàbí 0059785015.
1: Máa bọ̀ lórí òkè ìyanu.

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnikẹ́ni ò lè tú ìbàrẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yípadà èmi ni victor samuel mc kọdínwìrè coordinator ní ohun mọ tí ó wà lọ́kọ yín bẹ́ yẹn coordinator of peace ni ẹ o ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ christ miracle world evangelical ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú àkúrẹ́ ń bí ibẹ̀ náà ni wọ́n wà bàbá wa apostle prophet olúwaniyi samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ kí gbogbo ó farabalẹ̀ láti jóúnjẹ mi.
1: orúkọ jésù ní agbára jésù ó gbàdúrà fún ilọ́sàn yìí bẹ́ ò ṣe máa gbọ́rọ̀ yìí ọlọ́run tó ní ọgbọ́n tó ní ọ̀rọ̀ tó ní ìmọ̀ kó fọ̀rọ̀ yìí kó fi ṣe ìwòsàn kó fi ṣe ìgbàlà kó fi ṣe ìtúsílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀mí mímọ́ kó la kọjá àánú ọlọ́run kó ké lórílẹ̀-èdè nàìjíríà kó bẹ nàìjíríà wò kí àlàáfíà pípé kó jọba lórílẹ̀-èdè nàìjíríà jésù olúwa wa àmì àmì àmì lórúkọ jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìgbàgbọ́ nínú jésù ẹ jẹ́ ká wo ohun tí ìwé Galatia sọ orí kejì ẹsẹ̀ kẹrìndínlógún tí a mọ̀ pé a kò dá ẹnikẹ́ni láàrí nípa iṣẹ́ òfin bí kò ṣe nípa ìgbàgbọ́ nínú jésù kristi àní àwa náà gba jésù kristi gbọ́ ká ba lè dá wa láàrí nípa ìgbàgbọ́ ti kristi kì í sì ṣe nípa òfin nítorí pé nípa iṣẹ́ òfin kò sí ènìyàn kan tí a dá láàrin iṣẹ́ ti gbọ́ bẹ́ẹ̀ ìpàgbọ́ nínú jésù ẹ rí wípé nípa ìgbàgbọ́ òun ni wọ́n fi dá àwọn ènìyàn láàrin àwọn tó ń dá láàrin nínú bíbélì ẹ rí nípa ìgbàgbọ́ nígbà tí kò sẹ́nikẹ́ni tó ń dá láàrin nípa òfin ẹ rí wípé abraham bàbá ìgbàgbọ́ nípa ìgbàgbọ́ òun fi dá láàrin tá a bá sọ pé nípa tòfin kò sẹ́ni tí wọ́n lè dá láàrin ẹ rí pé nípa ìgbàgbọ́ ni noah ló fi kan ọkọ̀ bẹ́ẹ̀ ni ark fún ọlọ́run torí pé ọlọ́run dán wò ó dẹ̀ ó kan ọkọ̀ yẹn wọ́n jíṣẹ́ pé ìkún omi òjò máa rọ̀ ìkún omi ẹ̀rí nígbà tó dẹ̀ kan ẹ̀rí wípé ìgbàgbọ́ yẹn bẹ́ẹ̀ ni ó di ààrẹ fún dáláre ní ìgbà tí ẹ̀kún mi dé abraham nípa ìgbàgbọ́ ẹ̀rí pé ó ṣeun tí ọlọ́run ní kó ṣe ó di dáláre àwa náà ìwọ tó ń gbọ́ mi lónìí kò sẹ́nikẹ́ni tó ń lè dáláre nípa iṣẹ́ tí ò fi o àfi nípa ìgbàgbọ́ ìwọ olùgbọ́ mi tó ń gbọ́ mi lónìí ṣé o gbàgbọ́ torí pé ìgbàgbọ́ òun lọ́lọ́run máa fi dá láàrin o jẹ́ kìrìsìtẹ́nì báyìí o rí wípé nígbà tí o bá ń tẹ̀lé ọlọ́run tó ń tẹ̀lé ìlànà àti àṣẹ tó fi sínú bíbélì o rí pé nígbà tó bá rìn nínú ẹ̀ nígbà náà ló yè bẹ́ẹ̀ ni nígbà tó bá kọ sí ẹ̀ tó tẹ̀lé ohun tó sọ bẹ́ẹ̀ ni ohun tó sọ fún ẹ̀yin tó dẹ̀ tẹ̀lé a dẹ̀ dá láàrin nípa ẹ̀ a dẹ̀ di ògo ẹ̀rí pé abraham ẹ̀rí pé ó wá ọmọ ẹ̀wò gbólógbó ọdún tó fi wá ọmọ ó dẹ̀ wá rí ọmọ yẹn tán ọlọ́run wá dánwò níkùríta tó lé agbára pé ọmọ yẹn kan ṣoṣo yẹn lọ fi ṣe ìrúbọ fún mi ẹ̀rí wípé nígbà tí abraham bẹ́ẹ̀ ni tó dẹ̀ ṣe ohun tọ́lọ́run sọ ó di ògo fún noah náà bí nǹkan tí mò ń sọ nígbà tó ṣe ohun tọ́lọ́run sọ ó di ògo fún ìwọ olùgbọ́ mi lónìí ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a máa ṣohun tí ohunkóhun ò lè ṣe nígbà tí jésù kristi bẹ́ẹ̀ ni tó dẹ̀ ń ṣiṣẹ́ ìránṣẹ́ náà a ní ṣó gbàgbọ́ kí gbàgbọ́ kó mọ ẹ lára dá ẹ wọ́ra arákùnrin Bethsaida tó wà ní ìdí odò fún 38 years ẹ rí wípé nígbà tí ó ń sọ wípé nígbà tí jésù ń dé ó ń sọ wípé áńgẹ́lì amadébàrọ́ mi náà ṣùgbọ́n nígbà tí ó bá rú òun ò lẹ́ni tó lè gbé òun ẹ̀rí pé kí ni jésù kìí sọ ìwọ fẹ́ ká mọ ẹ lára dábí ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni ò ní lọ́gán kó gbé àkẹ́tì ẹ̀ kó dẹ̀ dìde ẹ̀rí pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run dára ní gbogbo ọ̀nà ènìyàn ló ń kánjú ènìyàn lásọ pé ah ẹni ti ṣe léyìí kínní kan àjọ lọ sí skul ni àjọ ṣe kankan ni torí wípé ilé ayé tọlọ́run ni àwa ènìyàn tọlọ́run ni amọ̀nà èèyàn kì í ṣáájú amọ̀nà ọlọ́run la mọ̀nà ọlọ́run ló mọ gbogbo ohun tí ẹ̀dá ò mọ̀ ọlọ́run ló lẹ̀yàn lè bá rìn tó lè mú ìyàn rìnrìn àjò àìyege torí pé ó mọ ohun gbogbo ẹ rí wípé bí òjò ṣe ń rọ̀ kò sẹ́ni tó yé bẹ́ẹ̀ ni òye ọlọ́run bí òun ti ràn kò sẹ́ni tó yé òye ọlọ́run bí òjò pa ṣe ń ràn kò sẹ́ni tó yé òye ọlọ́run ọwọ́ ọlọ́run bẹ níbi gbogbo ojú ọlọ́run bẹ ní gbogbo ohun tó ṣẹlẹ̀ nìyẹn o ṣùgbọ́n kí lènìyàn mọ̀ o ò gbọ́ ni ọlọ́run kì í sùn bẹ́ẹ̀ ni kì í tògbé má gbàgbé o ènìyàn á máa sùn ènìyàn á máa tàgbẹ́ tògbé ènìyàn gan á máa sùn á máa gbàgbé ara ẹ̀ ènìyàn á máa sùn ní ìgbà míì gan kò ní jí mọ́ kò máa ṣàárẹ̀ kò ṣàìsàn orúkọ mi náà ni apostle prophet samuel olúwaníyìn bàbá olókògo ìyanu ní ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àrò ní ìlú àkùrẹ́ ń bí nọ́mbà mi náà ni 08265176771 èkejì 08259785015 08259785015 òdì ìjọ mẹjọ.
0: òun lẹ ti gbọ́ yẹn kí gbogbo ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ ẹ má gbàgbé àwọn àlàkalẹ̀ ètò wa ní gbogbo ọjọ́ wednesday a máa ń ṣe ọ̀sán kan òru kan bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ friday ìṣọ́ọ̀rù wà ní orí òkè ògo ìyanu tí a máa bẹ̀rẹ̀ ní dédé aago 12 ẹ má gbàgbé bákan náà àwọn àkànṣe ètò tí a ní bíi gbogbo ọjọ́ wednesday thursday àti friday tó kẹ́yìn lóṣooṣù wá bá ọlọ́run pàdé kí ọlọ́run lè ṣeṣẹ́ ìyanu nínú ayé rẹ mo fẹ́ kó mọ̀ pé kò sí ohun tí ọlọ́run lè ṣe ọlọ́run tó lajú afọ́jú tó jí òkú dìde tó mú àárọ̀ láradá tó rìn lórí òkun òun náà wà níbi àwọn ìpàdé wọ̀nyí tó ń dúró dì ọ́ fún ẹ̀bẹ̀ àdúrà ìgbani ní ìyànjú tàbí ohun kan àbí míì tí kò bá yí ọ tẹ́ ẹ fẹ́ rí bàbá fún ẹ kàn sí àwọn nọ́mbà tí a fẹ́ pè fún yín 0605176771 àti 0059785015 orúkọ mi ò yí padà èmi náà ni samuel victor mc kọdí yínre tẹyin náà bá fẹ pè mí fún ohunkóhun mo ṣalága ni o mo dẹ ṣe mc yín ni o kájọ ṣe kí gbogbo ẹ kó dùn kó ṣe gbọ létí ẹ kàn sí nọmbà yìí 09063684392 a máa fi èyí ṣe ìlọ lórí ètò yìí ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ire.

0: ìyanu tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀yẹ street òkè àró ayọ̀ ní boston àkúrẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru máa bọ̀ tọ́lọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun ó lè ṣù palẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu ìyanu rẹ dé.
1: Ìgbà tí mo rán wá agbára rẹ ọlọ́run
2: ó. Mo wá rí
1: pé ó jẹ́ ìyá.

0: àtẹ́gbẹ̀ yẹn sí.
1: Òkè àrò
0: ayọ̀ ní bus stop.
1: Àkúrẹ́.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀.
1: Ẹ máa bọ̀
0: lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o.
1: Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀m̀bẹ̀ lóru.
0: Máa bọ̀
1: Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀.
0: Bàbá wa Apostle Prophet Samuel
1: Olúwa níyì.
0: Bàbá orí òkè ìyanu
1: máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun.
0: Ó ní èṣù palẹ̀
1: nínú ayé rẹ̀.
0: Ẹ lè pe bàbá sí 0605176771
1: tàbí 0059785015.
0: Máa bọ̀ lórí òkè ìyanu.
1: Ìyanu rẹ̀ dé.
2: Ìgbà tí mo rán agbára rẹ̀ Ọlọ́run. Mo wá rí pé ó jẹ́ ìyá. Gẹ́gẹ́ bí Olúwa tó lù bẹ́ẹ̀.

0: best solution polytechnic. It is Sori Resa. Okay, Tintel and Welegbe Atimawo. School of Applied Science and Information Technology. School of Business and Management Studies. At the School of Engineering. Igbani Wole Otin Lonowo. From one courses be Science Laboratory Technology, Computer Science, Accountancy, Business Administration and Management, Electrical Electronics Engineering, at the Computer Engineering. And one Yara Imo Science Iwa Kunfofo. At Center Waduro Dede. Bella Nibi Yaweka Tobo Dio Nemo. Form Utiwawa. Ninu Agba Ilewe Best Solution Polytechnic. To wani Kilometer 8. On Doro. Akura. Tabike Kosi Wani Liaison Office Ilewe No. To wani Testimony House. Araro Ami Roundabout. New Stadium. Nilu Akura. Kosi Aura Form Lori Erwa Yelu Jarao. Inu Agba Ilewe Wani Keti Wara Wani Form Unyi. Fekunre Rea Laye. 0906-014-0200. Etule Kosi Wani Lori Erwa Yelu Jara www.bestprotectedu.ng.
1: Ekudede asiko yi eyin olugbo wa eto be solution polytechnic afawa lo wa lori ategun pelu mi ni ile gun safefe ni osan yi ni Mr. Olajiwola e ki awon olugbo nile
2: e ka san yin odiwa nile eyin alagbato ati eyin olugbo eto be solution polytechnic oruko temi ni Abi Olajiwola e seun gidi gan ten tete si eto wa lori kore
1: e se sa 2026-2027 fun igbani wole awon omo ohun lo lo lowo ni best solution polytechnic tori na la se wa lati so fun awon obi to ti ni awon omo to ti se idanwo UTME ita ma npe ni jam to de ti gba marki 80 soke pe asiko re lati wa darapo mo wa ni best solution polytechnic. Best Solution Polytechnic wa ni Kilometer 8 Ondo Road. Gbogbo awon courses wa deni National Board for Technical Education ni won ti accredit, yen ni pe won ti funtelu. Gbogbo certificate to den jade ni Best Solution Polytechnic ni Minister of Education ni won ti fi owo si na funtesi. Awon mo fi certificate wa won fi wo polytechnic fun HND won on de fi wo university fun direct entry awon to de fe wase adupe lowo Olorun ki won fi certificate wa wase tori na te ba fe darapo mo wa number yi ni ke ma pe fun gbogbo ibere e pe 081 66 73 33 13 eje ki n pe lekan si 081 66 73 33 13. Mr. Olajiwola, mo fẹ tẹ sọ fún àwọn òbí nílé àti àwọn ọmọ tó ti ṣe ìdánwò jam kí ni àwọn result tí wọ́n gbọ́dọ̀ ní èsì ìdánwò tí wọ́n lè fi wọ Best Solution Polytechnic ní ọdún yìí.
2: Fún ọmọ tí ó bá fẹ́ wọ ilé wa Best Solution Polytechnic Àkúrẹ́, àkọ́kọ́ ó gbọ́dọ̀ ti ṣe WAEC, NECO, JAMB àbí GCE. Ó dẹ̀ gbọ́dọ̀ ti mú òǹkà iṣẹ́ márùn-ún léyìí tó ṣe kókó jùlọ lára àwọn òǹkà iṣẹ́ márùn-ún èdè Gẹ̀ẹ́sì àti èdè ìṣirò ó gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀, àti wípé lẹ́yìn náà ó gbọ́dọ̀ ti ní òǹkà 80 nínú èsì ìdánwò UTME tá a mọ̀ sí JAMB kó tó lè wọ iléèwé wa Best Solution Polytechnic ní Àkúrẹ́ mi.
1: Wọ́n lẹ ti gbà yẹn. Fún ìbéèrè lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 081 66 73 33 13. Ẹjẹ́ ìpínlẹ̀ kan sí 081 66 73 33 13. Àwọn nọ́mbà ti kẹ́ máa pè nìyẹn. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín, tá a bá ń sọ nípa ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ìyẹn tá a mọ̀ ní polytechnic, kí ni àwọn èròjà tí Best Solution Polytechnic tó ti pèsè sílẹ̀ tí ó ń jẹ́ kí àwọn ọmọ tó ń jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí níbẹ̀? Ẹ jẹ́ kí àwọn òbí ẹ jẹ́ kí wọ́n gbọ́.
2: Ní Best Solution Polytechnic, mo fẹ́ lè sọ pé àwọn èròjà wa ló fi ń dára jùlọ. Ó dẹ̀ tún èròjà wa dúdẹ̀ ó kún fọ́fọ́ débi wípé àlòlò tán ni fún ọmọ wa. Láwọn èròjà tani ní Best Solution Polytechnic, ṣé ti yàrá ìkàwé ní ká sọ ní èyí tá a mọ̀ sí library, ó kún fún 80 ìwé. taba tu omo aba tu gosun to ba fe kawe lori afefe a tu ni eroja fun iyan la mo si e library ani yara computers iyan la mo si ICT workshop ani aye ta fi ntoju ti aye itoju fun omo wa ohun la mo si medical centers ni best solution polytechnic ina wa ofigba kan sejuri opopona wa ni best solution polytechnic opopona to fi dara ju ni ni best solution polytechnic ani bi ton mo wa tu fi se ere daraya ni best solution polytechnic a se afeli omiri omi wa lore kore ni best solution polytechnic e to wa jo aje babambari ni best solution polytechnic an ko mo wa ni oro olohun ati bebe lo
1: on le ti gbo yen e ti tin wa dara ko mo wa fun sa 2026-2027 academy session e pe 081-66-73-3313 081-66-73-3313 bawo ni se owo to lo ni best solution polytechnic
2: ni best solution polytechnic a kon fi ti iwe se leyin to ja si wipe a fe je ki awon wa kawe tan ki won wa joko tetere sile ki won ma se nkankan ohun la fi gbalero lati ma ko won mo na ni ise owo lara won ise owo yin ni an ko won mo wa ni best solution polytechnic leyin to de je wipe certificate wa fun leyin gba ti won ba pari eto ise owo na lára wọn ṣọwọ́ náà ni à ń kọ́ ọmọ wa bí wọ́n ṣe ń gẹ irun ní best solution polytechnic à ń kọ́ ọmọ wa bí wọ́n ṣe ń dáná à ń kọ́ ọmọ wa bí wọ́n ṣe ń ṣe bọ́ ṣe ń tẹ àwòrán bọ́ ṣe ń ya àwòrán tá a mọ̀ sí photography à ń kọ́ ọmọ wa bí wọ́n ṣe ń rán aṣọ tá a mọ̀ sí fashion à ń kọ́ ọmọ wa ní bí wọ́n ṣe ń tún yàrá ṣe bóyá yálà fún ìgbaradì fún ìnáwó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní best solution polytechnic.
1: Ẹ ṣe gbogbo nǹkan tẹ ti kà sílẹ̀ yìí a mọ̀ pé atato ìyọ́dùn báwo wa ni owó iléèwé ṣé nǹkan táwọn òbí ṣé nǹkan tí wọ́n lè ó ti yé nǹkan tí mo sọ ṣé wọ́n máa lè san owó iléèwé best solution polytechnic báyìí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀.
2: Owó iléèwé wa ní best solution polytechnic owó tá a fi ní ọmọ òbí ní ara rárá ni owó tí a fi ní àwọn òbí wa ní ara lára ni tó lẹ́jẹ̀ pé kò ju nǹkan tí wọ́n lè san lọ.
1: Ìyá àǹfààní wà láti san díẹ̀ díẹ̀.
2: Àǹfààní wà láti san owó iléèwé wa lẹ́ẹ̀mẹfà láàrin ọdún kan.
1: Ẹ̀kọ́ ti di rọrùn ní best solution polytechnic nìyẹn o. Àǹfààní láti san owó iléèwé ní ẹ̀mẹfà ní ọdún kan. Àǹfààní ńlá lélẹ̀. Ẹ jẹ́ ká tètè pe nọ́mbà yìí fún ìbéèrè lẹ́kùnrẹ́rẹ́. Ẹ pé 081-66-73-3313 ẹ jẹ́ kí n pèlẹ́ kan sí 081-66-73-3313 nọ́mbà tí kẹ́ máa pè nìyẹn fún gbogbo ìbéèrè tẹ bá fẹ́ mọ̀ nípa best solution polytechnic nọ́mbà tí kẹ́ máa pè nìyẹn. Mo fẹ́ bèrè lọ́wọ́ yín ẹ̀yin gẹ́gẹ́ bí àwọn lára àwọn olùkọ́ báwo ni ìwà àwọn ọmọ best solution polytechnic ìjẹ́ àwọn ọmọ best solution polytechnic ìjẹ́ wọn gbọ́ ẹ̀kọ́ ìjẹ́ wọn jẹ́ ọmọ tó ṣe fi yangàn láwùjọ ẹ jẹ́ káwọn òbí mọ̀.
2: Bí mi ṣe sọ lẹ́ẹ̀kan àkọ́kọ́ èyí tó jẹ́ bàbá balẹ̀ òun ni pé à ń kọ́ ọmọ wa ní ọ̀rọ̀ ọlọ́run láti lè wu ìwà tó tọ́ àti èyí tó yẹ ní àwùjọ gẹ́gẹ́ balẹ̀ ti ṣe mọ̀ ọmọ tí a bá fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ ìhùwàsí ọmọ náà a jẹ́ ìhùwàsí gidi so fún ìdí èyí àwọn ọmọ wa ní best solution polytechnic àkọ́kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìwé lásán a tún kọ́ wọn ní ẹ̀kọ́ ọlọ́run tí wọ́n lè fi lo ayé.
1: Ó lẹ ti gbọ́ yẹn ẹ pé 081-66-73-3313 ẹ má jẹ́ káwọn ọmọ náà jókòó sílé sáà 2026-2027 ó ti bẹ̀rẹ̀ fún gbogbo àwọn ọmọ tó ti ní èsì ìdánwò O-level àti JAMB ẹ̀jẹ̀ kan tètè máa pe nọ́mbà yìí 081-66-73-3313 fún àwọn tó wà nílé tán tó fẹ́ upgrade ton fe sun siwaju part time program wa o wa ni Friday ati Saturday certificate kan na ni awon oluko kan na lo ma ko won ise owo ti awon full time ko o na la awon part time ma ko tori na gbogbo eni ton fe ko to de fe imo ko wa dara ko mo part time program ta n se ni Best Solution Polytechnic ni Friday ati Saturday epe 81 66 73 33 13. Mr. Lajwala kato ma loli egba on bini yon juni pa Best Solution Polytechnic akure
2: amoromi le fun eyin obi wa ati eyin ten teti si eto Best Solution Polytechnic ti eba ni omo to je pari idonwo wa eke re to de tu ti se jambo re to ti ni onka 80 tabi ju be lo itojo ku si le otito emu o wa si ibi ti eko ti rorun ohun na ni ile wa Best Solution Polytechnic Akure a o ma reti yin o
1: o le ti gbo yen emu o wa si ibi ti eko ti rorun ta de ko won ni ojulowo eko tori na Best Solution Polytechnic o wa ni kilometer 8 Ondo Road gbogbo courses wa ni federal government pelu MBT noti fun telu gbogbo certificate to de njade nbe la omo fin wo polytechnic no fin wo university ni Nigeria ati loke okun te ba wa sinu gba wa e dupe lowo Olorun fun awon aseyori ti a se lojojumo eyin obi eko ti di rorun e ma mu omo yin bo ni Best Solution Polytechnic e ba je kan joko sile gbogbo nkan te fe ta omo fin ma se aseyori on lo wa ni Best Solution Polytechnic tori na e pe 081 66 73 33 13. E je ki n pe lekan si 081 66 73 33 13. Eyin olugbo wa adupe lowo yin pe tetisi wa e se gan ni odigba kan na.

0: ti ya mu bata ko gbe wewo lola Saturday ojo 16 osu ta wa yi nibi ti gbogbo ilu oke gbo ti ma mi titi lati ki omo wa kaabo odidi omo to ni ma to loye ti musimusi re da musimusi Matthew oye rin made mato yo fi lufu fun wo ilu oke gbo ti gbogbo wa ni ilu oke gbo ro fi jo pade re wi po kaabo si ilu oke gbo lekun dibo gusu pinle ondo yo se ka pe si kabiyesi awon loye atawon eyan jankan jankan e kan ninu oloselu bi pe ku le o ba wa lo si mo ki kaabo gege bi oludije ti o lo soju wa ni legi ma sofin agba labi ase egbe PDP ba ti fun rere e o ye je tu parako ka sugba e ko si ani ani ma to gangan gan lona e je parako ka to daada ki mudumudu ondo south senatorial district ile to awa na lowo ola ojo saturday ojo 16 osu yi ni aduwa se o ma to de irorun wolu ma to de iyonu olorun
1: iruya iruya iruya iruya
2: yes ohun gangan niyan te ba ti gbo to dube ladaba oja odun ti bere
1: oja odun ti de adaba gbe
2: ki le ntasa ki le fe se ma ka ba yi gbe jade lasiko odun yi aspe won ti ko jo odun de karajo odun katajo odun kaji fa odun apolowo oja odun e se amoda o papata yori la igba pe se ki se eto oja odun ni classmate to ba di bi ka polowo oja lo video adaba lasiko yi lo da ipari december gbogbon
3: oya e ma bo wa o
1: repete ni oja odun ti de
2: ti won na ma gbe yi lodun yi o ori eto oja odun lawon loja tun de se ti fe ni meni feji meji feta feta ta je kura won to jora won e ko si wa leka ipolowo ja adaba to wa ni mosilo building legbe a division police station oba deshida road akure ke ni eto ojo ju le ti fe polowo odun yi adu jogba jogba aji jota wara wara fun e kure re alaye e pe karim sori 08030414344
4: grace 08032474686
2: tabi febi sori 08060864428 eto ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
5: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
6: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn atúwá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDCare atúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ilé fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mọ́ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo duri ani e to ba ra moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo e to je 36 month so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu cdk o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigba ti mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun cdk o de pa le washing machine wo gbo wa fun ma tun ma san wo se ben ti ma so fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi lohun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin cdk mo pe eni oni bi ti o ti jade a gbe oja re fun yo de tun ma sanwo lo nkan ti cdk wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe nigeria te ba ti bere fun te ti download app wa lori play store tabi app store cdcare te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo cdk o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa office nigba to je pe ni epe kan kaakiri
4: ile ise wa wa ni exodus filling station lanojuko ofe toti pharmacy oluwa toyi quarters akure e le pe 0707-454-2995
5: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cdk o di gba kan na e seun
4: ile ise wa wa ni exodus filling station lanojuko ofe toti pharmacy oluwa toyi quarters akure e le pe 0707-454-2995
7: cdk there for you
8: yeah.
0: Ìlú òkè gbọ́mọ mi ti sọkútù wọ̀wọ̀ lọ́la òde yìí níbi ayẹyẹ ńlá tá ti mọ kí ọmọ wa ọ̀kan kókó kí odidi ọmọ tòkè gbó má ti wo yéèrì máde má tó gbogbo wa tó lórí tẹlẹ́mù nílé lóko lẹ́sẹ̀ kúkú ẹjẹ́ parapọ̀ láti kí ọmọ wa káàbọ̀.
9: káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ ò káàbọ̀ ṣé dáadáa lóde pàtó.
0: O ti yamu bata ko gbe wu ewo lola Saturday ojo 24 osu ta wa yi nibi ti gbogbo ilu oke gbo ti mo mi titi lati ki omo wa kaabo odidi omo to nimo to loye ti musimusi re da musimusi ma ti wo yerin made ma to yo fi lu fun wo ilu oke gbo ti gbogbo wa nilu oke gbo ro fi jo pade re wi po kaabo si ilu oke gbo lekun dibo gusu pinle ondo yo se ke pe si kabiyesi awon loye atawon eyan jankan jankan e kan ninu oloselu bi pe ku le o bawa lo si mo ki kaabo gege bi oludije ti o lo soju wa nile igbimo asofin agba labi asi egbe pdp ba ti n fure re o ye eje a tun parapọ ka ṣugba e ko si ani ani ma to gangan lọna eje parapọ ka tọ daadaa ki mudumudu ondo south senatorial district ile tun awa naa lọwọ ọla ọjọ sátidé ọjọ 16 oṣù yìí ni ajuwa ṣe o matode irọrun wọlu matode iyọnu ọlọrun.
10: In 2020, they say this business will not survive, but I'm still here.
11: Omo, that year no easy, but you kept showing up. Auntie, I beg, help you send money.
12: Please, as he entered.
13: Payment received in OPEC.
10: Still here, same corner, bigger story, more trust, more customers.
14: For 8 years, OPEC agents have stayed close to the communities they serve. OPEC at 8, still okay. OPEC is okay.
15: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
16: Bet influencer, what be that?
15: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
16: Hi, I bet sign me up.
15: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
17: Sade kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
18: Màámi.
17: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
18: yẹn. Hypo kẹ̀.
17: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
19: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé rẹ pẹ̀lú hypo. Yum.

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Winner, oh, oh, oh! Winner, oh, oh,
4: Vito!
3: Oh,
4: Vito! Vito!
5: Which one you don't win again?
3: Baba! Now bet where you want to!
5: Eh?
3: Bonus points, loyalty offers, VIP perks, and they collect points, they convert them to cash! Hey! Ole me!
5: Ah! Ole you!
4: I beg, show me!
5: Enjoy Betway Rewards. Play, end points, and win big.
0: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
6: Ṣé bó ṣe yá ṣe kó lè bá rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀jẹ̀ asan gbó fóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà. Ẹ rántí láti mọ iyì pọ̀ lọ́jọ́ méjì méjì síra àwọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà. Nípasẹ̀ báyìí, ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá.
7: Ẹ na.
6: Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín, ẹ mọ̀ rojú sètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re. A ò ní ṣòwò àìjẹrẹ o. Àmì.
8: Sunbet, ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.

0: E kaabo pada lapa bi ori eto itesiwaju awon agbe ti le se Sunbet ti won sagbateru na nlasewa alejo wa ti wa pelu wa ni yara agbara ni role yi iya wa akiyin salafia lewa
1: alafia ni mo wa
0: o to bi ojo melu meji kan
1: be ni
0: won le lo re bi mo nu oko
1: ah alo re bi mo ni o
0: e pele e ku rin
1: e ko jo meta
0: e seun gan inu wa dun lati tun pada ri yin lori eto
1: inu mi dun lati pada wa
0: o da ohun eni te ngbo eyan lara le o na ni iya wa anti wa ore wa temi dayo omo ogulabi lati eka sustainability department ni le se Sunbet global concept all right oni bi ta nlo loni won ni o lawon igbese kankan to ye ka won agbe o mo gbe saju ko to di bi pe ikore repete o bere so oto ni
1: oto ni
0: looto
1: looto ni
0: ko to di pa bere si ni foro na je jewo e ja lo re gbo cinema agbele gbo wa ta ba pada de latoke lohun a wa tan le gan le nisan e ku kale e mo yi ku nbe
2: o se kan loku ki ikore kuku bere awon kokun dake roro fun igbaradi awon to ku si jibo fun to ku lati gbe ma ese
3: o ti fun adami bayi awon apo ikore mi ti pe o ti tun agbon mi se o mu gbogbo ti wa ni sepe sepe
4: e ka aro ma a ti se tan awon oro ti ele fe ba wa so ni ola o gege bi e ti so saaju
3: o ti dara ba yen e de si bi ni ago meje aro mo ma salaye ohun ti akoko fe kore ati ona ti a ma gba se padi lona toto
5: o se kan ke o se kan lu ku saaju kore ha enu ada ti ku igba wo ti le mo pon gbeyin gan o e gbogbo ile e wo awon padi koko ati sa ti o koja mi o ma pa won mo mo ko fe won sile sunu ko nyama nyama ni
4: dele so ti kesi awon alagba se ikore re o
5: eh mo ti ku won won ti mo ojo ati akoko
4: ṣùgbọ́n o ṣó o ti bá wọn sọ̀rọ̀ láti mọ àwọn pádi tí wọ́n máa gé àti ọ̀nà láti rí pé wọn kò pa igi kòkó rẹ lára.
5: Bá wọn sọ̀rọ̀ kẹ̀ ó tì o mo rò pé wọ́n mọṣẹ́ wọn ṣẹ́ ni àbí.
4: Jẹ̀kẹ́ sí fẹ̀rẹ̀ àṣìránù kẹjọ́ lẹ́tẹ́n jẹ̀kẹ́ wọ́ àánú ẹ̀ ṣe mí gbogbo oko ló mà yàtọ̀ sí ara wọn bí wọn kò bá mọ bó ṣe pèsè oko tiẹ àti bí kòkó rẹ ṣe máa rí bó bá pọ́n wọ́n lè gé pádi tí kò yẹ tàbí kí wọ́n fi àkókò rẹ ṣòfò.
3: Iwọ ẹ fi àkọlé lé ọ̀kọ̀ọ̀kan àwọn àpò yẹn ẹ gbé àpò ìṣàkòkò síta kí ẹ sì yẹ̀wò bí kò bá ní ìwò lára.
5: Adùnní mo nílò ìrànlọ́wọ́ rẹ ìgbáradì oko mi kò tí ì jọjú rárá ìkórè sì kú ọ̀sẹ̀ kan báyìí.
3: Délé mú kalẹ̀ jẹ́ ká jọ wò ó papọ̀ kí ni kò tí ì ṣetán báyìí.
5: Gbogbo iṣẹ́ mi ló ti kú lẹ́nu àwọn alágbàṣe mi kò tí ì mọ ohun tó yẹ kí wọ́n ṣe pádi àtijọ́ sì tún pọ̀ nínú oko mi bí rùngbọ̀ alágẹ̀rẹ́ mi ò tí ì palẹ̀ kórè sáà tí ó kọjá mọ́.
3: Ó dára ọkọ̀ọ̀kan là á yọ sẹ̀lẹ́kù àwọn pádi àtijọ́ máa ń sin kòkòrò jẹkojẹko ni o gbọ́dọ̀ kó gbogbo wọn jóná kí ìkórè tó bẹ̀rẹ̀.
5: Mi ò mọ̀ pé àwọn pádi àtijọ́ lè ṣe àkóbá fún ìkórè.
3: Àwọn gan ló ń tan kòkòrò kòrìkòrì káàkiri inú oko pàápàá jùlọ lákòókò òjò yìí jẹ́ kí oko rẹ mọ́ tónítóní kí àwọn kòkó rẹ lè lókun.
5: Àwọn irinṣẹ́ mi wá ń kọ́.
3: Mọ ẹnu akọ́rọ̀ rẹ àti àdá rẹ kí ó mú bí àdá ogun lónìí kì í ṣe ọlá o bí wọn kò bá mú wọn lè ṣégi rẹ ní jàǹbá wọn sì tún lè fi àkókò àwọn alágbàṣe rẹ ṣòfò.
5: Lákàyè wà nínú ọ̀rọ̀ rẹ tí àwọn alágbàṣe wá ń kọ́.
3: Kó wọn jọ ṣáájú ọjọ́ ìkórè jẹ́ kí wọ́n mọ bí kòkó rẹ ṣe máa ń rí bó bá ti pọ́n bí wọ́n ṣe lè ka eléyìí tí ó so sínú ẹ̀ka láì pa igi lára àti báwo rẹ má lérò pé wọ́n lóye bí oko rẹ ṣe rí o.
5: Mo ní ọ̀sẹ̀ kan sí ṣé ìyẹn tó.
3: Haba oòrùn tó wà lókè yìí taṣọ ọgbẹ lọ palẹ oko rẹ mọ́ láàárọ̀ yìí pọ́n ẹnu àwọn ohun èlò ìkákòkò rẹ lọ́sàn-án òní ki o si ranse pe gbogbo awon alagbase re ki won yoju si o fun ipade laaro la.
5: Awon idoti inu oko yo le da mi duro ma ko won ko loni ma pa awon elomiran lola. Ena da yi ti se genkan bayi. E karo e je ki salaye bi e se ma da koko mo ti o ba te pon ati bi e se le ka won lai pa igi lara.
6: Ah, e seun oga wa o ti wa ye mi bayi daadaa.
5: Adun o seun bi ki ba se wo lara mi ailoye ni n ba fi ma kore lai gbaradi. Adun o seun
3: kuro jare idi naa niyen ta fi jo wa igbaradi kekere le dena pipadanu ohun nla.
2: Eyin agbe oju ikore a ma so fun awon to ba mura sile fun e pon enu ilu ikakoko yin e pa enu oko yin mo ki e si foro wero pelu awon alagbase yin ki ikore to bere igbaradi fun ose bilinja yin a ma da abubu igi yin o akoko awon alagbase yin ati bi ohun ti e fe kore yo si dara to e gbaradi ki eso to gbaradi fun yin.
7: Sombe ti de siwaju awon agbe.
0: Arabirin Temidayo Owolabi oro lati gbo lati enu Adunni ati Dele yi e je nkan kokon bere bayi baba bi ni ninu foran ta se gbo tan yi a ri pe o lawon igbese kan ti Dele o ti igbe to se se ko se akoba fun ikore e kini awon igbese ka kokon bere lati awon irinse ikore na kini awon nkan to ya sajo ki lo to ye ka se irinse ikore ki ikore to bere.
1: Se olotun asiko yi ni a ma mo awon agbe to ma mu awon eko ti a ti ko won lati ibere to ma mu lo nisin tori awon agbe to wa ni egbe Sunbelt ko ye ki a n ka koko a n ba koko ko ye ko se ajoji si won pelu gbogbo eko ta ti n ko won lati gba iwa so awon nkan to ye kan mo awon nkan to ye ko won lo won ti mo akoro ada pompo to ma fi pa koko bo se ma wo apore to ma wo si bo se ma ba bo se ma kokuro loko bo se ma se gbogbo awon eto yen ko ye ko je ajoji si won mo
0: e so kini kan sin pe pompo ti won fi pa koko
1: ben
0: ngba ta n dagba bo ohun ta mo ri ni pe awon agbe yi won mo fi ada won mo fi pa koko ni bawo ewo tun ni pompo
1: bẹ́ẹ̀ ni sin ẹ̀kọ́ ti kọ́ wa ni pé pọ́ńpọ́ ló yẹ ká máa fi pa kòkó tá bá lo àdá ó lè gé ọmọ kòkó tó wà nínú ẹ̀ ó lè bà wá fúnra wa gan lọ́wọ́ ó ṣe jàǹbá fún wa so ó yẹ ká máa fi pọ́ńpọ́ ni wọ́n láti bọ́ ṣe kọ́ wa àti bá ṣe kọ́ àwọn àgbẹ̀ wa ni pé pọ́ńpọ́ báyìí sin kọ́ máa fi pa kòkó kọ́ máa lo àdá mọ́.
0: Ọ̀dà bàbá ká kòkó torí nǹkan tí nígbà tí Adunni ti ń bá Délé sọ̀rọ̀ o so fun nipa pe aso ti ba won awon osise soro so tun nilo pe awon ti won sise yi o tun nilo pe a tun ko won jo lati tun mo ba won ni gbolonka abi meji ni kini se eleyi
1: bene o ye ka ko won awon osise wa jo nitori ki se gbogbo ona la le fi ka koko lori igi ka ma ba pa igi koko yen na lara ona wa ti a fi le ka koko ìdí tí Adunni fi ní kí Délé kó àwọn òṣìṣẹ́ ìjọ kó kọ́ wọn bí wọ́n ṣe máa ká koko nìyẹn.
0: Ọ̀nà wo la gbà ká koko tí ó ní ìpalára?
1: Ó ní bá ṣe máa mú ọmọ koko yẹn lára igi ta ṣe máa ra gé kúrò ńbẹ tí ò fi ní ba igi tí ò fi ní pa igi koko yẹn fúnra ẹ̀kan lára.
0: Àwọn ìgbésẹ̀ wo la wàá gbé yìí tí ò ní ṣe pé a mọ̀ pa gé lára?
1: Ẹ̀kọ́ náà ni wọ́n dẹ̀ mú ẹ̀kọ́ ta ti kọ́ wọn kọ́ mo lò nísìn.
0: Ó ti dá lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ yìí náà ni mo ṣì wà gẹ́gẹ́ bí ìlànà Rainforest Alliance tó ní ó láwọn nǹkan kan tá a tó yẹ ká mọ ṣe fún àwọn òṣìṣẹ́ wa bóyá láti mú lọ́wọ́ dùn ó tún ní nǹkan míì tá a ṣe ju pé tán bá bá wa ṣiṣẹ́ tán lọ ká tún fún wọn lówó iṣẹ́ wọn ṣó ní nǹkan míì tá a tún ṣe ni.
1: Ó ní nǹkan míì tá a ṣe.
0: Bíi kí ni?
1: Ọmọ ni kankan lọ ni ka má lò nílò ẹrú àwọn òṣìṣẹ́ náà àgbúdọ̀ lò wọn nílò ẹrú. bene awon igbese wa ti a ma gbe ti ba fe gba osise agbodo mo ibi to sise yen ti wa agbodo mo le agbodo mo nu e akoko niyan then agbodo ni adehun boya adehun ta ko sile ni abi e ta fe nu so adegbodo mu adehun yen se
0: da
1: akiko asiko ise na agbodo agbodo la asiko ise yen na kale ago meje se ago meji ni o ago mejo se ago merin ni o agbodo ni ilana then agbodo ni ise to agbodo ma se na agbodo la kale asiko bayi lo ma sise ise bayi lo agbodo ma se pelu agbodo wa ni la kale ti agbe atomo ise na agbodo fowo si
0: iyen o je lori adehun
1: lori adehun agbodo fowo si o de agbodo ni eni to ma soju adehun witness agbodo wa nbe na pe mo wa nbe ni wa te se adehun gbugbo awon kini e lo gbudo wa ni ilakale
0: o te so bayi ni pe baba luku ti mo fe lo re pe la ba keji pe ko wa ba mi ka koko agbodo ni adehun
1: be ni gbudo adehun ati agreeun ni adehun ye na o tun gbudo wa lori owo te ma san
0: to ba wa je pe ati jo sise papo latodun to ti koja tabi odun

0: afẹ́bẹ̀ rẹ̀ ṣẹ́ lọ́la o.
1: Rárá àsìkò yìí náà la máa mọ àgbẹ̀ tó ń wá training. Tó ń wá
0: ìdánilẹ́kọ̀ọ́.
1: Àti ẹ̀ tí òkè wọn ìdánilẹ́kọ̀ọ́. Torí gbogbo kan tí wọ́n fẹ́ ṣe ń sìnkú yẹ kó jáde jù sí wọn mọ́. So àti kọ́ wọn ó yẹ káwọn náà lè kọ́ àwọn òṣìṣẹ́ wọn. Pé ìkan báyìí ni mo fẹ́ lóko mi.
0: Ìdánilẹ́kọ̀ọ́ ni ó wáyé lákòókò tá a bá wọn àgbẹ̀ wa àwọn òṣìṣẹ́ wa ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ ti kọ́ àwọn àgbẹ̀ yín o làwọn náà ó wà dá padà fáwọn òṣìṣẹ́ wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dà mo mú.

0: àlejò wa ìbéèrè yìí ń tawọ́ tasẹ̀ nínú mi. Àwọn àgbẹ̀ wa, àwọn àgbẹ̀ oníkòkó, bí ojúlówó ìkórè ti ṣe ń bọ̀ yìí, kí ni àwọn àṣìṣe tọ́pọ̀lọpọ̀ wọn máa ń ṣe tí bí ìkórè ṣe ń bọ̀ yìí tó sì jẹ́ wípé ó yá mójútó kó tó di pápadà wọnú ìkórè.
1: Ok, kí wọ́n tó bẹ̀rẹ̀ ìkórè, ó yẹ kí àwọn kankan tí nínú eré àgbéléwò tí àbí àgbélégbọ́ tá a jọ gbọ́n sìn, àwọn kankan wà tó yẹ kí wọ́n ṣe. Òun dẹ̀ ni àdúní àti délé ti làkalẹ̀ yẹn. Gbogbo nǹkan tó yẹ kán, gbogbo nǹkan tán máa lò, wọ́n á ti pamọ́, wọ́n á ti tọ́jú ẹ̀, wọ́n á ti kọ́ àwọn òṣìṣẹ́ wọn bí ní ọ̀nà àti ìlànà nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. So gbogbo àwọn yẹn lọ́ ti máa put in place, lọ́ ti máa ṣètò, lọ́ ti máa làkalẹ̀ kí ìkórè tó bẹ̀rẹ̀.
0: Kódà mò ń bá yín bọ̀, ẹ̀yin aráalé tí ẹ bá fẹ́ láti pè wọlé béèrè ìbéèrè kan tàbí méjì lọ́wọ́ àlejò wa lórí ètò lọ́sàn-án yìí 08162519991 08162519991 lójú òpó tẹ́ pè sí, mò ń padà bọ̀, ẹ jáde lè ṣe sambet.
2: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ń ṣàkóbá fúnkóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ jẹ́ asán gbó fóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀ jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹnrántí láti mọ iyì pọ̀ lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá.
3: Ẹ na
2: ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín, ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re. A ò ní ṣòwò àìjere o. Àmì
4: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ló jẹ́ iléeṣẹ́ Sunbet lógún. Ẹ̀lú ẹ kúrọ̀ lẹ o.
5: Ẹ kúrọ̀ lẹ o.
0: Ẹ ṣe orúkọ yín láti bò.
5: Ìta láti sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ láti bò.
0: Ó yá ẹ ń sunlé àlejò wá wà kalẹ̀.
5: Ẹ pẹ̀lẹ́ o, mo kí ń yí ọ̀gá Sunbet o.
1: Ẹ kúrọ̀ lẹ sá o.
5: Iléeṣẹ́ mi ò ní dájọ́ o.
1: Àmì o.
5: A rí ọwọ́ ni díẹ̀ díẹ̀ báyìí gbòòrò bẹ̀tì. Àwọn owó tẹ ń fún àwọn àgbẹ̀ lọ́dún báyìí ó kéré kí ló ṣẹlẹ̀.
0: Premium kan náà.
5: Premium ni torí ìdájí ni mo rí tọ̀dọ̀ mi.
0: Kódà ìbéèrè tó béèrè wọ́n ní premium àwọn ní ti tà wọ́n pé ó kéré ṣe ẹ dáhùn àbí kán pé àwọn ọ̀gá wa.
1: Mo lè dáhùn.
0: Ó yà í dáhùn.
1: Ó dà kúrò lẹ sà àti ẹ̀kọ́kọ́ dúpẹ́ náà adúpẹ́ pé ẹ̀tì kọ́kọ́ rí láàárọ̀ ẹ̀ náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ìdánilẹ́kọ̀ọ́ ta ti máa fún yín nǹkan tá a bá ti tà lórí nǹkan tá a bá ti tà ẹ̀yin náà máa gbà. Gbà fún rájí nílé ni gbà fún gbàdá lóko. Orí nǹkan tá a tà náà lè gbà padà yẹn.
0: 08162519991 yín tẹ bá lórí ọ̀fẹ́ láti wọlé. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín ìyá wa Owólabí. Bí àkókò wo sàkókò wo làjọ RA fún wa lórí ọ̀fẹ́ láti pé a mọ ṣiṣẹ́ dà lóko? Torí àti rọ́pàgbé iṣẹ́ mọ́ ń pọ̀ lóko lákòókò ìkórè nísàn-án báyìí. Ṣé bí aago mẹ́jọ àárọ̀ ságo méje alẹ́ ni? Torí àti ráwọn àgbẹ̀ tí mọ́ ń da aago méje alẹ́ sóko ń gbà mí. Ṣé aago kan wà tó gẹ́ wípé ó lòdì sí ìlànà Rainforest Alliance?
1: Adúpẹ́ ẹ̀ṣọ́ olótù wákàtí mẹ́jọ ni ìlàkalẹ̀, ṣùgbọ́n nígbà tí iṣẹ́ bá pọ̀ lóko.

0: Bami, e fun mi ni phone yin kin ko yin ban se lo OP.
1: Iwo fe ko mi?
0: Be ni o, oya, e se Play Store.
1: Ojo ti pe latodun akoko ni mo ti wa nbe.
0: Ah, iyan ni pe ti ni tele.
1: E so ro ko won nikan lo gbon tarigi, inu mi ero igbalode ni.
2: Omo to ti nlo lati gba to ti wole iwe giga.
0: Eh, iyan ni pe mi ni mo se bere si lo ninu ile yi.
1: Oye iyan sese ye o ni.
3: Odumejo Opay o dabi iten tu sese nlo pelu igbiyanju ifokantan ati iduro sinsin odumejo Opay.
4: Opay, it's okay.
5: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
9: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
8: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
9: ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
8: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
9: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
10: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀? IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
11: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ̀pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
12: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
11: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
12: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
13: Like the wash of flowing waters, surrounded by the beauty of nature, oblivious of everyday chaos. That's Adaba, 80.9 FM. The beauty that brings.
14: The one Moses a fast pace and news breaks with the same speed.
15: Sometimes you find the news, and sometimes the news finds you.
14: All stations can keep up. At Adaba FM. We'll not only give you news at the speed of nanosecond, but we'll also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
16: That's why you love us.
14: And about 80.9 FM, your go-to station.
17: It's 6 o'clock.

0: àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó.

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Sade kò sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbò ilé rẹ pẹ̀lú hypo.

0: Home for any of our M Copper shop within near you. District located of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M Copper. Own now.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ ó ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọ́gbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ó wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé tí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
3: 10% ní gbogbo ìgbà tó bára dátà
2: tẹnu lásánkọ
3: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
2: Smart Cash látòdo Airtel.
4: Your Nescafe is not just a drink, it's your

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Bami confirm ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí mo fi sọwọ́ sí yín.
4: Ah, mo ti rí o. Bami gbé aláwàárọ̀ fún wọn.
3: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
4: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni, nínú òjò, ọ̀rá ni mo máa fi bọ àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí, tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta. Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
5: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà sílẹ̀.
6: Opay is okay.
7: You. Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,

0: Doctor, this one, number 141B, Hospital Road, opposite General Hospital, now Filter Teaching Hospital, Akure, number 141B, Hospital Road, opposite General Hospital, now Filter Teaching Hospital, Akure, call 070-670-65267, 070-670-65267. Doctor, this, your head is our concern.
1: Eku ile eyin ara ile akiyin pe eku ojo meta ile iwosan Dr. Dix Natural Healthcare Clinic ona ni o wa ni ori afefe lowo yi fun eyin ti e ba n gbo eto yi ni igba akoko ti e le ma bere pe kini ile iwosan Dr. Dix Natural Healthcare Clinic kini awa fun kila duro le lori kini services they provide ni ilewosan Dr. Dix Natural Healthcare Clinic. Ilewosan Dr. Dix Natural Healthcare Clinic ni agbekale fun iwosan lorisirisi awon ailera ti o ma nba omo eniyan ja ni agoara. Be ni a ma nse awon ayewo ni orisirisi lati le mo ibi ti korofin kan tabi keji kudie kudie kan to ba wa ni ago ara omo eniyan ti a ma nlo awon ero aye ode oni lati le mu idi mu nkan ti o ba wa idi nkan ti o ba nba eniyan fira ninu ago ara. Beni eto yi da le lori itonisona ilani loye le ti a npe ni education about the human health. Boya efe mo kini atejise abi number ti a le pe oga agba ile iwosan Dr. Dix Natural Healthcare Clinic si ti e ba n gbo wa ni igba koko nitori pe ojo mejo mejo la ma n wa ni ori eto ti o ba ti di ago mefa abo ni ojojo aje ojo Friday ni a ma n wa ni ori eto. Number ti e le ma pe ile iwosan Dr. Dix Natural Healthcare Clinic fun si fun ayewo ara yin fun itoju oniranran ailera ti o ma nba omo eniyan fira tabi fun imoran ohun na ni 070-670-65267 070-670-65267 gege bi e ti gbo oruko ile iwosan wa yi a wa nipa lilo ewe ati egbo fun itoju omo eniyan awon ewe ati egbo ti a ti fi imo ijinle science ati technology aye ode oni gbe kale ti a de ko wole lati awon orile ede ti imo isegun lilo ewe ati egbo won ti o ti dagba soke gan iyen ni lati awon orile ede bi orile ede America awon orile ede lati awon orile ede bi orile ede Canada lati awon orile ede bi orile ede India bi orile ede China bi orile ede Macedonia ati bebe lo ni ati man ko awon natural medicines won yi wo orile ede Nigeria fun itoju awon eniyan wa ni orile ede Nigeria. Ni ososẹ ni a ma n da awon olugbo wa ni eko lori ailera kan tabi ikeji fun bi osu kan seyin ati n da awon olugbo wa ni eko lori sirisi ailera ati da awon eniyan wa leko lori ailera prostate problems iyen ni boya eniyan ni enlargement of the prostate boya eniyan ni prostate cancer boya eniyan ni prostatitis infection of the prostate gbogbo awon lati da awon eniyan wa de eko le lori ade dupe lowo olohun bi e se n kan si ile iwosan Dr. Dix Natural Healthcare Clinic na ni a n gba awon eri amuyangan lati gbogbo awon ti o n kan si ile iwosan Dr. Dix Natural Healthcare Clinic. Ni ose to koja na ni atun da awon olugbo wa leko lori awon kan ti a n pe ni urinary tract infection ailera urinary tract infection to ni se pelu awon kokoro aifojuri to ma n fa orisirisi inira ati irora nipa awon igbi ti angba ashe eyo ni eni akori pataki oni amuwa leni akori ide ni se idanileko toni oni se pelu awon ilera abi kudie kudie ti o ma nba eniyan ja ninu egungun ara ninu awon orikerike ara ninu awon isan ara ati gbogbo nkan to ni se pelu eran ara wa eleyi ni a ma npe ninu imo isegun ni musculoskeletal disorders. Musculoskeletal disorders je awon ailera ti o ma nba wa finra ni awon orikerike ara wa a npe ni the joints. Awon ailera won yi ma nba eniyan finra ni gbogbo awon ni opolopo awon ibi ti egungun meji ti o ba ti gbe enu lera won leta npe ni the joints ni imo isegun. Beni o ma nba eniyan finra ninu awon eran ati isan ara, that is the muscular systems and the connective tissues of the joints. Ki a to lo si gbedeke inu eto yi, a fe ki a wo nkan ti lati le je ki oye bi awon ailera wonyi bi o se nsele ni agbo ara wa. A ni lati ni imo nipa nkan ti a npe ni the anatomy of the joint and the skeletal systems and the connective tissues. Iyen ni pe gbogbo egungun ara wa bi o se wa papo ti o fi je pe a je odindi eniyan. Ti a ba tu pale ninu human anatomy, a ri pe egungun to wa ni ara agbalagba okunrin agbalagba o je between 206 to 213. Tori o ma n yato die die lara enikan si ara enikeji. Sugbon gbogbo egungun wonyi iyen ni pe igba o le mefa tabi ju be lo ni gbogbo ti a ba tu gbogbo egungun to wa ni ara wa ti a ba tu pale ni eyo kookan ninu imo isegun bi a se ma n se. A ri pe o je igba o le mefa tabi ju be lo die. Gbogbo awon egungun wonyi bi won de se wa ni ago ara wa won ko da duo. O ni awon nkan ti a n pe ni connective tissues ti o fi je pe ti o mu awon egungun wonyi papo. A ri eleyi ti a n pe ni ligament, iyen ni o ma n so egungun kan po mo ikeji. Tabi eleyi ti a n pe ni cartilage, eleyi lo duo bi cushion tabi shock absorber to ma n wa ni awon orikerike ibi ti egungun meji ti o ba ti kanra ninu ago ara wa. Beni a ni eleyi ti a n pe ni tendons, awon yi ni isan ti o je pe o so egungun wa ti o so papo pomo isan pomo awon eran ara wa. Then a tun ni awon eya miran ti a n pe ni synovium membrane. Ero synovium membrane yi ohun lo ma n produce nkan ti a n pe ni synovial fluid. Ti synovial fluid yi o je gege bi lubricant ti ko kin je ki stiffness ki o sele ninu awon ibi ti egungun meji ti won ba ti fi enu kora. Gbogbo nkan ti o ma n fa ki eyan ni ijamba, ki eyan ma le gbe apa, ki eyan ma le gbe ese, tabi ki eyan ma ni inira orisirisi lo awon orikerike ara ninu isan ara ati ninu gbogbo awon ibi ti egungun meji won yi ba ti papo, gbogbo e ni a ma mu enu ba ni eni ti a de ma soro nipa awon apeere orisirisi ti o ma je to wa sona lati le je ki a mo wipe ti a ba ti ri awon apeere wonyi asiko to lati lo se ayewo ara wa, lati lo mo nkan ti o n sele ninu ago ara wa ki o to di pe ailera yi ki o le ko to di nkan ti o ma da wa wule tabi ti o ma render wa totally immobile. Je ka lo si oke lohun ti a ba pada de a ma bere si mu enu le awon symptoms and signs ti a fi ma mo pe eniyan ni musculoskeletal disorders.
2: When it comes to natural healthcare talk, checkup, medicine, and solution, Dr. Dick's Natural Healthcare Clinic should be your choice. Dr. Dick's Natural Healthcare Clinic stands the test of time. At Dr. Dick's Natural Healthcare Clinic, we are core professionals and we know our onions. For health consultation, checkup, and natural medicine treatment, visit us today and experience the healing power of natural complementary and alternative medicine. Number 141B, Hospital Road, a opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Again, we're at number 141B, Hospital Road, opposite now Futa Teaching Hospital, Akure. Call us on 0706-706-5267. Again, 0706-706-5267.
3: Let's treasure the gift of a body that's true.
2: At Dr. Diggs, nothing compares.
1: Ẹṣe ẹkábọ̀ padà. Gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àlàyé lọ, tí a ń sọ̀rọ̀ nípa àwọn kùdìẹ̀kudiẹ, àwọn nǹkan tó jẹ́ àmì tí a máa rí ní àgọ́ ara wa, tí ó máa jẹ́ kí a mọ̀ pé ó ṣeéṣe kí a ti ní àìlera tí a ń pè ní musculoskeletal disorders. Ní àkọ́kọ́, ó yá kí a fi nọ́mbà wa, nọ́mbà ọ̀gá àgbà ilé ìwòsàn Dr. Diggs Natural Healthcare Clinic lédè lẹ́ẹ̀kan sí 070-670-652-67 070-670-652-67 Nọmba ẹni ẹ lè máa pe ọ̀gá àgbà ilé ìwòsàn Dr. Diggs Natural Healthcare Clinic sí nígbà gbogbo. Àdírẹ́sì wa wà ní nọmba 141B Hospital Road, opposite General Hospital, lẹ́yìn tí a ń pè ní Futa Teaching Hospital ní ayé òde òní. Ní ìdojúkojú Futa Teaching Hospital rí náà ni ilé ìwòsàn Dr. Diggs Natural Healthcare Clinic wà ní Hospital Road ní ìlú Àkúrẹ́. Àmì àkọ́kọ́ eléyìí tí ó máa ń jẹ́ kí a mọ̀ àbí kí a fura pé a ti ní àìlera musculoskeletal disease òun ni pé kí a máa ní ìrora, ìyẹn pains in the joints. Ẹlòmíì a rí pé tí òun bá ń rìn, òun a rí pé òun máa ń ní ìnira, lẹ́tà ń pè ní pains ní àwọn oríkèríkè ara, bóyá bí oríkèríkè orókún tàbí oríkèríkè ẹ̀yìn tàbí oríkèríkè ìbàdí tàbí oríkèríkè ní ẹsẹ̀ wa, ní ankles wa, tàbí àwọn ìka ọwọ́ wa, àwọn oríkèríkè ìka ọwọ́ wa tàbí ìka ẹsẹ̀ àti bẹ́ẹ̀ lọ, tí ènìyàn bá ti rí pé ó máa ń ní ìnira pains ní àwọn joint wọ̀nyí, it's a sign of a musculoskeletal disorders. Àmì kejì òun náà tún ni pé tí ènìyàn bá ti ń ṣàkíyèsí pé bóyá òun máa ń ní nǹkan tá à ń pè ní stiffness, òun máa experience stiffness, ìyẹn ni pé àwọn oríkèríkè ara wọ̀nyí kò ṣẹ́ bí ó ṣe yẹ kó ṣẹ́ tó, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn oríkèríkè ara wa wọ̀nyí ni ó yẹ kí ó máa ṣẹ́ síwájú, kí ó dẹ̀ máa ṣẹ́ sí ẹ̀yìn, especially àwọn eléyìí tí à ń pè ní the synovial joints, àwọn movable joints ní ara wa, nítorí pé tí a bá wo the human anatomy, a rí pé kì í ṣe gbogbo àwọn joint ara wa náà ni Ọlọ́run design pé kó máa move, àwọn kan wà, wọ́n wà immovable. So àwọn yẹn là ń pè ní the fibrous joint, then àwọn kan wà tí ó jẹ́ pé wọ́n máa move díẹ̀ but movement wọ́n wà very limited, irú àwọn tá à ń pè ní cartilaginous joints ni wọ́n yẹn. So tí ènìyàn bá ti rí pé àwọn joints oríkèríkè ara tí ó yẹ kí ó tẹ̀, bóyá ènìyàn fẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹ̀yìn, ẹ mọ̀ pé ó yẹ kí ènìyàn tẹ̀ tó bá bẹ̀rẹ̀, kó tẹ̀ freely, kó dẹ̀ tún nà dúró tó bá fẹ́ nà dúró láì ní ìnira kankan, láì ní difficulty kankan. Tí ó bá ti rí pé ẹ̀yìn yẹn kò tẹ̀ bí ó ṣe yẹ kó tẹ̀, tàbí oríkèríkè ara kan, bóyá ìjìká ni, tàbí elbow wa ni, or any of the joint, tàbí ìkáwọ́ tàbí ìka ẹsẹ̀ tó yẹ pé ènìyàn experience stiffness tó yẹ pé kò move bí ó ṣe yẹ kí ó move, it's a cardinal symptoms for musculoskeletal disorder. Then tí ènìyàn bá tún ṣe àkíyèsí wípé òun máa ń ní àwọn ibi tí egungun ti gbé ẹnu léra wọ̀nyí, pé òun máa rí pé bóyá orókún tàbí any of those joints pé ó wú tàbí ó máa ń pọ́n, eléyìí là ń pè ní inflammation. Ẹlòmíì tó jẹ́ pé àti fi ọwọ́, tí èèyàn bá mú ọwọ́ lọ sí tòsí ibi tí egungun méjì ti gbẹnu léra yìí, ó lè jẹ́ ọrùn ọwọ́ gan, a rí pé òun máa experience swollenness níbẹ̀, swelling níbẹ̀, pé ibẹ̀ máa wú tí ò yẹ kí ó rí bẹ́ẹ̀, eléyìí tún jẹ́ àmì tí ó ṣe pàtàkì tí ó ń ta ènìyàn lólobó. Then lọ́pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń rí pé, ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń rí pé òun máa experience nǹkan tá à ń pè ní numbness, number si ni pe oya ki eniyan ma ni feelings ki eniyan elomi a so pe o dabi igba pe ese o ma dabi igba ti o nte ti o ton ton te yepe mole koni ni sensation koni ni feelings ni awon ese yi pataki julo atelese tabi ikawo o kan ma ku tai tai adabi en pe eje pe ko debe gba mi awon mi ma npe ni paja paja awon mi ma npe ni orisirisi oruko ni ile yoruba so eleyi o je ami kan ti o tun se pataki lati le je ki a mo pe o sese ki ati ni ailera musculoskeletal disorders then lo mi ma experience nkan ta npe ni burning sensation yen ni pe ki eniyan ma feel bi gba ti won fi na ra ohun ni ara won fi na ra ohun ni awon orikeriki ara won yi tabi ese tabi owo ki o kan ma gbona ferefe eleyi je an example of you know musculoskeletal disorders then opolopo tun ma ni feelings bi gba ton ba nfi abere bi gba ton ba ni won te abere bo eniyan ni ara tabi ni ese ese yen akon ku tai tai da ma ni we call it our needle pain and needle sensation eleyi tun je apere kan ti o se pataki ni opolopo igba ni a de tun ma ri pe elomi ti o ba di pe o fe rin tabi o joko fun a long period of time ti o ba fe dide inira ni o ma fi dide tabi ki o fe joko gan inira on ni o ma fi ni o ma fi joko to ba dide a de pe o ni lati fa nkan lotun fa nkan lo si ki o to di pe o le dide ti eyin tabi awon egungun won ti a de ma kan pataki julo ngba mi ni aro ti elomi ba ji lati le fi ese tele a di ni ara lati le na apa ati ese ati ara bi o se ye ki o se won yi a di inira gbogbo awon yi je awon signs and symptoms ti o ma nje ki a mo pe ati o sese ki ati ni nkan ti a npe ni the musculoskeletal disorder then ni ara opolopo eniyan a ri pe ti o n ba fe mu nkan tabi ti o n fe gbe nkan pe ko o kin ni okun ko kin si okun ni owo lati gbe nkan bi o se ye ki o n gbe tabi o n fe move siwaju o n fe tesi waju a ri pe egungun eran isan ara bi egungun ara won yi pe o je nkan ti o soro fun lati gbe bi o se ye lára ẹlòmíì dẹ̀ ni a máa rí pé a kàn jẹ́ pé ó rẹ ènìyàn ènìyàn máa ní ènìyàn kàn máa rí pé ó máa ń rẹ òun ju bí ó ṣe yẹ lọ gbogbo àwọn àpẹẹrẹ wọ̀nyí òun ló ní ṣe pẹ̀lú iṣan ara wa oríkèéríkèé ara wa egungun wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá ti ń rí àwọn kùdìẹ̀kudiẹ wọ̀nyí eléyìí ó ń ta wá lólobó wípé àwọn ìdíbàjẹ́ ó ti ń ṣẹlẹ̀ nínú egungun àti joint wa níbi tí àwọn egungun méjì tí wọ́n ti gbẹnu lera ti ní inú iṣan ara wa tí a bá padà dé a máa tẹ̀síwájú.

0: is one, number 141B, Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure, number 141B, Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure, call 070-670-65267, 070-670-65267. Dr. Diz, your head is our concern.
1: Ẹṣẹ́ nọ́mbà tí ẹ lè máa pe ọ̀gá àgbà ilé ìwòsàn Dr. Dix Natural Healthcare Clinic fún ìwòsàn, fún àyẹ̀wò àti fún ìmọ̀ràn nípa àìlera. Òun náà ni 070-670-65267, 070-670-65267. Kí àkókò tó kí ó tó lọ fún ètò ọjọ́ ìní, jẹ́ ká sáré mẹ́nuba àwọn oríṣiríṣi musculoskeletal diseases yìí, nítorí pé bí wọ́n ṣe máa ń ṣẹlẹ̀ ní ara ẹnìkan ó máa ń yàtọ̀ sí ara ẹnìkejì. Ó ní eléyìí tí a máa ń pè ní osteoarthritis. Osteoarthritis yìí máa ń ṣẹlẹ̀ nígbà tí cartilage, ìyẹn ni eléyìí tó dàbí cushion tí ó máa ń wà ní oríkèríkè ara wa, tí ó bá di pé ó ti ń jẹ, ó ti ń wear down, tàbí ó ti ń wà damage, eléyìí la ń pè ní osteoarthritis. A ní eléyìí náà tí à ń pè ní rheumatoid arthritis. Eléyìí ni ó máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ àwọn tí ó bá ní àìlera tí à ń pè ní autoimmune disease, tí ó máa fi fà, tí ó jẹ́ pé immune system wọn tí ó máa ń da ojú, tó máa ń dojú ìjà, ojú ìjà kọ àwọn joint inú ara onítọ̀hún. Oríṣi míì tún wà tí à ń pè ní crystalline arthritis, tàbí àpẹẹrẹ eléyìí ni gout. Eléyìí máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ẹ̀yà ara kan, àwọn nǹkan tí ó yẹ kí ó wà nínú ẹ̀jẹ̀ wa, tí ó bá pọ̀ ju bí ó ṣe yẹ lọ, eléyìí tí à ń pè ní uric acid. Tí uric acid inú ẹ̀jẹ̀ wa tí ó bá ti pọ̀ ju bí ó ṣe yẹ lọ, tí ó bá yá, a máa form nǹkan tá à ń pè ní crystal, tí ó dẹ̀ máa dúró sí àwọn oríkèríkè ara wa wọ̀nyí. Ìmíì tún wà tí à ń pè ní psoriatic arthritis. Ní oríṣiríṣi ni wọ́n wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni a tún ní eléyìí tí à ń pè ní spinal spondylosis. Eléyìí sábà máa ń ṣẹlẹ̀ nínú egungun ẹ̀yìn wa, eléyìí tí à ń pè ní spinal vertebra wa, nítorí pé gbogbo àwọn spinal disc, cartilage, eléyìí tí ó wà láàrin àwọn egungun tó wá láti ẹ̀yìn ọrùn wa lọ sí títí désàlẹ̀ ìbàdí wa wọ̀nyí, tí ìdíbàjẹ́ kùdìẹ̀kudiẹ kan bá ti ń ṣẹlẹ̀ níbẹ̀, ó máa ń fa ìnira tí ó fi ń jẹ́ pé ẹ̀yìn a máa faniso àti rìn á nira ní oríṣiríṣi. Eléyìí à ń pè ní spinal spondylosis. Bẹ́ẹ̀ ni a ní osteopenia. Bẹ́ẹ̀ ni a tún ní eléyìí tí à ń pè ní osteoporosis. Àwọn yìí máa ń ṣẹlẹ̀ tí ó bá jẹ́ pé egungun wa ó ti ń fẹ́lẹ́ ju bí ó ṣe yẹ lọ, nítorí pé àwọn minerals tó form egungun wa ó ní level tán gbọ́dọ̀ wà nínú àgọ́ ara wa. Ṣùgbọ́n nípa bóyá a jẹ àwọn oúnjẹ tó dára tó, tàbí pé nípa ọjọ́ orí, lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa rí pé àwọn egungun wọn á bẹ̀rẹ̀ sí tínrín, á bẹ̀rẹ̀ sí thin ju bí ó ṣe yẹ lọ. Àwọn ẹni osteopenia, ibẹ̀ náà láti rí osteoporosis. Bẹ́ẹ̀ ni a tún rí eléyìí tí a ń pè ní sciatica. Sciatica yìí máa ń ṣẹlẹ̀ nípa tí ó bá di pé àwọn egungun tí ó wà ní ìbàdí wa yìí, tí ó bá di pé wọ́n ti tẹ̀, tàbí wọ́n tẹ nerves tó jáde láti ìbàdí wa lọ sísàlẹ̀, eléyìí tá ń pè ní the sciatic nerves. Tí ìdíbàjẹ́ dẹ̀ dé bá nerves ìyẹn ló máa result into sciatica. Bẹ́ẹ̀ ni a ní eléyìí tí à ń pè ní spondylolithesis. Spondylolithesis yìí máa ń ṣẹlẹ̀ nípa tí àwọn nerves tó jáde láti vertebral column wa yìí, tí ó bá di pé wọ́n ti tẹ̀, tàbí nǹkankan ti àbàwọ́n kan ti ṣẹlẹ̀ sí wọn ní inú. Bẹ́ẹ̀ ni a ní eléyìí tá à ń pè ní tendinitis. Tendinitis yìí máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ ẹ̀yà ara tí à ń pè ní tendons, tó jẹ́ pé ó jẹ́ iṣan tí ó di tó máa ń di egungun àti ẹran ara muscles wa papọ̀. Tí ó bá ti ní inflammation tó wà inflamed, eléyìí ló máa ń result into tendinitis. Bẹ́ẹ̀ ni a ní eléyìí tá à ń pè ní carpal tunnel syndrome. Carpal tunnel syndrome, ó yìí máa ń ṣẹlẹ̀ nípa ní ọrùn ọwọ́ wa, eléyìí tá à ń pè ní wrist wa, tí ó jẹ́ pé tí àwọn egungun àti joint ibẹ̀ bá ti ní ìbàjẹ́, a di nǹkan tí ó máa ń fa ìnira níbẹ̀, àti ọwọ́ àti ọrùn àyíká ọwọ́ wa. Tí ó bá ní àìlera kí àìlera, tàbí ó ku ẹbẹ̀rẹ̀ sí ní àwọn signs àti symptoms tí a ti mẹ́nuba lóríṣiríṣi wọ̀nyí, ẹ máa bora yín mọ́lé, àsìkò tó láti kàn sí ilé ìwòsàn Dr. Dix Natural Healthcare Clinic, níbi tí a ti ń lo ewé àti ìgbò, eléyìí tí a fi imo science aye ode oni science ati technology aye ode oni gbe kale ti o dem lati da ilera wa pada si ipo ki o to di pe aisan yi o da eniyan ti o so eniyan da eni ti o le jade ni inu ile mo e se number ti e le ma pe oga agba ile iwosan Dr. Dix Natural Healthcare Clinic ki a to ka ese eto nile o na ni 070-670-65267 address Iwawani number 141B Hospital Road opposite Futa Teaching Hospital Akure eleti anpe ni General Hospital ni aya atijo ni dojukoju General Hospital yi no ni ile iwosan Dr. Dix Natural Healthcare Clinic fi ikale si ese oruko temi ni Sunday Olowo Okere the consultant naturopath Dr. Dix Natural Healthcare Clinic.
2: When it comes to natural healthcare talk, checkup, medicine, and solution, Dr. Dix Natural Healthcare Clinic should be your choice. Dr. Dix Natural Healthcare Clinic stands the test of time. At Dr. Dix Natural Healthcare Clinic, we are core professionals and we know our onions. For health consultation, checkup, and natural medicine treatment, visit us today and experience the healing power of natural complementary and alternative medicine. Number 141B, Hospital Road. Opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Again, we're at number 141B, Hospital Road, opposite now Futa Teaching Hospital, Akure. Call us on 0706-706-5267. Again, 0706-706-5267.
3: Let's treasure the gift of a body that's true.
2: At Dr. Diggs, nothing compares.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ kalẹ̀, òun ni ìròyìn àṣálẹ́ òní bí ó ṣe máa dé sí ti bọ̀ yìí láti lè ṣe rédíò Adaba 88.9 FM Àkúrẹ́. Ìlara mọ̀kìnlá àti ròyìn láti máa dé Yẹmí Lawal ṣáájú kókó inú ròyìn náà. Tinubu pè fún níní ìjókòó nínú ìgbìmọ̀ aláàbò àjọ ìṣọ̀ka àgbáyé fún Áfíríkà. Ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ àtúnṣe sí ọ̀nà Benin sí Àṣàbà. Àwọn aṣòfin nípínlẹ̀ Ogun náà ti fọ sàbádòfin láti ṣàdínkù ikú àwọn abiyamọ.
2: Ìròyìn kalẹ̀ Àdàbà 88.9 FM lẹ̀ ń gbọ́.
1: Ìròyìn náà rè lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni a ti rọ̀ láti mú ìgbéga kí á sì dáàbò bo àṣà àjogúnbá wọn, kí wọ́n sì jẹ́ pé wọ́n fi ibùjókòó wọn àti kí wọ́n dáàbò bò ó, kí wọ́n sì mú ní iyì fún àṣà wọn ní iyì tó tọ́. Ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò Àdàbà Ọlọ́lá Martins Ayọ̀lá ló sàpàrọ̀wà náà lásìkò ètò ayẹyẹ ọ̀rọ̀ àṣà tọdún 2026 èyí tí iléeṣẹ́ yìí tí oríkò rẹ̀ ìyẹn TVC tán gbé kalẹ̀. Ọlọ́lá Martins ṣàlàyé pé ayẹyẹ ọdọọdún náà ló jẹ́ ìrántí pàtàkì dídáàbò àti mímú gbéga bá àṣà àjogúnbó wa ní Nàìjíríà, ní pàtàkì orin, oúnjẹ, àṣà àti ìṣe wa. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ.
3: Orí kò lè wà lẹ́kọ̀ọ́ TBC headquarters. Àwọn gan-an ló bẹ̀rẹ̀ ọjọ́ ìní tá a yà sọ́tọ̀ fún àṣà ilẹ̀ wa, pé ká gbé àṣà wa lárugẹ. Gbogbo àwọn kan tó jẹ́ tiwa tó jẹ́ àṣà wa, ọjọ́ ìwọ̀n yà sọ́tọ̀, a máa irú oúnjẹ wa, ijó wa, aṣọ wa, tó jẹ́ ti àṣà ká gbé síta káwọn èèyàn lè mọ bó ṣe jẹ́.
1: Ọ̀gá àgbà náà tẹnumọ́ bó ṣe wúlò tó kí orílẹ̀-èdè kí ó má fi ọ̀rọ̀ àṣà rẹ̀ kí ó má fi sílẹ̀, tó sì ṣàlàyé pé pípàdánù àṣà ẹni ló lè fa pípàdánù ẹ̀ka tó ṣe pàtàkì nínú ìdánimọ̀ orílẹ̀-èdè.
4: Orílẹ̀-èdè, ìlú tàbí èèyàn tó bá gbàgbé àṣà ẹ̀ tó dàbí pé ìyẹn ti dẹrú, Ọlọ́run dẹ̀ ní ṣe wá lẹ́rú. Mo bẹ̀rù kó yẹ iléeṣẹ́ àpẹẹrẹ lélẹ̀ wọ́n fi sílẹ̀ kí ká máa rántí irú ọjọ́ ìní fún àṣà àti ìṣẹ̀dálẹ̀ wa. Irú àwọn kan bí eléyìí ó máa mú wa rántí àwọn ibi tá a ti wá, aṣọ wa, ìsọ̀rọ̀ sí wa, kó má lọ sóko ìparun. Abádélé mi lèyí tó bá sọ Yorùbá bẹ́ẹ̀ àbí kan sọ ipò àbí Haúsá, pàtíkúlárì àwa Yorùbá a máa sọ pé ẹ tó sọ Yorùbá ní ẹ̀rọ ni pé yà spéké bàdákulà. Àwọn ilé kan wà tó jẹ́ pé òyìnbóra àìní irú àwọn kan bí eléyìí tá a bá wò láìpẹ́ láì jìnà tó bá fi láti máa tẹ̀síwájú àgbàgbé àṣà wa. Ọlọ́run tẹ̀mí jẹ́ ká gbàgbé àṣà wa.
1: Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Àdàbà iná wọṣọ ìbílẹ̀ lọ́ka òjọ̀ kan, bẹ́ẹ̀ sì ni wọ́n sì orin ìbílẹ̀ àti àwọn àṣà ìbílẹ̀ pẹ̀lú oúnjẹ ìbílẹ̀ ni wọ́n kó kalẹ̀ níbi ayẹyẹ náà láti mú kí ayẹyẹ náà kí ó bàa lè lárinrin. Àwọn ọjọ́ àṣà náà ló máa ń wáyé láti lè ṣe ayẹyẹ bí àṣà orílẹ̀-èdè Nàìjíríà ṣe gbajúmọ̀ tó, àti láti mú wòrí báwọn èèyàn láti mọ iyì àti láti dáàbò bo àṣà àjogúnbá wa. Ààrẹ Bọ́lá Tinubu ló ti pè fún ó kéré jù ìjókòó méjì fún Áfíríkà nínú ìgbìmọ̀ aláàbò àjọ ìṣọ̀ka àgbáyé èyí tí ó lágbára láti lè pàṣẹ. Ó pàrọwà náà nínú ọ̀rọ̀ rẹ̀ ní ibi ìpàdé gbogbogbò àjọ ìṣọ̀ka àgbáyé 180 ní ìlú New York, níbi tí igbákejì ààrẹ Kashim Shettima ti ṣojú rẹ̀. Tinubu ló tún bèrè fún ìjókòó 5 ọ̀tọ̀ọ̀tọ̀ fún Áfíríkà lélẹ̀yìí tí ó máa yípo padà, tó sì ṣàlàyé pé bí ìgbìmọ̀ aláàbò náà ṣe rí báyìí ni kò bá àsìkò ayé òde òní mu. Ààrẹ náà ló tún wá pè fún ìnáwó lórí ọ̀rọ̀ àyípadà ọjọ́ fún àwọn orílẹ̀-èdè tó ṣe ń gàkàbá ìdàgbàsókè, kán sì máa lo ìmọ̀ nípa ọ̀rọ̀ artificial intelligence pẹ̀lú. Ó ṣàlàyé pé Nàìjíríà ni ọ̀rọ̀ ìgbéga àlàáfíà ààbò àti ìdàgbàsókè ní Áfíríkà jẹ lógún. ẹwẹ ààrẹ Bọ́lá Tinubu ni wọn retí pé yóò gbé àbádòfin kan lọ sílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ yìí tó ń bèrè fún àwọn ìjókòó pàtàkì fáwọn obìnrin àti àwọn aláàbọ̀ ara nínú ilé ìgbìmọ̀ aṣòfin ìjọba àpapọ̀ àti tàwọn àpínlẹ̀. Alága ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ Tajudeen Abbas ló sọ̀rọ̀ yìí nílùú Àbújá lọ́jọ́ Àlàmísì. Abbas ṣàlàyé pé àbádòfin lórí ọ̀rọ̀ pé kí àwọn obìnrin ó ní aṣojú náà ni ó pèsè ìjókòó sí fún àwọn obìnrin tí ó yàtọ̀ sí eléyìí tí ó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀. Lábẹ́ ìlànà náà àwọn ìjókòó 37 ni wọ́n dá sílẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tí 37 míì yóò sì tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ pẹ̀lú ìjókòó kọ̀ọ̀kan tí ó wà láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti agbègbè olú-ìlú orílẹ̀-èdè yìí. Àbá àwọn ilé ò tún dá ìjókòó 3 ọ̀tọ̀ọ̀tọ̀ míì fún àwọn obìnrin ní ilé ìgbìmọ̀ aṣòfin àwọn àpínlẹ̀. Àbá sọ pé àbádòfin ọ̀hún ló ti ń bẹ níwájú ilé-iṣẹ́ ètò ìdájọ́ báyìí fún ṣíṣe dáadáa. Ó wá fi kún un pé irú àbádòfin kan náà èyí tí ó pèsè aṣojú fáwọn tí ó jẹ́ aláàbọ̀ ara ni wọ́n retí pé yóò dé ilé ìgbìmọ̀ aṣòfin náà láìpẹ́. Ìjọba àpapọ̀ ló ti bẹ̀rẹ̀ ètò àtúnṣe pàjáwìrì sí ọ̀nà Benin Sásàbà láti bá lè dé ìṣòro àwọn ọlọ́kọ̀ àti àwọn tí ń lo ọ̀nà náà kù àti láti bá lè dé fàkẹrẹ súnkẹrẹ ọkọ̀ kú ń bẹ̀. Ọ̀nà oníbùsọ̀ 15 ọ̀hún ìlòsù ìpínlẹ̀ Èkó ìlòsù ìpínlẹ̀ Edo máa ra ìpínlẹ̀ Delta tó sì jẹ́ ọ̀nà pàtàkì fún kíkó àwọn ọjà àti èrò. Mínísítà fọ́rọ̀ òde David Umahi ṣàlàyé pé bí àwọn nǹkan èlò tó tó 50 iná ti kó lọ sí ibẹ̀ fún àtúnṣe ọ̀nà ọ̀hún tó sì ṣàlàyé pé ìjọba ló dá sí ọ̀rọ̀ náà lẹ́yìn akitiyan láti mú kí ilé-iṣẹ́ tó yẹ kó ṣiṣẹ́ náà tí kí ó ṣe tí ó kùnà. Umahi ṣàlàyé pé iṣẹ́ pàjáwìrì náà ni ó tún àwọn ibi tó ti bàjẹ́ lọ́nà náà ṣe tó sì jẹ́ pé gbogbo ọ̀nà pátápátá ni ó wà ṣe àtúnṣe sí nígbà tí ó bá yá pẹ̀lú kankéré. Ní báyìí ilé-iṣẹ́ ìfọpo ìpínlẹ̀ Edo ni ó ti bẹ̀rẹ̀ àtúnṣe sí àwọn ibi tó bàjẹ́ lọ́nà Benin sí Sápẹ́lẹ́ èyí tí àwọn agbègbè tí ń bẹ ní Ìyànúmọ̀, Ìkúsà, Ọbáyàtọ̀, Olúgbò àti oríta kókó ń bẹ lára rẹ̀. Ilé-iṣẹ́ ìfọpo náà ṣàlàyé pé dídásí tí wọ́n dá sí ọ̀run ló ń mú kí wọ́n bá lè dínà jàǹbá èyí tí ó máa ṣẹlẹ̀ níbẹ̀ àti bá láti bá lè dín ìṣòro àwọn ọlọ́kọ̀ kù nítorí àwọn ìlú ti ń bẹ lágbègbè ọ̀hún èyí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ìlú ti ṣubú lójú ọ̀nà náà. Ilé-iṣẹ́ ti ń ṣe àwọn ẹ̀rọ ti orílẹ̀-èdè Germany ni wọ́n ti ń retí pé yóò dókòwò sí àwọn ilé-iṣẹ́ irin ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àmójútó ìmọ̀ gbogbo ìṣe àti àwọn ìlànà àtiwá àwọn àlùmọ́nì rẹ̀ pẹ̀lú ṣíṣe àwọn ẹ̀rọ ọlọ́kan òjọ̀kan táwọn ilé-iṣẹ́ ó máa lò. Èyí wáyé lẹ́yìn ìpàdé láàrin àwọn aṣojú kan láti orílẹ̀-èdè Germany àti mínísítà fọ́rọ̀ ìdàgbàsókè irin ìyẹn Shuaibu Awodo nílùú Àbújá. Adúṣàlàpé Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùmọ́nì ilẹ̀ tó sì jẹ́ pé ó ní ọjà ètò yáyè tí ó ṣàtẹ̀lẹ́yìn ìfagagbága àti ìmọ̀ gbogbo níṣe ní àgbáyé. Ó fẹnuba ìpèsè irin àwọn àlùmọ́nì ilẹ̀ àti àwọn iṣẹ́ ọ̀rọ̀ ìpèsè àwọn nǹkan èlò náà gẹ́gẹ́ bí tó ṣe pàtàkì fún ìbáṣepọ̀. Mínísítà náà sọ pé ìbáṣepọ̀ pẹ̀lú ilé-iṣẹ́ tí ń ṣe àwọn ẹ̀rọ ilé-iṣẹ́ nínú orílẹ̀-èdè Germany náà ni yóò ṣèrànwọ́ láti mú ìgbéga bá àwọn ilé-iṣẹ́ tí ń bẹ lábẹ́lé àti láti ṣàdínkù àwọn ọjà èyí tí à ń kó wá látòkè òkun. Àwọn aṣojú orílẹ̀-èdè Germany náà ṣàlàyé pé Nàìjíríà ni wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò tẹ́lẹ̀ tó sì jẹ́ pé wọ́n gùn lérí eléyìí láti bá lè mú kí ìdókòwò náà kí ó lè ṣeé ṣe. Ìgbìmọ̀ olùwádìí kan ni ó ti bẹ̀rẹ̀ ìwádìí sọ̀rọ̀ ikú àwọn awakùsà tí ó tọ́ bí 37 tó kú sí àtìmọ́lé àjọ Civil Defence ní Milomina nípínlẹ̀ Niger. Àwọn awakùsà tí wọ́n kú náà àwọn agbárakùsà ọ̀hún ni wọ́n kú lẹ́yìn tí àwọn àjọ Civil Defence náà mú wọn ní agbègbè Wùṣíṣì àti Lòkótò nílùú Mina ní 15 and 16 oṣù kẹsàn-án ọdún. Ìgbìmọ̀ náà ni mínísítà fọ́rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó gbé kalẹ̀ tó sì ṣe ìpàdé àkọ́kọ́ rẹ̀ lánàá tá sì fọwọ́ sí ìlànà bí iṣẹ́ wọn náà yóò ṣe rí. Ìgbìmọ̀ náà ṣàlàyé pé àwọn yóò bẹ agbègbè ibi tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wò wọ́n sì fi ọ̀rọ̀ wá àwọn tó talà nínú àwọn èèyàn náà lẹ́nu wò bẹ́ẹ̀ sì ni àtàwọn tí ó ní ọwọ́ sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì gba àwọn ẹ̀rí èyí tó tọ́ lori iku awon eyan ohun nbayi o dari agba ajo civil defense ahmed awudi ni o ti fi da awon ebi olugbe na loju pe ni yowu to ba jebi ni o foju wi na ijoba to si challenge re pe awon osise eyi ti o lo si sele na ni o ti be lati male lati seranwo lori iwadi ohun igbemo na so pe iko awon onisegun ebo re lo ti bere ise lati ma nkan to fa iku awon awakusa na to si fi da awon eyan loju pe iwadi na ni wo se lona toto ajo olopa ipinle eko ilo titi ile ise kan e tin se ayederu oti ni yafin ni lu badagri awon olopa na ina to mo modun bejede ni adorin adota kan ya anaibo emeka hilari ti leyin ti won gbo iroyin latodo awon eyan ilu lori isele pe won po ti to je ayederu na nibe awon olopa so pe won ri awon ayederu oti nile pelu ofo igo ati awon awe tan le mara igo na pelu opolopo awon kan ti won fi pese oti ayederu ohun ti won si fi tun gbe sinu igo ajo na wa salaye pe ile ise awon ni won titi to si je pe eni ti won mu nbe lo tin be ni ago olopa awon kan ti won gba nibi ile ise ohun ni be lago olopa lati tesiwaju iwadi sori isele na alakoso ajo olopa nipinle eko ti ja ni fatai loye ogbo awon olopa na to si ro awon olugbe ilu lati tesiwaju ati ma pese iroyin ati oro nipa awon ru nkan be nipa iwa odana fawon olopa are Bola Tinubu inu ti fi oro idokowo kan eyi ti o le ni bi bilionu meje dola lole fun dagba soke oro agbegbe oro aje itito nipinle Ogun ati idiko omi gateway are on soro nilu Paris lolede France ni asiko ti won fowo si ade igboraye laarin ijoba ipinle Ogun ati ile ise kan ti mojuto oro awon idiko omi Tinubu salaye pe ise ohun ni won reti pe yo fa bi bilionu meje dola wa si orilede yi to je ti idokowo to si je pe yo pese bi ise etoto bi egberun lona adota fawon eyan ti won ba pari ise na idiko omi gateway ohun eyi ti be ni agbegbe tito ipinle Ogun ni yo ni ibuso merin nibi ti awon oko yo ma ti duro lati ba le din awon afakere sukere oko ni diko ti koko Tinubu lo fi da awon olukoko na loju pe awon lana to yaye ni ijoba ti gbe kale to si te pe ise ohun yo mu igbega ba awon nkan ti won kuro oke okun ti ki sepo ti o si pese afani ise ati mu ki oro aje orilede Nigeria ki o le gboro si ile igbimọ asofin ipinle Ogun lo ti fọwọ si abadofin kan eyi ti o n sagbega ọrọ aabo fawọn abiyamọ ati lati sadinku iku awọn abiyamọ nipinlẹ naa abadofin ọhun eyi ti wọn gbe kalẹ to jẹ ti ọdun 2026 ni wọn fọwọ si lasiko ijoko wọn eyi to waye ni ọjọ alamisi ti alaga ile igbimọ asofin ọhun olùdáìsí elémide ti o si dari awọn asofin naa na ṣe agbeyẹwo abadofin naa lẹsẹẹsẹ ko to di pe wọn fọ si fun kika lẹẹkẹta ati ti dìbò lé lórí alaga ile igbimọ asofin ọhun lo ti pàṣẹ pe ki wọn ṣe ẹda abadofin naa kan si gbe lọ fun gomina dapọ abiodun fun afọwọsi awọn abadofin mẹrin mi ina to fọwọ si fun kika nigba akọkọ lara eleyii ni didọgba ṣiṣe deede laarin okunrin ati obinrin ni ọrọ oselu ati ni ipo ti wọn yan ni si pẹlu ẹtọ awọn eyan ni bayii ilegbimọ asofin naa lo ti gbero lati yi ọrọ yiyọ igbakeji alaga ilegbimọ asofin naa tẹlẹ dari kadiri si ọrọ kíkọ wífipò sílẹ lẹyìn ẹjọ kòtẹmilọrùn tó pèsè bẹẹ ìlàrámọkẹlá tí ròyìn láti lè ṣe rédíò àdàbà 88.9 fm àkúrẹ nínú ròyìn lẹ́ẹ̀tì gbọ́ ìròyìn ilẹ̀ òkèrè ti agbo amúlùdùn àti ti aré ìdárayá.
5: Welcome to Great Springs International School, Emory Ile Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
6: Jona, ṣe wipe mo le ni ipin ṣe ninu ile ise Dangote Petroleum Refinery.
7: Bẹẹni, ti re ni IPO na ti ṣi.
6: Ṣugbọn melo ni mo le ra? Nitori gbogbo oro IPO yi dabi eni pe
7: ipin kan je ₦525. O si le bere pelu pin mewa, iyen je ₦5250. Pele.
6: Se loto, bawo ni mo ṣe le ṣe iforukọsilẹ?
7: O le ṣe iforukọsilẹ nipasẹ awọn aṣoju gbigbọ owo ti SEC fọwọ si pẹlu awọn banki to kopa, awọn ile ise fintech, awọn stock brokers ati awọn ọna mi ti afọwọ si. Tẹ BVN rẹ silẹ lati jẹri si idanimọ rẹ. Yan iye ipin ti o fẹ, san owo na, ati pe wa gba mi daniloju pe wọn ti fi orukọ rẹ silẹ.
8: Ṣe abẹwo si ipo.dangote.com lati mọ bi ati bi ti o ti le ṣe iforukọsilẹ. IPO fun awọn eniyan ti rẹ ni right ni jọwọ.

0: awolu solu dero pese
1: ti ba fe ma gbo awon eto ati ro ile ise redo adabambi o lagbaye kan sojo pe ro aya bi asha www.adabayi.net.fm es le gba application le ise redo adabasi le ni google play store bes ni le daro ko ma lori facebook ani www.facebook.com/adabayi.net.9 lori instagram ati x pade wa ni adabayi.net.9fm te ba se fe fun ra ni royin le ka royin if you want to wa ni email address wa ni newsroom@adabayi.net.9fm iroyin lati le okere Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump àti Ààrẹ orílẹ̀-èdè China Xi Jinping ni wọ́n ti bára wọn sọ̀rọ̀ níbi àríyá kẹyìn tí wọ́n gbé kalẹ̀ nílé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ṣùgbọ́n àwọn ò sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ìlọsíwájú tó bá àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì láàrin wọn. Xi ló tẹnumọ́ pé ó yẹ kí wọ́n rí i pé ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ artificial intelligence ni ó ń bẹ lábẹ́ àkóso ọmọnìyàn àti pé ìwà tí ó ṣe pàtàkì ló yẹ kó wáyé láàrin àwọn ìlú pàtàkì lórí rẹ̀ tí Trump tí ó sì jẹ́ pé ó sọ̀rọ̀ lórí ọjọ́ ọ̀la ìbáṣepọ̀ àlàáfíà àti ìkógojá fórílẹ̀-èdè méjèèjì ṣùgbọ́n ọ̀rọ̀ ìbẹ̀rùbojo láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ni ó ṣe ń tẹ̀síwájú ní pàtàkì lórí ọ̀rọ̀ Taiwan pẹ̀lú Xi èyí tó rọ Ààrẹ Trump ní ìgbà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí ó gbéṣẹ̀ tó yáyì lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè ètò jẹ́ erékùṣù náà èyí tí orílẹ̀-èdè tí àwọn aláṣẹ ìlú Beijing ti sọ pé àwọn náà ni láàrin bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe dá ọ̀rọ̀ pípèsè nǹkan ìjà fún Taiwan dúró. Olótú ìjọba orílẹ̀-èdè Israeli Benjamin Netanyahu ló ti kéde pé Israeli ni yóò borí nínú ogun èyí tí ń jà lọ́wọ́. Ó ṣàlàyé pé wọ́n ń borí gẹ́gẹ́ bí ó ṣe ń bá àwùjọ ìpàdé àpapọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé èyí tí ó ń lọ lọ́wọ́ nílùú New York sọ̀rọ̀ lọ́jọ́ Àlàmísì. Netanyahu bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láàrin bí àwọn aṣojú kan bí wọ́n ṣe bínú jáde kúrò ní inú gbọ̀ngàn ìpàdé náà tí olórí Israeli náà tí ó síbẹ̀ ti bẹnu àtẹ lu àwọn tó kúrò níbẹ̀ ọ̀hún. Ó ṣàlàyé àwọn aṣojú tó bínú jáde náà gẹ́gẹ́ bí ojo kó tó di pé ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí Iran, ẹgbẹ́ Hamas, ogun ní Gaza àti bí àwọn ológun Israel ṣe ń ṣe àti nǹkan tó ṣàlàyé gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ lórí àtakò orílẹ̀-èdè náà. Olótú ìjọba orílẹ̀-èdè Israel ló tún yọ̀ǹbó ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump tó sì bẹnu àtẹ lu ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àtàwọn olórí wọn lórí ìgbésẹ̀ wọn lórí orílẹ̀-èdè Israel àti ìjà tí ń lọ lọ́wọ́ ní àárín gbogbo ìlà-oòrùn àgbáyé. Ìròyìn ní agbo amúlùúdùn òṣèré oníṣe ni mo sún Fílàní ló ti ṣàlàyé ìdí èyí tí ó fi fi ọ̀rọ̀ eré ṣíṣe sílẹ̀ tó sì ṣàlàyé pé èrò náà ni òun mọ̀ọ́mọ́ gbà tó sì sọ pé òun fẹ́ mójútó ọ̀rọ̀ ẹbí òun kò sì tọ́jú àwọn ọmọ òun. Òṣèré náà sọ pé àwọn ọmọ wọn ni wọ́n ti dàgbà báyìí tí wọ́n sì ti lè dá ṣe nǹkan fúnra wọn tó sì ti yóò sì fún un láǹfààní láti padà sí ààrẹ oníṣe ọ̀hún. Fílàní ló tún sọ̀rọ̀ nípa ìgbéyàwó rẹ̀ tó sì ṣàlàyé pé òun yìí ṣe ìyàwó kejì àti pé ó ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé ọkọ òun ti ní ìyàwó kan tẹ́lẹ̀ rí ó lóun ò bá ìyàwó kankan nílé ó sì sọ pé ilé òun nígbà tí òun ṣe ìyàwó ó sì ní òun ti ṣetán láti padà láti máa ṣe eré oníṣe báyìí. A máa ka àkókò yìí tó jẹ́ olùdásílẹ̀ Redbox ló ti ṣàlàyé bí òun ṣe ní àwọn àrírí ọdún 23 fún àwọn aré ìdárayá oníṣe ti Nollywood èyí tí Sugar Rush ọmọ ghetto Lisa Bia àti Palava ń bẹ nínú wọn tó sì jẹ́ pé òun ṣiṣẹ́ lórí àwọn eré náà tó fi gbajúmọ̀ nínú wọn sì bá àwọn ilé iṣẹ́ bíi Netflix, Meta àti Access Bank ṣiṣẹ́. Àkókò ṣàlàyé pé àbójútó ń báyìí ni láti gbé ìrírí tó yáyì kalẹ̀ fún àwọn olùwòran tó sì ní òun jẹ́ ara ikọ̀ yìí tí wọ́n ṣe eré kan báyìí ní gbàgede Tafábàlẹ̀wà Lẹ́kọ̀ọ́ tó sì ń retí pé èyí yóò fa bíi 150,000 èèyàn máa wá. Ẹni tó kópa nínú ìdíje Big Brother Naija tẹ́lẹ̀ nìyẹn Toshi Okechukwu ni ó ti gba àwọn

ọ̀dọ́bìnrin níyànjú tako títètè lọ́kọ̀ tó sì rọ̀ wọ́n láti kọ́kọ́ múra sí ẹ̀kọ́ wọn iṣẹ́ ọwọ́ wọn àti àwọn nǹkan míì nínú ọ̀rọ̀ tó gbé jáde lórí Instagram tó ṣe ṣàlàyé pé títètè fẹ́yàwó àti títètè bímọ ilé ó mú kí àwọn obìnrin kankan fi àlá tí wọ́n ní àti ìrètí wọn sílẹ̀ ó tẹnu mọ́ pé ìgbéyàwó ilé jẹ́ nǹkan tó dáa ṣùgbọ́n àsìkò láti ṣe ilé yẹ kí èèyàn rò dáadáa aré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcon lórílẹ̀‐èdè nàìjíríà yóò padà bẹ̀rẹ̀ ìpàgọ́ rẹ̀ lọ́jọ́ ìsinmi ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún nílùú ìkẹ́ni fún ìdíje àtikógunjá fún aré ìdárayá olympic ní èyí tí wọ́n bá orílẹ̀‐èdè comoros gbà á ìdíje lẹ́sẹ̀ méjì náà láti kógunjá ọ̀hún ni ó wáyé ní pápá ìṣeré remo stars nìkẹ́ni ìgbésẹ̀ àkọ́kọ́ rẹ̀ ni ó wáyé lọ́jọ́ kẹsàn-án oṣù ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún tó jẹ́ pé ìgbésẹ̀ kejì yóò sì wáyé lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún nàìjíríà ni ó kógunjá fún abala kejì ìdíje náà torí pé ó jẹ́ ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù ètò yáàjì jù ní áfíríkà tí a bá rántí àjọ alárè bọ́ọ̀lù àfẹsẹ̀gbá orílẹ̀-èdè nàìjíríà ẹnu yan agbábọ́ọ̀lù super eagles tẹ́lẹ̀ ní olórí agbábọ́ọ̀lù super eagles tẹ́lẹ̀ ní augustine egoavain láti jẹ́ ẹni tí ó jẹ́ olùkọ́ni fẹ́ gba agbábọ́ọ̀lù falcon ọ̀hún ní ìrọ̀lẹ́ òní ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles ti orílẹ̀-èdè nàìjíríà ìnana orílẹ̀-èdè madagascar ní àmì ayò 2-0 pápá ìṣeré ìlú yó iná sì ti gba ìdíje náà agbábọ́ọ̀lù fún real madrid tẹ́lẹ̀ ìyẹn guti ni ló ti dárúkọ harry kane ti orílẹ̀-èdè gẹ̀ẹ́sì kylian mbappe ti orílẹ̀-èdè faransé àti rodri ti orílẹ̀-èdè spain gẹ́gẹ́ bí àwọn mẹ́ta tí ò nífẹ̀ẹ́ sí jù wípé ó lè gba ìdíje ballon d'or ti ọdún yìí guti ló tún ṣàlàyé pé òun fẹ́ kí mbappe kí ó borí nínú ìdíje ballon d'or náà nítorí pé ó ń gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid guti ṣàlàyé pé òun fẹ́ kí mbappe ó borí nítorí pé ó ń gbá bọ́ọ̀lù fẹ́ gba agbábọ́ọ̀lù real madrid ní ọdún 2000 ìdíje ọ̀hún ni ó kéde ní oṣù tó ń bọ̀ èyí tí ó wáyé ní ìlú london ọgbọ̀n agbábọ́ọ̀lù èyí tí kane mbappe rodri àti àwọn míì ń bẹ nínú wọn ni wọn yóò kópa nínú àtìgbàdé ìdíje náà àkójọpọ̀ ìròyìn ti àṣálẹ̀ òní yóò máa níjọba ìlọ patience olùṣègùn lólótù adéyẹmí làwọn sì ní níròyìn ọlọ́wọ̀ mọ̀ yín kásùn rè. Thank you.

0: ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, ìwọ tún gbọ́ mi lọ́wọ́. O ya no ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá. Túnà ka àkọsílẹ̀. Tó o bá ti ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o tún mọ̀ sí wípé ibi tó bá pín ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: O ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: percent ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látòdo Airtel.
3: Your Nescafe is not just a drink, it's your

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ kò yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pín ọlú máa ń yà sí kí ló wá dé tí tilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dáyàtọ̀.
6: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
4: ní gbogbo ìgbà tó bára dáta
6: tẹnu lásán kọ́
4: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
6: Smart Cash látòdo Airtel.
0: Your Nescafe is not just a drink, it's your

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
5: Vito!
6: Which one you don't win again?
5: Baba! Na Betway rewards o! Bonus points, loyalty offers, VIP perks. I dey collect points, dey convert them to cash. Hey! Ole me!
6: Ah! Ole you! I beg show me!
5: Enjoy Betway rewards. Play, earn points, and win big!
0: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
7: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pín ọ ló máa ń yà sí kí ló wá dé tí tilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
8: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
9: ní gbogbo ìgbà tó bára dátà
8: tẹnu lásánkọ
9: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
8: Smart Cash látòdo Airtel.
10: You, yes, you will hear me like this. Make you bring one finger down if you don't leave something where you won't buy before but come they wait they hope say

àdàbáyọ lókèrè ó dàbí òṣùwọ̀n ẹgbàá gbèjé ìràwọ̀ lè parapọ̀ mọ́lẹ̀ tó sì pa adé orí ọ̀kẹ́ òjò tẹyẹkẹyẹ àdàbáyí gbéra ó gbapò kíní láàrin àwọn akẹgbẹ́ ó fẹ́ ó nílẹ̀ amú tutù àwọn alalára gbàyídá àdàbà 88.9 FM.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy them. Make you bring another finger down. If you don't come out one shop, come waka go another place. Until say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
6: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No de cha cha cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
7: Jona, she wipe mo ni ipin se ninu ile ise Dangote Petroleum Refinery.
8: Beni, ti reni. IPO na ti si.
7: Sugbon mi lo ni mo ni ra. Nitori gbogbo oro IPO yi dabi eni pe
8: ipin kan je 525 naira. O si le bere pelu pin mewa, iyen je 5250 naira. Pele.
7: Se lo to, bawo ni mo se le se
8: O le ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó ti SEC fọwọ́ sí pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn ilé-iṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
9: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti bí tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá ilé-iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
10: No!

0: abakala wa je fi wo ni osu mefa wo kan wo na ni wo si ma loju tai
1: Allah
0: nitori pe en to loyun ga ongo fi tolorun se boya ki kiun ta so pe nitori pe en to loyun ga ko do lohun ma ki gbadua ko lagbara omo osu mefa won de gbe ku iko ni lo le suba ko lo foloku me
2: Allah
0: Allah lo to ni ama pe nbe suba tan so fun ni pe agbara kan nbe to daju agbara kan ma nbe ti ba ta yan male I kan nbe ti gbe yan ga
1: Allah
0: olewa mo man ti mo wi o si ye mi over 30 years in this office spiritual office mo man ti mo wi o si ye mi mo ma pe won a ma bo ku lowo ti o ma
1: Allah
0: ni pa sa gboro kunkun
2: Allah kwam
0: suma ko sin awon to se yi won le da pada won le baje ni sugbon alagbara kan be ore wa ko ni bi abo lowo nipasẹ agbara rẹ ọrọ lasọ sinu aye rẹ ada nkan oṣu mọ esu lo fi yin osa lo fi ọsẹ sampo ibanujẹ ti nkan oṣu wo si dọdọ agbara niyẹn agbara ti pa ti ji agbara niyẹn ọrẹ wa o yẹ ayẹkẹyẹkẹ pe wọn le náwó fún yàn lójú oorun níbi ọjà ọrẹ wa tẹntin control million tí o si dẹnti yàwó tó jẹ ṣùgbọn agbara kan bẹ ti sọ òkùnkùn di malẹ agbára kan bẹ ti bá agbára kábàrà wí agbára kan bẹ ti sọ ẹni ayé ti sọ di korofo di ẹni táyé tó ń pè sí agbára kan bẹ ti sọkùn dàyè agbára kan bẹ ti sàgàn dọlọmọ agbára kan bẹ ti sẹńtẹ́ ló ti tọ́ fún dání àti wá wárí fún agbára kan bẹ ti àfi bí jẹ̀ǹtẹ́ ló tọ́ fún agbára tó gbé yusufu níta nígbà táwọn ọba kan rẹ ju okoto síbẹsíbẹ atlantic tẹta ń gbé ju okoto wọn padà tẹríba wájú ẹwọn tó kọ
2: ọbẹ. aláwọ akumaru.
0: ìsìlẹ̀ ń tẹ́bìlà nínú ayé rẹ.
1: aláwọ.
0: ọlọ́run ò lè máa jọba kí sátani ò tún máa jọba. nígbà tí ìmọ̀lẹ̀ bá ti ta òkùnkùn padà ní. ipa tó o kọ́ ọ̀rọ̀ lónìí ibi èṣù bá ṣẹ́dẹ̀ nínú ayé rẹ aṣíwọ́wọ́ ṣẹ́. owó kọ́wọ́ tá a ná fún ọ lójú oorun tó fi rówó kà lójú ayé má iṣẹ́ ibi tí àròkọ ìbànújẹ́ ń ṣe nínú ayé rẹ lónìí. ó dáwọ́ dúró. ó dáwọ́ dúró. ó dáwọ́ dúró. ó dáwọ́ dúró. ó dáwọ́ dúró. ó dáwọ́ dúró. náà kọ́wọ́ jọ. lówó kọ́jọ. lówó kọ́jọ. olú àìlákọ́jọ. olú àbànú. olú àṣetúkà. olú àṣe èrè. olú àṣe èkó. olú àṣe dàgbà. olú àṣe èjẹ. àṣẹbà. ẹn tó náwó bànújẹ́ fún ọ lójú oorun bóyá kó o máa kawó lójú àlá kó o wá bá owó jọ̀hún sílè márùn-ún jọ̀hún tí wọn ò ná má kó o bá ní owó apàrọ̀ kò fún ọ ni pé gbowó ìbá tún wúlò láyé má ló fi lè wúlò. gbogbo ẹni tó dẹ́yìn wò nú ayé rẹ ó yá ibi tó kù tó fi lò gbà ká gbèsè lórí. ẹkún tó kù tí wọ́n máa yàn ó sùn kó wọn àtàbí ẹ̀ lọ́ ha máa wá. báwo kó o rẹ padà. báwo kó o rẹ padà. báwo kó o rẹ padà. máa rọwọ́ kọjọ. máa rọwọ́ kọjọ. máa rọwọ́ kọjọ. iṣẹ́ rẹ òjò kó lérè. iṣẹ́ rẹ ọ̀sẹ̀ kó lérè. iṣẹ́ rẹ oṣù kó lérè. iṣẹ́ tó o bá ṣe láàrin ọdún orere tó o fi ṣe kẹ́yẹ kí ọkọ oríire. gbogbo wa gbàjọ ọrọ gbèsè. ariṣe mala afogun ọdun ṣiṣẹ ma le gbọ bukato
2: pẹ gẹgẹ
0: nipa to gbọn mi ni akoko to gbọ yi iṣẹ ibi ti aroko bi n ṣe nu aye rẹ o dọwọ duro o dọwọ duro o dọwọ duro ohunkohun to taye fi de wọn mọlẹ ta fi ṣe dile sinu agbo ara àìsàn ni lára wọn lára ọmọ lára ọkọ lára ẹbí ìtòrí káìsàn máa pẹrẹ ọlọ́run ìwòsàn ìwọ ni ó wọlé sàlọ́ ìkun lábẹ́rẹ́ ọwọ́ agbára ní ti ìwòsàn inú ayé àwọn tí ń gbọ́ mi ọyá bá ìtúsílẹ̀ inú de ìdílé bá ìtúsílẹ̀ inú de àìsàn bá ìtúsílẹ̀ inú de ìnira bá ìtúsílẹ̀ inú de ebi ó ṣe
2: bẹ́ẹ̀.
0: ìwọ tá a fọ ọmọ ṣe dìlé fún.
2: yàrá
0: ni orúkọ ọlọ́run aláàyè.
2: àṣìṣe bá
0: ìdè tá a dọ́mọ nkómọ́ bá rojú láàyè. kọ́ lọ́wọ́ máa dààmú wàhálà ní orúkọ lọ́wọ́ àlàyé ibikíbi tí ọmọ wà tó rí ma ìdá rẹ̀ jẹ́ ojú rẹ̀ ńlá oyé yé sóòrí mọ́ni kó wá bọ́ nlé kó wá bọ́ nlé kó wá bọ́ nlé òfà rẹ̀ kó fà kó wálé padà kó wálé padà ṣé mu bóka ni ẹ̀mí vagabond tó wọnú ayé ẹ̀mí ègún tá a gé fún ọmọ ádámà èyí tó pa àbúrò rẹ̀ abila àtàbílà ègún burúkú ègún àrìnká ìsáǹsá máa ti bìkan bọ́ọ̀bì kan afilẹ̀ bú fún nítorí pé ó ta ẹ̀jẹ̀ ẹnì kejì rẹ̀ sílẹ̀ ilẹ̀ wa ń sunkún wá sọ́dọ̀ wọn lọ́hùn ha akọ́kọ́ gégùn pé kò ní gbórí ilẹ̀ ṣe rere ibì kò sì ní gbà ìsáǹsá ni ó jẹ́ gbogbo ọmọ tá a fi ṣe ìdílé rẹ tí ò gbọ́ tiẹ̀ lónìí ní orúkọ ọlọ́run alààyè tó bá pẹ́ nú ẹ̀kẹ́ yẹn ló ti jáde ńbẹ̀ ló ti gbà bóyá ẹ̀mí ìdílé ẹ̀ka yẹn ló ti lọ yẹ kó tẹ́lẹ̀. àdìlé ọmọ nǹkan bá lógo àdìlé ìwọ náà kí wọn náà lè bá ọmọ dààmú ká àti wá àtọmọ ìtúsú ẹyin dájú báyìí orí báyìí ó ṣe bẹ́ẹ̀ alu abọ́ ọlọ́run yọ lórí gbogbo omi tó yẹ kó o ti jẹ mágàdí tí wọ́n sọ ọ́ dẹni àìrí má ẹni àfẹ́ rí wọ́n sọ ọ́ di ọ̀nà tí ò da táyé kọ̀ ọ́lẹ̀ wọ́n pọ̀ ọ́ tì bí aṣọ tó ti bó mo bèrè wákàtí ohunkóhun tí wọ́n fi ṣe ìkórìíra nú ayé rẹ omi tí mo ní kó o máa bù sílẹ̀ máwùlẹ̀ jẹ́ ń sọ pé omi kò búlẹ̀ búlẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ pé omi tó dàdú àní ń búlẹ̀ ni tó dàbí màtí ẹ̀rù tí mi lóye afẹ́fẹ́ nípasẹ̀ omi fọ́ọ̀mù tàbí tó fi wẹ̀ ó yá àmì ìkórìíra táyé òfìfẹ́ rí ọ sójú tó lóore rẹ òfìfẹ́ bẹ́ẹ̀ ọmọ àtẹni oṣore fún tó ń fi bí í lọ kó ìkórìíra kó pa ẹnu ayé ìkórìíra kó pa ẹnu ayé jẹni ayé ń fẹ kádà ìfẹ́ bù kádà ìfẹ́ bù kó o máa ṣe má ṣìṣe má má sọ̀rọ̀ sọ má má fẹsẹ̀ pé má lá áwúlà.
1: wálá kò wọ́pọ̀ ilẹ̀ àdúrà ẹni ṣùgbọ́n àti
0: wálá áwúlà.
1: wálá kò wọ́pọ̀ ilẹ̀ àdúrà ẹni ṣùgbọ́n àti
0: oyè yí ọba yìí.
1: Amina.
0: O si se ma.
1: Amina.
0: Oye yi ọba.
1: Amina.
0: O si wa wu ma.
1: Amina.
0: Oye yi ọba.
1: Amina.
0: Wobi wobi wobi asise atẹyinwa alọba ti sagadogo ti sọ yẹyẹ
1: da yẹ.
0: Asise ọjọ pipẹ to fẹ ba irin ajo adọta ọdun jẹ ọlọrun ti o sin ti o le ṣe. Nínú sà sàṣìṣe nípasẹ̀ ìgbọràn ajẹ́ kí ẹjọ́ gbé mi nígbà tó bẹ́ lọ́wọ́ pẹ̀lú gbólóhùn ńlá ìlà ìlà àǹtà. Ẹ̀yin afẹ́ ẹ̀ lẹ́bọ̀ yúnúsọ ò gbẹbọ nú ẹja o kò síbi ó ti fẹ́ jáwé wa gbo ó ké pọ̀ lọ́run ló dá lóhùn ẹ̀yin àfa àtẹ ní à ń baṣẹ́ yín jẹ́ à ń bàbá yín ìdí ń tẹ́ bá wọn nu oògùn ni wọ́n máa ṣe ẹbọ ni wọ́n máa ṣe ṣé búrẹ́mù ò bá bàbá rẹ̀ ń di òòṣà ẹgẹ́ra o kò bá bàbá rẹ̀ ń di òòṣà tọ́lọ́n tó fọ́nà mọ̀ pé òòṣà kìí sọ̀nà àfa àtẹ ní bọ́ọ̀bà sẹ́fà kò ní ìwọ lọ rọ àṣẹfà kí o gbọ irun tí o ti kí o bàjẹ́ kí o gbọ mẹ́ta tó lọ o bàjẹ́ kí o gbọ àwẹ̀ tí o ti lọ tí o ti gbọ o bàjẹ́ kí lóun ara ika fi lọ sẹ́fà kí lóun fẹ́ fi ifásísẹ́sì àìsẹ́fà aláwùlà àṣẹ èsùbò àná làwọn.

0: الكفر أولئك هبطت أعمالهم والنار هم خالدون.
1: نمبر
2: يس
1: kò tó sí àwọn tí ó jà nǹkan pọ̀ mọ́ ọlọ́run pé.
2: gbogbo ẹni tí ń bẹ̀bọ̀ lọ oríjà gbogbo ẹni tí ń bọ̀ kì í ti ń bọ̀fẹ̀ gbogbo ẹni tí ń dáwọ́ òdílé gbogbo ẹni tó ní ọ̀ka dúdú ọwọ́ kò tó pé kí ni.
1: kí wọ́n máa lọ àwọn mọ́sálásí ọlọ́run nígbà tí wọ́n jẹ́ ẹlẹ́rìí lórí ara wọn sí àìgbàgbọ́.
2: kí wọ́n tán bí.
1: àwọn ilé yìí ni iṣẹ́ wọn ti bàjẹ́ àti pé inú iná ni wọ́n máa gbé títí.
2: Orí bú orúkú pa.

0: sọ fún apalabara kan bẹ tó láyé tó lọrun ọ fa sọ apalabara kan tún mẹmí kan abáwọn onítún mẹmí kan
1: kò sí
0: ẹni bá lọlọrun ò sí òun gangan ni ò sí ìfẹ tó lọrun ń bẹ ìlú gbogbo fi ń bẹ.

0: agbára tó borí agbára òkùnkùn. Ọlọ́run pẹ̀ Musa lọ lágbára bá ń padà síbẹ̀ nítorí pé bẹ́ẹ̀ sọ́dọ̀ Firaun kò wá yí ọpẹ́ ìtàwé yìí ẹni ó ní gbogbo nǹkan lókè wà lọ́rùn wa ń ṣẹ́.
1: Ọlọ́run
0: padà sọ́dọ̀ Ọlọ́run tó láyé tó lọ́run ká gbà fọ́ Ọlọ́run mú oríṣẹ́ wà
2: lọ́rùn.

0: tan ba pe eyan lejo olori buruko aye won ni en tan pe lejo ibi agbara okunkun pe sinu
1: Allah
0: ibi arekereke pe sinu ore wa o di ejo ase pe gbogbo nti nje ise bi pata gbogbo nti nta buru lato wa awon eyan okunkun inu ntobo okunkun ore wa esu gaga esu gaga ejo ni
1: Allah
0: Ejo bala la rejo isoro nla lori bo ba se to logun se to ko ri pa logun ni sagun to wa po wa fe pa o wa tatatoko o bonu omi o wa won e lo ogun ti pa re o le kale we nti o be lohun tolohun ni ko
1: ala
2: kiwaro
0: o pa iwa jejo leyin to jejo
1: yes olohun so pe
0: mo dani
1: ma se beru
0: yes
1: awa yo da pada si bi o ti wa tele
0: yes
1: fi owo re si abi are yo si jade ni fufun lai si ipalara iyen ni arun ete o si je ami miran ki awa le fi han ninu awon ami wa ti o tobi
0: so
1: mo se lo si lana
0: lo do si lana
1: dajudaju
0: o ti sagbe
1: o ti bi agbere
0: yes
1: o mu sa wipe olohun mi si aya mi pa ya fun mi
0: a ma do n gba njo mi mo n so fun pa agbara aro musalagbara aniko lodo firana ko lo jise fun firana eleka olohun pe nikan togi saju firana oun ni togi akoko laye sibesibe mo sa dojuko ta wa ni o ti ni sorodo fun de fun odun yi o ni pari ati ka se ori orun
2: ko na ko pa
0: sori ago 08033762049
3: àdúrà nígbà agbára kọ́ ẹ̀dájú bá ń gẹ́lé ayé láì mú àdúrà mọ́ ọmọ kò yẹ ká tó o abájọ́ ìṣẹ̀yìk bí ọlẹ́nu ọ̀la àdúrà kàkọ́ mi kí àwọn ètò àdúrà kẹta lẹ̀ ọjọ́ mọ́ndé ìnira àdúrà ọmọ ọdọ̀ hùhù lórí ni àdúrà wọn tó wà lẹ́yìn ilé ìwé onímọ̀lágẹ́ ní sábọ́ ìlú ondo aago mẹ́rin sí mẹ́fà àrọ̀lẹ́ ni lọ́jọ́ mọ́ndé yìí bá kan náà àdúrà ó tún gbẹ́rẹ́ sọ ọ́ ní ọlọ́àdúrà pẹ̀lẹ́ntì tó wà ní bàǹkẹ́mà rẹ̀ fẹ́ ilé olùjì nípínlẹ̀ ondo ní gbogbo ọjọ́ tuesday àjọ ọmọ gbìnàyà ní ọlọ́àdúrà pẹ̀lẹ́ntì tó wà ní dájọlọ ojú orin ìjọba àbílẹ̀ òdìgbò ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo aago méje sí mẹ́jọ àbọ̀ òwúrọ̀ yọmọ wáyé ní ọjọ́ tuesday yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí ní ọlọ́àdúrà prayer city tó wà níbi mango ìlú ọ̀rẹ́ aago márùn-ún ìrọ̀lẹ́ sago méje àṣálẹ̀ lòun fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00 33 76 20 49 tàbí 00 23 42 0285 ṣé òbí yá nínú ọlọ́àdúrà lónìí gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.
4: Oh, number

0: ọdún ẹ̀sí
1: ẹ̀làjọ́ṣẹ́
0: ọdún ilé ìfúta
1: festival 2026
0: òdì ti yí ọdẹ wẹrẹ
1: ẹ̀làyọ̀ ara
0: ilé mi kẹ́hìndé
1: owó labí
0: ṣe mọ̀ sí kò ikí
1: kábí èsì ọba dọ́gba ládẹ́dọ̀ òyìnbó ògúnládé
0: aládẹ́lù sí
1: ẹ̀fà
0: ọ̀dúndún kejì
1: ìdẹ́jì
0: àpáyàmọ́ kùnà
1: ọ̀fà kúrẹ́ kìdọ̀
0: ọmọ òkú ọdún ilé ìfúta
1: ó ti ṣe lọ́dún
0: wà á di ṣe lẹ́ẹ̀mẹ́rin
1: bí kẹ́mi akí ọlálẹ́dẹ́ àkúrẹ́ pátákó gídíro
0: ẹ̀rọ ni a máa dún ṣe
1: ẹ̀rọ jùgbónà
0: iṣẹ́
1: àjàpadà ọkọ̀ èyẹ ṣọ̀rọ̀
0: kẹta ara lọ mú fi wú
1: lórí àpèrè
0: bàbá rẹ
1: ẹjẹ
0: ọlọmọkùnrin kẹ́hìndé
1: ogúnlábí
0: ìlú ìlú bátímọ̀
1: ìmẹ́rìnlá lamẹ́ríkà
0: lébọ̀ kẹ́mi akéde
1: kí kábíyèsí
0: ọba ládẹ́tọ̀ òyìnbó
1: wọn ti ṣọdún èyí
0: ẹ̀mẹ́ alájàdù palẹ̀ ẹ̀ mọ́.
2: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide me.
4: Ìlú òkè gbọ́mọ àmìtìtì sọkútù wọ̀wọ̀ lọ́la òde yìí. Níbi ayẹyẹ ńlá tá ti mọ kí ọmọ wa ọ̀kan kókó kí odidi ọmọ tòkè gbó. Mátíwò Yérì Mádé. Màtó gbogbo wa tó lórí tẹlẹ́mù nílé lóko lẹ́sẹ̀ kúkú. Ẹ jẹ́ parapọ̀ láti kí ọmọ wa káàbọ̀.
5: Káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ ò káàbọ̀ ṣé dáadáa lóde màtó màtó.
4: Ó ti yá mú bàtà kó gbẹ́wù ẹ̀wọ̀ lọ́la Sátidé ọjọ́ 16 oṣù tá a wà yìí. Níbi tí gbogbo ìlú òkè gbó ti mọ omi tìtì láti kí ọmọ wa káàbọ̀. Odidi ọmọ tó nímọ̀ tó lóye tí mùsùlùmí rẹ̀ dá múṣímúṣí. Màátíwò Oyè Rìmádé màtó yóò fi lù fùfọ́ wọ̀ ìlú òkè gbó. Tí gbogbo wa nílùú òkè gbóná ó fi jó pàdé rẹ̀. Wípé ó káàbọ̀ sílùú òkè gbó lẹ́kùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Ondo yóò ṣe ká ẹ̀pẹ́ sí kábíyèsí. Àwọn olóyè àtàwọn èèyàn jankan-jankan èèkàn nínú olóṣèlú wípé ẹ kú lé o. Láwa ló sì mọ kí káàbọ̀ gẹ́gẹ́ bí olùdíje tí ó lọ sojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Lábẹ́ àsíá ẹgbẹ́ PDP bá a ti ń fúnre rẹ̀ ó yẹ ẹ jẹ́ tún parapọ̀ ká ṣùgbà ẹ̀. Kò sí àní-àní màtó gangan lọ̀nà ẹ jẹ́ parapọ̀ ká tọ̀ dáadáa. Kí mùdùmùdù Ondo South Senatorial District lè tó àwa náà lọ́wọ́. Ọ̀la ọjọ́ Sátidé ọjọ́ 16 oṣù yìí ni a jù wá ṣe o.
6: Màtódé
4: ìrọ̀rùn wọ̀lú.
6: Màtódé
4: ìyọnu Ọlọ́run.
7: The great halls of Oyemekun Grammar School Akure to every proud member of the 1970 to 1974 set. Wherever you are, we say welcome home. You are cordially invited to our annual general meeting. It's not just a meeting, it's a reunion, it's a homecoming. On Saturday, September 26, 2026, 11 a.m. at the Alumni Building, Oyemekun Grammar School Akure, let's come together to take a stock, to plan for the future of our school, and to strengthen the bond that has kept us together for over 50 years. Let's make OGS SA74 proud again. Ojo Saturday, Ojo Kering Dilogmo, Oshuta Wai, Agumoko Laro, Ni Alumni Building, Ilekowa, Oyemekun Grammar School, Akure. Announcer, Dr. Eson Ajayi, Chairman Planning Committee. Up School.
8: Irekali for Christ! Irekali for Christ! Irekali for Christ! Tiado 2026, you want it there? Hallelujah! Kìí ṣe nípa ìgbà tàbí agbára. Bí kìí ṣe nípa orí ọ̀fẹ́ ọlọ́run bá mi ẹ̀dùnmàrè tó jókòó sórí ìtẹ́ rẹ̀. Ayẹyẹyẹyẹyẹ. Orí rẹ̀ la ṣe ń pinnu ọmọdé lẹ́gbẹ̀ẹ́ àti gbogbo ọ̀dọ́ọ̀lù. Ṣé ìpàdé àdúrà ìrí kárí for Christ. Sọdún yìí. Bí àlàkalẹ̀ rẹ̀ yóò ti lọ́rẹ̀. Tó bá di ọjọ́ kẹrìnlélógún. Ọjọ́ karùnlélógún. Àti ọjọ́ kẹrìndínlógún. Oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Tọ́tọ́ lè tò lérà ọ̀fẹ́ free medical service. Orí ọ̀fẹ́ wọ̀mùwọ̀mù mọ̀ rẹ̀. Fún gbogbo àwọn tí bá gbé ní agbègbè. Ìdógún àfò òkèlúsẹ̀. Ìdú àní ìpele. Ọ̀wọ́ àní ìmẹ́rin. Ọ̀sẹ̀ ìrẹkárí àti ute. Vẹ́nì pápá ilé ìwé Holy Trinity Primary

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Omo, my people, are you ready? Because something big is happening at your favorite bar. After all the hustle, after all the waka, after all the stress of the day, it is time to catch up with your guys. Yes, so call your guys, gather your people, head to your favorite bar because the Goldberg back-to-bar promo is here. And believe me, this one no be ordinary promo. You get your cold refreshing Goldberg. You enjoy the good vibes. You catch up with your guys. And you get rewarded on top of that. Okay, here is how it works. Buy two bottles of Goldberg and you get 400 Naira airtime instantly. Yeah, so 400 Naira airtime instantly. No long story, no waiting forever. Just enjoy your Goldberg and get your 400 Naira airtime. But hold on, we never finish, oh. Because with your qualifying purchase, you also get a raffle ticket. And that raffle ticket gives you a chance to win 250,000 Naira cash. Yes, you heard me right. 250,000 Naira cash. And guess what? There are four lucky winners every week. Four winners every week. So my guy, why you still there out? My sister, why you never call your people? Pick up your phone. Call that your guy. Where always they say, where will they go today? Tell him, my brother, no long thing. Make we go back to bar. So get to your favorite bar. Grab your gold bag. Enjoy that smooth, refreshing taste. Catch up with your guys. And remember, two bottles of Goldberg, 400 Naira airtime, plus a raffle ticket for a chance to win 250,000 Naira. And who knows, you could be one of the four lucky winners this week. So don't just hear about it, be part of it. Goldberg Lager, the gold standard. Mind you, terms and conditions apply, and it's not for sale to persons under 18. My brother, drink responsibly.
2: My guy, you know say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games. Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, no matter which you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today. Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action. The Goldberg back-to-back promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar, and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
3: Ìlú òkè gbọ́mọ mi ti sọkútù wọ̀wọ̀ lọ́la òde yìí níbi ayẹyẹ ńlá tá ti mọ kí ọmọ wa ọ̀kan kókó kí odidi ọmọ tòkè gbó má ti wo yéèrì máde má tó gbogbo wa tó lórí tẹlẹ́mù nílé lóko lẹ́sẹ̀ kúkú ẹjẹ́ parapọ̀ láti kí ọmọ wa káàbọ̀.
4: Káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ ò káàbọ̀ ṣé dáadáa lóde pàtó pàtó.
3: O ti yamu bata ko gbe wu ewo lola Saturday ojo 16 osu ta wa yi nibi ti gbogbo ilu oke gbo ti mo mi titi lati ki omo wa kaabo odidi omo to ni mo to loye ti musimusi re da musimusi ma ti wo ye rin made ma to yo fi lu fun wo ilu oke gbo ti gbogbo wa ni ilu oke gbo ro fi jo pade re wi po kaabo si ilu oke gbo lekun dibo gusu pinle ondo yo se ke pe si kabiyesi awon oloye atawon eyan jankan jankan ekan ninu oloselu bi pe ku le o ta wa lo si mo ki kaabo gege bi oludije ti o lo soju wa ni lady ma sofin agba labi ase egbe PDP ba ti fun rere e o ye je tu parapo ka sugba e ko si ani ani ma to gangan gan lona e je parapo ka to daada ki mudumudu ondo south senatorial district ile tu awa na lowo ola ojo saturday ojo 16 osu yi ni ajuwa se o ma to de irorun bolu ma to de iyonu olorun
5: ọ̀rẹ́. A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
7: Agbóhin ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹ̀wà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi àbíà onígbà.
9: Ọmọ, my people, are you ready? Because something big is happening at your favorite bar. After all the hustle, after all the waka, after all the stress of the day, it is time to catch up with your guys. Yes, so call your guys, gather your people, head to your favorite bar, because the Goldberg back to bar promo is here. And believe me, this one no be ordinary promo. You get your cold refreshing Goldberg, you enjoy the good vibes, you catch up with your guys, and you get rewarded on top of that. Okay, here is how it works. Buy 2 bottles of Goldberg and you get 400 naira airtime instantly. Yes, so 400 naira airtime instantly. No long story, no waiting forever. Just enjoy your Goldberg and get your 400 naira airtime. But hold on, we never finish, oh. Because with your qualifying purchase, you also get a raffle ticket. And that raffle ticket gives you a chance to win 250,000 naira cash. Yes, you heard me right. 250,000 naira cash. And guess what? There are 4 lucky winners every week. 4 winners every week. So, my guy, why are you still there out? My sister, why you never call your people? Pick up your phone. Call that your guy where always they say, where will they go today? Tell him, my brother, no long thing. Make we go back to bar. So get to your favorite bar, grab your gold bag, enjoy that smooth, refreshing taste, catch up with your guys, and remember, 2 bottles of Goldberg, 400 naira airtime, plus a raffle ticket for a chance to win 250,000 naira. And who knows, you could be one of the 4 lucky winners this week. So don't just hear about it, be part of it. Goldberg Lager, the gold standard. Mind you, terms and conditions apply, and it's not for sale to persons under 18. My brother, drink responsibly.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
12: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ̀wò. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣẹ̀kan sùn lọ ni.
13: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide
14: me. Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Goal! Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
15: You. Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say.

lẹ́ni gbogbo tẹ́ẹ̀ tí ń láǹfààní láti mọ gbọ́ wa láṣàlẹ̀ ẹ̀tọ́ ni. Ṣebí olóògbòjò báyìí ni bàbá Égún. Bó lọ́gbòjò bá ti wa gbogbo Égún ní palọ́lọ́. Aṣọ tẹ́rù wọn sì sinmi dọ̀. Ètò ayédùn ó tún ti dágbo láṣàlẹ̀ tòní. Ọ̀yẹ́ ẹ̀wí fálára ẹ̀wí fún ajérò pípa tó ti balẹ̀ sórí ètò. Ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Àwọn gangan náà na sọ nígbàwó ètò yìí. Wọ́n ní àkọ́kọ́ ká mọ́ gbé àṣà wa lárugẹ. Ẹlẹ́ẹ̀kejì, àní pé àṣà wa ò gbọ́dọ̀ parun. Bákan náà, ká sì tún mọ́ dánú ara wa dùn dáadáa. Àti pé 24/7 Aba Mixture. Egbòogi náà fúnra ìfúnrẹ́. Torí pé ìjáwá ìjà ò sí always guide. Wọ́n wá ní ká tó mọ guide ara wa dáadáa. That is ká guide ara wa kúrò lórí ẹ̀yìn ń romí. Ká guide ara wa kúrò lórí à ń fọwọ́ mọ́bàdì. Ká gáìdì ara wa dáadáa kúrò lórí ọ̀rọ̀ pá ń fọwọ́ múnukún kì. Ká tún wá gáìdì ara wa dáadáa lórí ipá ń rìn kẹ́yẹ́. Ká tún wá gáìdì ara wa dáadáa lórí pápá. Ẹ hàn pé táwọn pléyà tán bá bọ́ sórí pápá iṣẹ́ ti bẹ̀rẹ̀ nù. Ìgbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ń gbá bọ́ọ̀lù lónìí. Ẹ mọ̀ pé wọn ò fi àkókò ṣòfò. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n kọ́ jẹ àkọ́kọ́. Àgbo wọn kàn fẹ̀yìnrìn padà. Chà, wọ́n fi méjì ibẹ̀ sí. Ẹ rí i pé wọ́n gáìdì ara wọn nìyẹn. Ẹ sọ pé pápá tèmi ń sọ àbí ẹ tu lọ́kàn ara yín yẹn. Ẹ ti mọ pápá tèmi ń sọ kọ́mọ rókì lọ́kàn yín ó ti tán. Since then ẹ ti já sí mọ́mọ́ páwọn tèmi ọ̀ràn lè mọ́ já sí. Wọ́n kì í dọ̀ọ̀lù ẹ̀ rárá. Gáìdì ara rẹ dáadáa lórí pápá yẹn. Nínú yàrá rẹ tí pápá wà, gáìdì ara rẹ dáadáa ńbẹ. Bó sì jẹ́ gangan náà nìyẹn.

tó máa gbàdùn ara wa dáadáa ẹnà gẹ́gẹ́ bá a ṣe ti sọ dáadáa àti mọ sọ wípé 24/7 abamichọ kò lọ́tí nú ó sì jẹ́ pé omi pọ́nbélé náà ná fi ṣe gẹ́gẹ́ bá a sì tún sọ wípé a ti rí ẹni tó jẹ ọ̀kadà níléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamichọ wọ́n ti wá gba ọ̀kadà o wọ́n ti gbà á ẹyin tí ọba láǹfààní àti gbẹ̀tọ́ wa lánàá láago kan àbọ̀ tó jẹ́ ayédèrú lóde láàrin ìṣẹ́jú péréte àtọ̀ fílẹ̀ àkànrà fi àtẹ̀ránṣẹ́ ó lè mọ̀ ju bí ìṣẹ́jú méjì àbí mẹ́ta lọ.

0: lórúkọ ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamijọ.
1: Wọ́n fẹ́ dá bọ̀gùn, ogun wọn ò bá dá.
0: Akẹ́ǹtọ́ jẹ́ náà akíkú oríire.
1: Wọ́n máa fa jábọ̀ ìgúnṣẹ́.
0: Láàrin ìṣẹ́jú bíi méjì, ẹja sáré gbọ̀ ká débẹ̀. Ẹ̀ǹtọ́ jẹ ọ̀kadà tuntun yínrín-yínrín. Àti ọ̀rọ̀ tí ẹ̀ǹtọ́ jẹ olùdarí ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamijọ tí wọ́n sọ tán bá wa sọ. À ń bọ̀.
2: Ẹ wá máa bá mi gbọ́ o, ṣe bí mo ṣe gbé ẹyọ̀kan délé.

0: enta e tun mu
1: o da lara ba mi lara mu se bi mo se gbe eyan kan de le mo ha bike ni o ko wa se pe be ko won pe e wa ma ba mi gbo o e wo mo bike o ba se ni pe won pe ta ti ra ba se wa ni ka ma
2: ba ta wa na ti le se wa na ri pe opolopo ninu ilu elomi na ke se pe owo ati jeun nikan isoro elomi elomi o gan o ti ero na ti o ma gba ti o ma ri toro kobo ti o ma fi jeun yi iyin na la na fi gba ile ilero bi pe ta ba ti en fi awon kekekeke ni ta fi ran awon eyan lowo so a ri pe awon kaluko eni kankan na awon eyan kankan na ma ko ninu airije awon
1: owo ko lo gba a kan gute ni o ni se sita a fa bi won ba se be awon ore won abi family won kan ni a gbe inu mi ti edu ko gba pe eni to je yi
2: ke se yoruba
0: to se yo
2: so obirin tun ni awon na si tun taja o bi won se wa yi nisi ile ise won be lara kale ti won tin taja nbe boya gold
0: o da tan ba ni ke soro yin pa 24/7 ba mi to kini te di so nipa e
1: ma lo sise lara o da ti o mu gbogbo doti nu ara o mu jade
0: a mo pe e ti head it bi kan be se n ta na le tun jere na sapo ayi be ko ni o da na loruko ile ise ti o se gogi 24/7 ba mi so ta ba wo a so pe okada tun tun yin yin o na fun sa lo kun okada yi
1: sara sara
0: o sara sara tuntun ni abi be ko eyin na wo dada loruko ile ise to se gogi 24/7 ba mi so won ni ka
3: yin ni kokoro osara okada yi
0: oni jamu oni jamu lagbara lowo olo
3: oni omo lu oni leje
0: iwe ere bajaji nanu okada tuntun yin yin ni o ti di ti yin nu o ye dupe lowo ile ise to se gogi
1: kana be kede prince alba pictures for this okada aka aga na aga ni aga na ebu fuma ti yen ni ka aga na ebe aga na group mana jesus thanks a lot oh thanks a lot oh bo dupe o thanks to e se sa daddy e se sa e se
4: mo no ma ta o e mo ta o e mo lo wa ju o ku ma wa ti ma ma
1: ro pe ah ma da mo duwa lo alagbara
0: ti e wo e je kan ki ki e wo kan gbo se wo
5: eri po se sara sara dada bó ṣe lọ ohun gangan náà nìyẹn royal gold ti gbọ́ ó ti gbọ́ kadà lọ́ndì ẹ̀ láti iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 mixture ọ̀ṣàrà ọ̀kadà wọ́n ti gbé lọ àní nǹkan kan wá tàṣẹ alẹ́ ti ń bẹ̀ wípé mọ́ rúwa tó ṣeé ṣe o káwọn èèyàn ó tún jẹ́ níléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 mixture lélẹ́yìí tó ń bọ̀ yìí tá a bá ti fẹ́ gbé ta àkùkù tún sọ náà jáde. orí ètò iná lẹ́ẹ̀ ti gbọ́ ẹ tún mọ́ ṣe kí ni ẹ tún mọ́ wá bẹ́ẹ̀ ṣètò jẹ́ náà ni. kókè náà hùn ẹ jẹ́ sáré bọ́ sí abala àmọ̀ràn sókè sókè náà láàfúnra wa ṣùgbọ́n ẹ jí ń dókè lọ mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀ náà.
6: ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tí ẹ kan sùn lọ ni.
7: abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 abba mixture kọ̀rọ̀jọ́gbọ́n oògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mixture kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
8: ẹbẹ la ń bọ bẹẹ lẹdùn máa rẹ kó má ṣe dáwà dá bùkátà wa o.
9: má fi àjẹ mi o.
5: gbogbo ẹyin tẹ bá fẹ jẹ alágbàtà fún iléeṣẹ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ ẹ máa pe nọmba ọhún 091 60 62 62 53 0916062253 ọkan lára àwọn alágbàtà òun náà lọ gba ọ̀kadà ló gbin lọ ẹ̀yin náà lè jẹ́ pẹ́yìn lẹ́ẹ̀tún jẹmọ́rúwá àbí náà ẹ̀yin náà tètè darapọ̀ mo lè iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ ẹ̀yin náà já alágbàtà ńbẹ̀ ẹ pé nọ́mbà wọn ẹ pè wọ́n níta fi bára wa sọ̀rọ̀ ní sókèrè tọ́jú ẹ̀mí rẹ wàhálà ń pààyàn tọ́jú ẹ̀mí rẹ wàhálà ń pààyàn bẹ́ẹ̀yàn bá ní ọkọ̀ tí ọba tọ́jú ẹ̀ ọkọ̀ ògodo bẹ́ẹ̀yàn bá ní ọkọ̀ tí ọba tọ́jú ẹ́ńjìnì ẹ̀ ó ṣeéṣe kí ẹ́ńjìnì ẹ̀kọ́ náà kì ǹjọ́ jẹ́ mọ̀ pé ìwọ bó o ṣe ti ń rìn tó ń jáde lọ lójoojúmọ́ yìí tó o sì ń wọlé láyọ̀ àtàlàáfíà bí mọ́tò ṣe ń lo epo tí ń lo ọ́ìlì ǹjẹ́ o mọ̀ pé ó yẹ kí ìwọ náà kọ́ tọ́jú ẹ̀mí rẹ dáadáa tọ́jú ẹ̀mí rẹ wàhálà ń pààyàn o tí ẹ jókòó kó o wò pé ẹ̀dàkùn gbogbo iṣẹ́ tó lu wàhálà tó lu ààrẹ ti ṣe látàárọ̀ yìí ìyàwó mi jọba ń gún yán mo fẹ́ jẹ yán ẹ̀dàkùn ẹja mo fẹ́ jẹ báyìí ẹ bá ń wẹja ìyẹn ẹja odò ọ̀dọ̀ ẹ̀dàkùn ẹ bá ń tiẹ̀ ẹ jẹ́ kí èmi náà tiẹ̀ pò ẹ bá ń po tíì kí èmi náà tiẹ̀ dá sọ́nà fún kí lẹ sọ ẹlẹ́ẹ̀tì mu tíì tipẹ́ sọ tán ẹtì jẹjà náà tipẹ́ jọ ń jẹ gidi sẹ́nu ara rẹ dáadáa a fẹ́ sanwó skuwa ọmọ a fẹ́ sanwó ilé a fẹ́ repo sí mọ́tò lóòótọ́ ni ṣùgbọ́n tó ọba sí mọ́ fẹ́ǹdì yẹn bá náà kì í kọ́ ta ló fẹ́ sanwó skuulu a ń fẹ́ repo sí mọ́tò tọ́wọ́ fẹ́ repo sí tọ́jú ẹ̀mí rẹ wàhálà ń pààyàn kò jù bẹ́ẹ̀ lọ ìmọ̀ràn sókí ni ẹ jábọ́ sí abala tọkàn ìyẹn tí í ṣe abala òwe lónìí àátún fúnra wa lówe parí òwe yìí parí ẹ̀ tọ́ ọ bá ti parí ẹ̀ ó ti jẹ̀bùn láti iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ náà

bá fò fẹ̀rẹ̀, ó dorí igi ọsàn tó pọ́n wẹ̀ẹ́. Ó lé téńté, ó mu ọsàn, ó yó kẹ́. Àdàbà 88.9 FM.

ọdẹ ohun tó burú jù ní ayé ní kẹ́yìn wáyé kó má dẹ̀ rí aláàánú obìnrin alátakò kan ó ń tẹ̀lé ẹrin ìrìn àjò ọ̀gá ó ti sojú mi rí mo wà ní ọ́fíìsì ọ̀rẹ́ mi lọ́jọ́ kan ọ̀rẹ́ mi yẹ kì í ṣe ìránṣẹ́ ọlọ́run òun ní ọ́fíìsì kọ́mpìnì rẹ̀ wọ́n máa ń ṣe àwọn ike kọ́mpìnì yẹn iṣẹ́ tó ń ṣe pròdúsì wọ́n pọ̀ gan mo wá wà ń bẹ̀ ó wá lóun ti fún ẹnìkan ní appointment pé kó wá ní aago mẹ́jọ so ìgbà tí mo wà nínú ọ́fíìsì ó kàn déédé nìdí lẹ́gbẹ́ mi òun lòun fẹ́ sáré dé ta ipò ọmọ kan dúró ní òní ta ó dẹ̀ wọlé padà èmi ò mọ̀ kankan a jọ ń sọ̀rọ̀ lọ lẹ́yìn 2 hours lẹ́yìn 2 hours lẹ́yìn wákàtí méjì lẹ́nì kan bá tún dé ló bá ẹsẹ́ kẹ́jì bá pè pé ẹ ló dádì ẹ mà lálejò láì tí o nígbà tẹ́niyẹn máa dé tó wá ó ní kó já niyẹn wọlé òun ti lérò pé ẹlòmíì ẹnìkejì tó ń retí ni tó lè wọ ọ́fíìsì ló bá ní kó wọlé ìgbà tẹ́niyẹn máa wọlé ohun àkọ́kọ́ tó ti ẹnu ọ̀rẹ́ mi jáde òní wípé ṣebí ìwọ ọmọ onídẹ́lá ìgbẹ́ yìí ní wákàtí méjì ìtọ́ni ìsìn ìyẹn ní rárá dádì o mo ṣẹ̀ ń bọ̀ ni o ó ní rárá ṣe àní mo rí ẹ mo bá pe secretary ṣé ọmọkùnrin kọ́ ni mo wá nínú ìtàlẹ̀ kan secretary ní dádì rárá o ẹ kẹ̀lẹ́ ẹ fẹ́ pàdé ẹnìkan ta ni so ìwọ náà rí gbà tí mo rí ọmọkùnrin lẹ́ẹ̀kan secretary ò rí ọ̀gá nìkan lórí ẹni yẹn kì í ṣe máa ṣọná jọ wọ gbogbo ohun tí ọ̀gá fẹ́ fún o ti gbèlè lọ́wọ́ èló ló dẹ̀ fẹ́ fún o ó ti gbé 2 million cash lọ 2 million cash lẹ́nu yẹn ti gbé lọ ọ̀gá fẹ́ ó tún fẹ́ sáàkì secretary yẹn wípé ṣe fẹ́ pé òun ní wèrè ni kánímì ò sí mbẹ̀ náà wá sọ màá nínú fíìmù ló ti ń ṣẹlẹ̀ mo wà ń bẹ̀ bí mo ti wo orí ìbọ̀dá yẹn ni mo wo orí ẹ̀ orí ẹ̀ wá ó ń yọ ìdí ní ẹni tó ti kú tó ti wà ní sàárè tó ti pẹ́ ní ibojì mo ń rí ìdí ń bẹ̀ mo ní ọ̀gá ó ti yé mi mo ní ọ̀rẹ́ farabalẹ̀ ọ̀gá ìyá rẹ̀ ńkọ́ ó ló ń bẹ lé kódà ìyá mi ló fún mi lọ́wọ́ mọ́tò tí mo fi wá ìyá rẹ̀ lè fún ọ lọ́wọ́ ọkọ àtìgbà wo ló ti ṣe tán ó ní mo ti jáde léèwé over 10 years ọdún mẹ́wàá ló ti jáde òun ò dẹ̀ rí ṣẹ́gi ó ní òun pàdé bàbá rẹ̀ òun ràn wọ́n lọ́wọ́ ọwọ́ làwọn máa ràn òun lọ́wọ́ pẹ̀lú 2 million naira ó ní òun ṣe ẹ̀pù fún wọn nígbà tí mọ́tò wọn bàjẹ́ sẹ́gbẹ́ igbó òun ló ń dúró tì wọ́n látàárọ̀ dalẹ́ ó náwó náà máa ẹ̀pù pẹ̀lú 2 million 2 million yẹn lòun fẹ́ wá gbà alọ́gá sọ pé mo ti kó fún ẹ òun máa fọlọ́pàá gbé ẹ

0: Yes, Oluwawa. Yana Tarubi Nasekaina. Enna Wasato. Ogutia Yafede. What's your footwork in Maya? Oh, Yalana, bye bye.
1: Your mother.
0: That is September 24. Come and call them in diary.
2: Yes, sir.
0: We believe in the mule.
2: Oh, yes, sir.
0: I want to see it. Hotel, you're on it. Nenu ikwe yi.
2: Oh, yes, sir.
0: Oni ni ojo kerin le logun. Osu kese.
2: Osu kese.
0: Sokwe ojo kerin le logun.
2: Ojo kerin le logun.
0: Osu kese.
2: Osu kese.
0: Oni anila ti ojo ti a fi ipinle tempili oluwa sole. Ojo ti a fi ipinle tempili oluwa sole. Iyen ni ojo kerin le logun.
2: Osu kese.
0: Osu kese.
2: Kabiyesi la olorun.
0: Ninu iwe mimo.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ojo wo la se foundation.
2: Ojo kerin le logun.
0: I say foundation ipinle ile oluwa ni ori oke sioni na ni ojo kerin le lodun osu kesa maje mu oluwa ki iye irabada le kiyamata eyin wole sami o o taye ni ko le se se laye o ye ko ma se se amen eh mori kokoro ile to po
2: haleluya
0: ma ba won to po si ile mo ti ba won sile ni sango ta
2: o bẹni sa
0: lenu gba ta de sango
2: o yesa
0: ati si ile to po oga
2: kabiyesi
0: mo ti ba won kan na si ni le sa
2: bẹni sa
0: mo ti ba won kan si ni ilorin o ku eyin wo ti mo fe ba sile
2: kabiyesi olorun
0: kokoro ile tutun ni mori
2: kokoro ile tutun ni o
0: gba gbo ni ene
2: 24
0: September.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Oṣù kẹsàn.
2: Oṣù kẹsàn ni o.
0: Ká fi ìpínlẹ̀ orí òkè lélẹ̀.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀sà.
2: Bẹ́ẹ̀ni o.
0: September 24.
2: September 24 ni.
0: Ọjọ́ Thursday.
2: Thursday ló bọ́ sí o.
0: Kò le kò ẹ̀sà.
2: Bẹ́ẹ̀ni o.
0: Májẹ̀mú yẹn ò lè parẹ́.
2: Májẹ̀mú ńlá ni sà.
0: Ẹ̀lú wọn lẹ́sẹ̀ mi.
2: Orúkọ Jésù.
0: Ẹgbà kọ́kọ́rọ́ ilé. Ẹ̀sà.
2: Yẹ̀sà.
0: Òkúta tí àwọn ọmọlẹ́ kọ̀ sílẹ̀. Ó padà dé pàtàkì.
2: Pàtàkì.
0: Mo ti gbàgbé ẹ nílé yín.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Mo ṣiṣẹ́ kan nígbà tá a ṣe ilé àánú.
2: Kábíyèsí o.
0: Ilé àánú.
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni.
0: Mo ṣiṣẹ́ yẹn.
2: Ó yẹ sà.
0: Ó dẹ̀ bí ẹ̀rí tó pọ̀.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Òun ló bí ẹ̀rí.
2: Yẹ sà.
0: Bàbá tá a bá sílé.
2: Kábíyèsí o.
0: Nínú Èkó.
2: Ẹ o.
0: Tí àwọn ọmọ rẹ̀ gbàgbé ẹ.
2: Yẹ sà.
0: Láti ìlú Òyìnbó.
2: Bẹ́ẹ̀.
0: Tí ó wá padà fún mi ní ilẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà,
0: bẹ́ẹ̀ni. Ilé ẹlẹ́kọ.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Yẹpẹ.
2: Ẹ o.
0: Ilé àánú.
2: Kábíyèsí o.
0: A ṣiṣẹ́ fún gbà yẹn.
2: Yẹ sà.
0: Òun náà wà nínú ìpè program gbà yẹn.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Tó gba yẹpẹ yẹn.
2: Kábíyèsí o.
0: Yẹpẹ ilé àánú.
2: Ilé àánú.
0: Ẹ ká tó rẹ ni.
2: Yẹ sà, bẹ́ẹ̀ni sà.
0: Ilé àánú yẹn ní Májẹ̀mú tó lágbára.
2: Bẹ́ẹ̀ni o.
0: Ọ̀gá.
2: Bàbá mi o.
0: Yẹpẹ ilé àánú yẹn.
2: Kábíyèsí ọlọ́run.
0: Mi ìyá tó lòun kọ́ ilé. Tóun náà fi rí.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Tó fi rí ilé yẹn kọ́.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Láì mọ iye ọdún.
2: Kábíyèsí ọlọ́run.
0: Tí wọ́n ti dà dúró.
2: Ó yẹ sà.
0: Ọ̀gá.
2: Bẹ́ẹ̀ni o.
0: Bọ̀dá tó tún lòun ra ilé.
2: Kábíyèsí ọlọ́run.
0: Yẹpẹ ilé àánú yẹn la bù fún. Kó lọ bù sórí.
2: Adániwáyé o.
0: Project tí wọ́n ti gbọ́wọ́lé.
2: Bẹ́ẹ̀ni o.
0: Iye.
2: Yẹ̀sà.
0: Ilé tí ń kọ́ lọ tí wọ́n pati.
2: Kábíyèsí o.
0: Ilẹ̀ tó wà tán lè rí foundation ṣe.
2: Ó yẹ sà.
0: Ọ̀gá.
2: Bàbá mi o.
0: Ẹ̀sà.
2: Ẹ̀ka ìmọ̀ yẹ.
0: Foundation 5,000 capacity.
2: Yẹ̀sà.
0: Tá a fẹ́ kọ́ yìí.
2: Bẹ́ẹ̀ni o.
0: Foundation rẹ̀.
2: Yẹ̀sà.
0: Bá a ṣe ṣe. Olúwa ní káàbù yẹ̀pẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Nínú foundation yẹn. Káàbù lọ sango ọ̀tá.
2: Kábíyèsí ọlọ́run o.
0: Ẹ̀yin sango mọ̀ ń lórí ọ̀fẹ́ gan.
2: Ẹ máa kú oríire o.
0: Bó lẹ ṣe ń jẹ lọ́kì.
2: Ẹ máa kú oríire o.
0: Sango ọ̀tá.
2: Sango.
0: Sẹ́ẹ̀dẹ̀ mọ̀ wúlò ẹ̀ báyìí. Sẹ́ẹ̀dẹ̀ mọ̀ọ́re báyìí.
2: Sẹ́ẹ̀ mọ̀ọ́re.
0: Sango ọ̀tá.
2: Ọgbọ́n sango ọ̀tá.
0: Ọ̀gá.
2: Bàbá mi o.
0: Ẹ̀yin ará Lẹ́sà.
2: Lẹ́sà.
0: Ẹ gbà tí yín tẹ bá dé o.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ní Lẹ́sà.
2: Ní Lẹ́sà ni o.
0: Ẹ̀yin ṣe Lẹ́sà.
2: Kábíyèsí o.
0: Láàárọ̀ Sunday.
2: Láàárọ̀ Sunday.
0: 7 o'clock.
2: 7 o'clock.
0: Sí aago mẹ́wàá.
2: Àárọ̀ kùtù ni o.
0: Wá gba yẹ̀pẹ̀.
2: Ó jẹ́jẹ̀jẹ̀ wá gba yẹ̀pẹ̀.
0: Foundation tuntun yẹn.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Oh my God.
2: Kò tó ní kọ́kọ́rọ́ ilé.
0: Ọdún yìí ò ní parí. Láì ṣe pé o fi ìpìlẹ̀ ilé lọlẹ̀. Láì ṣe pé o kọ́ ilé. Màá ń dẹ́lẹ̀ kẹrù à. A lọ yìí. A lọ yìí. A lọ yìí. A lọ yìí. A lọ yìí. A lọ yìí. A dọ́ nà. Ẹgbẹ́ kọ́kọ́rọ́ ilé. Ọjà.
2: Bàbá mi o.
0: Wá gba yẹ̀pẹ̀ yìí.
2: Ọjà tètè máa bọ̀.
0: Ẹnìkan ní yẹ̀pẹ̀.
2: Kábíyèsí o.
0: Ṣèbí mo ní yẹ̀pẹ̀ wájú ilé mi. Ó yàtọ̀ o.
2: Májẹ̀mú le o.
0: Yẹ̀pẹ̀ Májẹ̀mú.
2: Májẹ̀mú ni o.
0: Foundation fàyè ní àlè ṣe.
2: Kábíyèsí o.
0: Ìdọ́là àlè kọ. Foundation rẹ̀ kọ́kọ́ la ti ṣe
2: o. Rárá o.
0: Wá wo ohun tó ti wà nílẹ̀.
2: Wá
0: wo nǹkan tó
2: wà
0: nílẹ̀.
2: Láàrin ọjọ́
0: kan ṣoṣo.
2: Kábíyèsí o.
0: Mi ní $1.
2: Ẹ o.
0: Mi lówó.
2: Àtọ̀.
0: Ṣùgbọ́n.
2: Yẹ̀sà.
0: Ọlọ́run gbé àwọn èèyàn dìde.
2: Ọlọ́run jẹ́ ìyára rẹ̀.
0: Wọ́n ń gbé sìmẹ́ǹtì wọlé.
2: Bẹ́ẹ̀ni.
0: Lẹ́yọ kọ̀ọ̀kan.
2: Lẹ́yọ kọ̀ọ̀kan.
0: Èmi kọ́ ni mo fẹ́ kọ́ ilé Olúwa.
2: Rárá o.
0: Ẹ̀yin lẹ fẹ́ kọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Ta ló kọ ilé fún Olúwa?
2: Yẹ̀sà.
0: Tí Ọlọ́run ò ṣe fún. Àti owó yẹn.
2: Ilé ṣà.
0: Ìyẹn ṣe ajé.
2: Bẹ́ẹ̀ni ṣà.
0: Tí mo fẹ́ fún ẹ.
2: Ẹ o.
0: Wọ́n gbà nílé ṣà.
2: O jẹ́ máa bọ̀.
0: Orí òkè Sioni.
2: Orí òkè Sioni.
0: Àrẹ̀mọ̀lẹ́kún.
2: Àrẹ̀mọ̀lẹ́kún
0: ni mo. Sọ́gbọ̀n lórí òkè Òkòtò.
2: Bẹ́ẹ̀ni ṣà.
0: Wọ́n gbé ọ débẹ̀ nílé ṣà.
2: Wọ́n máa di ọdẹ bẹ́ẹ̀ o.
0: Bí wọ́n ti ń ṣe tán ní tẹ̀.
2: Ó yẹ ṣà.
0: Mi ò ní rí ẹnikẹ́ni.
2: Àtọ̀.
0: Ọ̀gá.
2: Bàbá mi o.
0: Mi ní rí ẹni bọ̀. Ó di sango.
2: Sango ọ̀tá.
0: Mo gbúdọ̀ dé sango.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Olúwa ní kí n débẹ̀ kago mẹ́ta tó lù.
2: Kábíyèsí ọlọ́run.
0: Ago mẹ́ta.
2: Ago mẹ́ta ọ̀sán.
0: Kó tó lù.
2: Kó tó lù.
0: Lọ́jọ́ Sunday.
2: Yẹ́sà.
0: Májẹ̀mú fẹ́ sọ̀rọ̀.
2: Kábíyèsí o.
0: Èdìdí fẹ́ sọ̀rọ̀.
2: Yẹ́sà.
0: Ohun olúwa ni.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Kì í ṣe tèmi yàn. Ọ̀gá.
2: Bàbá mi o.
0: Tó bá gbé sìmẹ́ǹtì ti ẹ bọ̀.
2: Tó bá ti gbé
0: sìmẹ́ǹtì ẹ bọ̀. Máa gbé bọ̀ lórí òkè.
2: Kábíyèsí o.
0: to le wa send o ti owo ti e to ba ti send e won ma wa pe number yen
2: yes sir
0: mo si ngbe ko
2: ka bi se o
0: awon ko kan ni mi o kan gbe le ni nitori an se foundation
2: be ni sir
0: agbe lana yes
2: tori
0: pa an se foundation God bless you
2: amen
0: ojo Wednesday
2: O
0: ma lagbara gan
2: crossover ni sir
0: crossover lojo Wednesday
2: ni sangwata ogari
0: po wa nbe o satani lagbara
2: ṣùgbọ́n
0: kò ní gbàlá kò tí ẹ̀ lágbára gẹ́ àríkèrèkè àti ìtànjẹ́
2: lónìí
0: ṣó wọ́n lè fẹ́ tẹ̀ ẹ́ jẹ́ láti jẹ́ kó mọ́ wá
2: Wednesday
0: ọjọ́ àánú ó ti jẹ́
2: crossover
0: wọnú májẹ̀mú oṣù tuntun lọ oṣù wo ló fẹ́ wọnú ẹ̀ lọ oṣù òmìnira a month of freedom October aleke rubi ni aja oluwa wigbe o ma lagbara ga
2: o ma le o
0: ibi oba wa
2: ibi oba ti wa
0: imole tutun kan la ma fi wonu e
2: ka bi se olorun o
0: emi ni ma fun o
2: adani wa ye
0: mamo wo mi gbowo lowo e
2: o yes sir
0: ofe ni ma pin imole
2: ka bi se olorun o
0: imole yo
2: o yes sir
0: ofe ni o
2: hallelujah
0: imole anu ni ma fun e
2: yes sir
0: o lo ma tan
2: ka bi se o
0: ni dede
2: yes sir
0: 11:30
2: hallelujah
0: a ma fi gbadua
2: lago ma kan
0: titi wa go meji la o ma lagbara ga imole anu yi
2: imole anu ni o
0: emi ma fun e lojo
2: Wednesday
0: crossover yen ni Maui Event Center
2: ni o
0: ko ba sami
2: ko ba ti sami bayi
0: iwo ni erika
2: amen.